0: Nombu for his decisive leadership in tackling terrorism and insecurity in Nigeria, particularly attacks targeting Christian communities. Senate passes for second reading of bills seeking to strengthen transparency, accountability, and coordination in the management of foreign aid grants, donations, humanitarian support, and concessional financing in Nigeria. House of Representatives directs its Committee on Defense, National Security and Intelligence, Science and Technology, Industry and Commerce to develop and adopt a national drone industrialization policy that set out a clear roadmap for growing Nigeria's drone manufacturing sector from its current entrepreneurial stage to a structured stage-supported strategic industry. Nigeria Deposit Insurance Corporation commences payment of insured deposits to customers of the 46 recently failed microfinance banks. On the foreign scene, United States President Donald Trump pledges that the United States would bomb Iranian civilian infrastructure every time Tehran fires at ships in the strategic Strait of Hormuz. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspective Unlimited. Also, call or WhatsApp World Radio Newsroom on 091-6893-2000 for any eyewitness account. I am Kemi Sola Williams. Thank you for listening. God bless you.
1: 89.3 FM, your preferred wholesome radio. Efile, Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.
2: Ẹ̀kú òjúmọ́ wọ̀nyí ni àwọn kókó ìròyìn tó tú yọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Orílẹ̀-èdè Nàìjíríà ti pè fún ìbáṣepọ̀ tó gbọgbọ́n pẹ̀lú ilẹ̀ Germany nù eléyìí tó dá lórí ìdàgbàsókè ọrọ̀ ajé, ètò ààbò, àwọn ohun àmúṣagbára tó fi dórí ìmọ̀ ìjìnlẹ̀ àti àlàáfíà lónígijìgùn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè méjèèjì ti ṣe ń pè fún ìmúgbòrò ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ àwọn méjèèjì. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ó ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún ipa rẹ̀ lórí gbígbógun ti ìgbésùnmọ̀mí àti ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ní pàtàkì jùlọ ìgbógun ti àwọn àtakò àti ìkọlù sí àwọn ibùdó tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè yìí. Ilé Aṣòfin Àgbà ti gbé ìgbésẹ̀ fún kíkà lẹ́ẹ̀kejì ìwé àbá lé tó ń pè fún ìrólágbára ìkákùnyawọ́ àti ìlànà lídi àwọn nǹkan ìrànwọ́ tó jẹ́ ti ilẹ̀ òkèrè lórí ìgbáyégbádùn ọmọnìyàn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ilé Aṣojú-ṣòfin ti pàṣẹ fún àwọn ìgbìmọ̀ lẹ́ẹ̀tọ́ rí sí ètò ààbò, ìfúnnúfínlẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ tó fi dórí ìdáṣẹ́sílẹ̀ àti ìdàgbàsókè okòwò láti mú ìdàgbàsókè débá kándẹ̀ tẹ́wọ́ gba àwọn ilé-iṣẹ́ lẹ́ẹ̀tọ́ rí sí àdó atọpinpin àpapọ̀ lórílẹ̀-èdè yìí lẹ́ẹ̀tí ó fi àyè sílẹ̀ fún ìdàgbàsókè ìpèsè àwọn àdó atọpinpin lórílẹ̀-èdè Nàìjíríà nínú akitiyan tó ń lọ lọ́wọ́ láti rí pé ìdàgbàsókè débá ẹ̀ka náà. Ilé-iṣẹ́ lè tó ń rí sí ìdójútòfò lórílẹ̀-èdè Nàìjíríà ti gùnlé sísanwó fún àwọn oníbàárà àwọn ilé-ìfowópamọ́ kéréje-kéréje tó tó 44 tó forí ṣánpọ́n ní kòpẹ́kòpẹ́. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti jẹ́jẹ́ wípé ilẹ̀ Amẹ́ríkà ni yóò mọjú àdó olóró sí àwọn ibùdó tó jẹ́ ti ilẹ̀ Iran nígbàkúgbà lè ti Tehran bá ṣe ìkọlù sí àwọn ọkọ̀ ojú omi tó ń gba agbègbè Strait of Hormuz kọjá. Èyí nọ̀pin kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago 8 lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbé. ni tun wa lati kan si yara iroyin wa lori ero ipin abi loju opo WhatsApp loju opo 0916893 2000 dope olawole ni oruko ipin e seun te gbo wa olorun lo bukun ni amen.
3: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
4: The hits just keep on. We got your music, your request.
5: Number one in all-time favorites.
1: 89.3 FM, your preferred wholesome radio.

0: ẹ mọ jíire lópo ilé àfẹrẹbọjọ jíire nísàárẹ bẹ mọ jíire bẹ mọ òjíire bẹyọ lólùfẹ wa níkànnì west radio 89.3 FM tẹ bá ti jíire àbùṣe mọ àbùṣe ojúmọ owó ojúmọ iyì ojúmọ ẹyẹ ojúmọ ìṣelógo lojúmọ ìní ò jẹ fún wa láṣọnà elédùnmarè ìjáde ìwọlé wa ò ní mẹkún lọwọ lẹni o ntajẹ là ń wá àní pàdé nǹkan tí ó jẹ wá lágbára ọlọrun bàṣẹwájí níjí tòní àárẹ yín oṣó àárẹ yín odì ọtá ilé ọtá òde wò ní láǹfààní àti borí wa o láṣẹ ọlọrun ojú oró báyìí ní lékè omi òṣìbàtà ní lékè odò ìkékè ní lékè igi àwa lámọlékè àwọn ọtá wa lágbára ọlọrun elédùnmarè ẹ káàbọ sórí àkọtun ètò àgbéyẹwò ìròyìn agbémágbé ní ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbémágbé tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue ní olúyọlé estate nílẹ̀ ti ìbàdàn láti ń kìyìn kàbọ̀ sórí ètò láàárọ̀ òní o níbi tá a ti máa ní wọn láǹfààní láti ṣe àgbéyẹ̀wò sí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde láàárọ̀ tòní tó jẹ́ pé àwọn tó dúró bíi kókó kòkòkókó tó jẹ́ àwọn àkọlé lójú àwọn ìwé ìròyìn ọ̀hún ni lámọ̀ láǹfààní láti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lóòrò òní o ìwé ìròyìn punch àjọwádé tòní ni ìwé ìròyìn nigerian tribune náà ń bẹ́ ń bí bákan náà ìwé ìròyìn vangard ó láǹfààní àti wà ń bí o àmọ̀ tún lórí ọ̀fẹ́ láti fi ìwé ìròyìn daily post náà àmọ̀ fi gbàǹdì láàárọ̀ òní ẹ wá pèrè ẹ fi tẹ́dì kájọ láǹfààní láti jẹ mùkútùn ètò àgbéyẹ̀wò ìròyìn agbómágbé fún ti àárọ̀ tòní bá ti mẹ́nuba àwọn kókó kòkòkókó ọ̀hún ìní lámì tọ́tọ́ bẹnu kùdù náà mọ̀ láǹfààní láti bá wa yànnà náà gbogbo ibi táwọn ìròyìn ọ̀hún tó bá ti fẹ́ dàbí pé ó fẹ́ ta kókó ọ̀gbẹ́ni ọlálékan sọ ní bẹ pẹ̀lú òmìnir nínú kùdù láàárọ̀ ọjọ́ tòní ẹ bá kẹ́ àwọn nàìjíríà wípé wọ́n kó ojúmọ́.
1: Ẹ kó ojúmọ́ atọ́kùn, ẹ kó ojúmọ́ ẹ̀yàn rálé, ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálékan sọ ní ló ń kí yín láàárọ̀ yìí.
0: Ẹ ṣeun o, bí ọ̀gbẹ́ni ọlálékan sọ ní ṣe ń kí yín kúlé kó ojúmọ́ Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ Babasha Plain MC Noodles ní orúkọ tèmi ayé wa láti darapọ̀ mọ́ wa ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. Ẹ jẹ́ kí n mú látọjú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní ilé tó dúró gẹ́gẹ́ bí àkọlé lójú ìwé ìròyìn ọ̀hún ẹni gẹ́gẹ́ bí ó ṣe jáde lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ ìjọba àtọ́pẹ́ ní òfegè ayédèrú tantanná wàdí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ o ẹni àjọ ilé tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ìwà míì tó fara pẹ́ tí a mọ̀ sí ICPC ó yẹ pé wọ́n mọ̀ kóra wọn jọ pọ̀ o wọ́n kóra wọn pọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá ẹni tí í ṣe adarí iléeṣẹ́ ọ̀hún ti bẹ ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mọ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó yẹ pé ìròyìn jáde pé Adéyẹmí ọ̀hún gan ló jẹ́ pé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pọ́ ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí o tó jẹ́ pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìfọ̀rọ̀pọ́ni ní fún ọ̀hún gan wọ́n ní pé ó tún ń tẹ̀wájú lónìí gangan ni o jẹ́ pé lójú ìwé ìròyìn ọ̀hún gan wọ́n mọ̀ tó ń tẹ̀wájú o wípé ilé aṣojú ṣòfin wọ́n mọ̀ síbẹ̀ wọ́n mọ̀ ní ó dá o Akume Ribadu Fágbèmí Dísù ẹni tí í ṣe aṣírò owó àgbà lórílẹ̀-èdè yìí akatan general wípé ẹ̀yìn náà ẹ wá sọ tẹnu yín lónìí gangan ni o tó jẹ́ pé ẹni tí í ṣe DG ọ̀hún gan ìyìn Adéyẹmí wọ́n mọ̀ ní pé ó tún ṣe bẹ́ẹ̀ ó tún lórí ọ̀fẹ́ àti tún gba lọ́ọ̀yà tuntun o ni pé Àtíkù òun náà fi sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Tinubu lórí nǹkan tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ tọ́pẹ́ ní òfegè ọ̀hún gbogbo ẹ̀ bí ẹ fẹ́ kà sí ẹ bá ní ojú ewé kejì ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ òní bákan náà ní ojú ìwé ìròyìn punch yìí náà ni mo ṣe láǹfààní àti wá o ní ojú ewé 27 page 27 ìwé ìròyìn punch tó ra gba búyọ láàárọ̀ òní ibẹ̀ gangan lélẹ́yìí tún ti jáde o tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá iná sọ pé ó wà lókè téńté òkè téńté kínni àwọn iléeṣẹ́ lèyí tó jẹ́ pé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ìwà míì tó fara pẹ́ ni o ICPC to se afilede re wipe kire o wipe awon osise to je ayedero awon ghost workers to je pe ibe gangan inamo sodo si o wipe won se iwadi ohun won de ri pe ni awon ile ise ijoba to bi adota niye ilo je pe awon osise to je ayedero to kan gbowo osu lai wa bi ise ilo je pe won le ni 1000 iyan ni 980 ina mo je niye o e bayun ni ojo 37 iwe iroyin punch to jade laaro ni noju iwe iroyin punch yen na ni mo si tun lafani lati wa o e je pe good good meje ati ya ya mefa ene are le America Trump ilo mo so pe okunrin mesan mewa ene are Tinubu to n gbori yin fun are Tinubu lori pe kini lori igbogote awon iwa le to je ti igbesumomi ati isekupani lorile ede Nigeria be fe ka si yin e ba ni ojo wekeje wero yin punch to jade laro ni oju wero yin punch na ni mo tun si lanfani lati wa o le to je pe lori fifa awon idajo fifidi idajo fale do pe opolopo awon ile to je pe ile eko awon odaran pamo si lo je pe o mo po rekekeke o to je pe o ti kun akunfaya ni ajo le to je pe o boju to ogba iwo lorilede lanfani lati ba foro lede o bi pe ise ri opolopo awon mo lede Nigeria to je pe o to bi 180,000 iyun 80,000 ilo je pe o wa o ninu awon ogba iwon orilede Nigeria e ba ni ojo we keta wero ye punch to ragba buyo laaro ni oju iroyin punch yan na ni mo tun si lanfani lati wa ni oju ewe 21 page 21 iroyin punch to jade loni ibe ni ile to ti jade o wipe ile ise ifopo Dangote wipe o ma ti se be o ti bere si ni lo naira fun ewo petirolu o to je pe o tun wa se afiku owo epo pelu elo pelu 100 naira eyin 140 naira be fe ka si e ba ni oju ewe 21 iwe iroyin punch to jade laaro ni noju iwe iroyin na ni mo si tun lanfani lati wa ni oju ewe kerinya ke oju ewe kerinla iwe iroyin punch ibe ni eni ti se abenugan ile asofin ipinle Ondo lo je pe won ti fun ni gbedeke ojo esimi o ipe ko kowe fise sile abi kan fi tipatipa kan fi yo nipo e bayin ni ojo we kerinla iwe iroyin punch to jade laaro ni mo taju kan o tun doju iwe iroyin Nigerian Tribune to bode laaro ni o ile to wa ni ita gbangba to ro bi akole gangan to po gadagbagadagba nbe ene nbe ni ojo we keta iwe iroyin Nigerian Tribune to je pe agbe osilu APC ati Atiku ina wa sokun baku gbe oro sirawo o lori kini lori pe awon kankan le to je pe 12.8 trillion naira service wide 40 ina ma pe o to je pe a menu bayin laaro ni kini service wide post 40 kilo dare lori kini owo ohun trillion mejila o le pese pese mejo kilo dare lori o to je pe egbe osedu APC be se soro nge se ri eni ti se omoye labi asia egbe osedu ADC e wo ko loye nipa eto isuna ilu jare oye ohun pe ko ye ini won tun te wajo je pe Atiku na be se ni soro igbe e kuna lati soro lori awon nkan to se pataki le to je pe opolopo awon nkan lo ti pora laarin odun meji gbogbo e gbogbo o wa ni oju ewe keta iwe iroyin Nigerian Tribune to bode laaro ni yi to ko ni oju ewe keta un nibe na ni mo ti wo ijoba ipinle Oyo ati ajo to n gboguti iwa ibaje ati aje banu ni de eto isuna yin EFCC to je pe won ma se be won ma n gboguti ra won ile ejo o lori oro to ni se kini lori oro eto enawo ipinle Oyo gama ni state finance bo le se owo ipinle Oyo si bo le se na si ọ̀rọ̀ òun mọ̀ délé tí àwọn méjèèjì kẹ́mọ̀ fi gagbága nílé ẹjọ́ o ẹ bá ní ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ ní bákan náà ní ojú ìwé ìròyìn Nigerian Tribune yẹn ibẹ̀ náà ni mo tún sì láǹfààní láti tún wà o léyìn tó yẹ pé lójú ìwé ìròyìn ọ̀hún ní ojú ewé kejì ibẹ̀ mo tún ti rí eléyìí tó yẹ pé ọ̀jọ̀gbọ́n ọlápẹ́gbà iná sọ pé ó mọ̀ yányọ́ ẹgẹ́ bí kíni ẹni tí ṣe ọ̀gá àgbà yányọ́ tuntun àyánrántí aláìlọ́nù fún ilé ẹ̀kọ́ fásitì ti ilẹ̀ ìbàdàn tó yẹ pé ìrètí wà pé ọ̀jọ̀gbọ́n ọ̀hún ni ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ o ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún tí a wà yìí eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbóríyìn fún ààrẹ tinubu nínú ìgbógun ti ìwà ìbàjẹ́ àti dídáàbòbò àwọn ọmọlẹ́yìn kristi iná ní bẹ ní ojú ewé kejì ìwé ìròyìn nigerian tribune léyìí tó jáde láàárọ̀ òní lójú ìwé ìròyìn nigerian tribune yẹn ibẹ̀ náà ni mo sì tún láǹfààní láti wà ní ojú ewé kẹrìnlá ìwé ìròyìn nigerian tribune bẹ́ẹ̀ ni ààrẹ tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ló ti sọ fún fọlárìó pé kó rí pé kíni wípé ìṣọ̀kan ń bẹ ní àárín àwọn tọ́rọ̀ kan àwọn lóyè lóyè nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ báyìí ní ojú ewé kẹrìndínlógún ìwé ìròyìn nigerian tribune léyìí tó bóde láàárọ̀ tòní bákan náà ẹni fùbárà ìlú mọ̀ síbẹ̀ inú mọ̀ ṣàlàyé àtìlẹ́yìn rẹ o fún ilé tó jẹ́ rainbow coalition ní ìpínlẹ̀ rivers ó ṣe bẹ́ẹ̀ ó ṣe àtìlẹ́yìn fún ìyànsípò padà ààrẹ tinubu àti ṣíńdà ẹ báyìí ní ojú ewé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn nigerian tribune tó bóde láàárọ̀ òní eléyìí tó ní ṣe pẹ̀lú pé ẹbu ìfọpo dangote ó ṣe àfikún owó epo epo owó epo ọ̀hún látọ̀dọ̀ tiwọn ó mọ̀ bọ́ sí bíi ₦1,250 ènìyàn òun náà ẹni bẹ ní ojú ewé kẹfà o ìwé ìròyìn nigerian tribune tó bóde láàárọ̀ tòní kí tó lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọlálékan sanni ẹ jẹ́ kí n jó eléyìí mọ́ o ní ojú ìwé ìròyìn vangard léyìí tó bóde láàárọ̀ òní ní ojú ewé kẹrìndínlọ́gbọ̀n rẹ̀ ìyẹn o page 26 lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ibẹ̀ gan-an ni gàdúńjẹ́ iná ti ń sọ̀rọ̀ wípé iṣẹ́ rí eléyìí ti ṣe tíkẹ́ẹ̀tì òbí àti kwakwaso ẹ wò ó kò sọ̀rọ̀ ńbẹ̀ dead on arrival ló pè ó tó jẹ́ pé àwọn tó jẹ́ obedient movement náà wọ́n fọ̀rọ̀ léde wọ́n ni oyè òye ẹni tí í ṣe gàdúńjẹ́ ọ̀hún gan wípé oyè òye dáadáa ni wípé ta ni tí ó mọ gbẹnu àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ó mọ gbẹnu wọn sọ̀rọ̀ ẹ báyìí ní ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn vangard léyìí tó bóde láàárọ̀ òní orílẹ̀-èdè nàìjíríà iná sọ pé ó mọ̀ ti bọ́ sí bíi ipò 90 ìyẹn 90th position o léyìí tó jẹ́ pé nínú àwọn eléyìí tán pè ní global passport ranking wípé àwọn tó jẹ́ pé ìwé ìrìnnà ilẹ̀ wọn fẹ́ pé bọ́ ṣe gbé lórí òṣùwọ̀n sí orílẹ̀-èdè nàìjíríà ló ti wà ní ipò 90 o ẹ báyìí ò ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn vangard tó bóde láàárọ̀ tòní ìwọ̀n yìí àti àwọn àràbàdàn ìròyìn míì lẹ́mọ láǹfààní láti fetí gbéyàwó rẹ̀ láàárọ̀ òní ẹni bá jí kó bá wa jí ẹni tó sùọ́ wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmágbẹ́ tó ti gbéra sọ ìyẹn ní ìkànnì west radio 89.3 fm ọgbẹ́ni ọlálékan sọ ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ká mú un láti orí náírà fọ crude oil ilé tí dangote tún gùn lé báyìí ṣé ó tún yẹ kó tó fa ilé owó epo bí.
1: Ẹ ṣeun àtọkùn bá a ṣe ń bèrè tòótọ́ ni kí ọlọ́run darapọ̀ mọ́ wa
0: kó
1: máa bá wa lọ. Iléeṣẹ́ ìgbòfọ̀gbò dangote sọ̀rọ̀ kan ní òpin ọ̀sẹ̀ tó lọ wípé ìjọba àpapọ̀ wọn ti fàsẹ́yìn lórí ọ̀rọ̀ àdéhùn táwọn jọ ní wípé wọ́n máa tẹ epo rọ̀bì fún ní owó ilé wa tó jẹ́ náírà. Ó ní pé bí ìdá 80 sí ìdá 90 epo tí wọ́n ń tà fóun pé dọ́là ni wọ́n ní kí òun máa san wípé ní òṣù àti ní òdòdó kì í ṣe pé gbogbo ẹ̀ pátápátá ní náírà. ṣùgbọ́n ìtópọ̀ jù bẹ́ẹ̀ bí 80-90% ẹ̀ wọ́n ní kò máa fi dọ́là san pé 10% kò máa fi náírà san bóyá fẹ́ jèrè ọ̀rọ̀ pé àṣà ni kò ṣubú ẹ ṣe ẹ fi yẹn ṣe ó rẹ̀ ni pé tó bá rí bẹ́ẹ̀ yẹn lọ wípé òun ò lè máa ra nǹkan ní dọ́là kò máa san ní náírà tó bá ti lè gbé federal government ní kò máa kó dọ́là wá àwọn tó fẹ́ wà rà lọ́wọ́ tòun náà dọ́là náà ni a fi máa san o ṣùgbọ́n bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ nígbà yẹn èmi ò lè bu nǹkan tí èmi kò mọ̀ máa parí sí ni wípé owó epo máa lọ sókè sí torí náírà àti dọ́là wọ́n ṣe nǹkan kankan náà. Àti dọ́là o àti náírà o ó dáwó ọ títa epo ó dáwó ẹkù pátápátá kò ta epo ọkàn fẹ́ni kankan. Ìjẹta lọ̀rọ̀ jáde wípé ó ti bẹ̀rẹ̀ sí ní ta epo padà pàápàá jùlọ pẹ̀lú dọ́là lórí omi coastal sale wà gantry sale wà coastal sale ní pé ẹ gbé ọkọ̀ ojú omi tó lè gbé epo ẹ fi wá ra epo lọ́dọ̀ ẹ tó tó wù yẹn gbé lọ ẹlẹ́bẹ̀ẹ́ ṣe fẹ́ lọ tà á. Ìkejì ni pé ẹ lọ sí ẹ gbé ọkọ̀ àjàgbé tó fi ń gbé epo ẹ lọ fi ra epo ní ẹgbẹ́ ìfọpẹ́ gangan ìyẹn náà pè ní gantry sale. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú coastal sale àná ló tún wá bẹ̀rẹ̀ ti gantry sale pé ẹlò a máa rà ṣùgbọ́n owó ẹ ti lọ sókè ó ti lọ sókè pẹ̀lú 140 naira 100 naira ó ti lọ sókè. Nǹkan tẹ́mi lérò wípé ó fi bẹ̀rẹ̀ sí ní ìta padà ni wípé ní ọjà àgbáyé owó epo gan ti gbéra ṣàǹwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Strait of Hormuz ni ọ̀rọ̀ wà lórí ẹ̀ ṣẹ́rẹ̀ mọ́ àwọn orílẹ̀ tó wà ń bẹ̀ yẹn wọ́n pọ̀ tàbádẹ́ ń dárúkọ ẹ̀ àwọn ẹ̀gá mọ̀ wípé hàn ibi tí epo sọlẹ̀ sí ní àgbáyé àlà dárúkọ yìí bí saudi bí iraq bí qatar bí oman bí kuwait tó fi kan iran fúnra ẹ ojú ọ̀nà yẹn ni wọ́n máa gbà gbé epo jáde ṣùgbọ́n tó wá ní ojú ọ̀nà míì tó jáde sí red sea lẹ́yìnkùlé egypt báyìí wọ́n bẹ̀rẹ̀ ní bob elmandeb ìgbà tí wàhálà tún bẹ́lẹ̀ báyìí láàrin yemen àti saudi àwọn ará yemen wá ti lọ dí ìyẹn ṣùgbọ́n àwọn yemen yẹn àwọn ń bá iran ṣe ń tiwọn so wọ́n ń jàjà ara wọ́n ń jàjà iran ìyẹn ló tún wá fà bí owó epo tún ṣe wá gbéra yàtọ̀ ní nǹkan bí ọjọ́ mẹ́ta mẹ́rin sẹ́yìn kódà nǹkan bí wákàtí mélòó kan sẹ́yìn wọ́n sì kọlu àwọn ọkọ̀ ojú omi tí orílẹ̀-èdè saudi fi ń gbé epo rọ̀bì jáde méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọlu ní nǹkan bí wákàtí mélòó kan sẹ́yìn nǹkan tó fà tó epo dangote wò pé kí ni ti ń dọbẹ̀ o yàrá àwọn nínú wòye tèmi èmi rí pé dangote fẹ́ràn ẹ̀kọ́ kankan torí gbogbo ibi tó ti wọ̀ kó máa wọ́n ni ó rí pé kí ni ti ń dọbẹ̀ pé kí ni ti wọ́n lọ́jọ́ àgbáyé pé tóun bá kẹ́yẹ dédé lójijì tó bá ní ká máa rẹ̀ pé ní 1350 ọ̀rọ̀ nàìjíríà parí gbogbo àbọ̀ ọ̀ lọ ṣe fò láti 1025 lọ sí 1350 tó ní kankan dá sí eléyìí ná ọkọ̀ fẹ́lẹ́ tẹsẹ̀ bọ ṣòkòtò ni ẹsẹ̀ kí ló ti gbé ìwọ̀ ṣòkòtò báyìí ẹsẹ̀ kejì ń bọ̀ torí lóòótọ́ àti lóòótọ́ owó epo ti ń fò sókè lọ́jọ́ àgbáyé 1215 ìyìn tó ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn kìí ṣe àfi tí nǹkan bá dàpọ̀ àfi tí ìjà bá tán ní Strait of Hormuz àti Bábìlì Amandẹ́pù tí wọ́n ṣe ń lọ bí ilé báyìí ó kọ́ fìyẹn wá dùn ọbẹ̀ ni a tó gbé ẹran ńlá láìpẹ́ àwọn tó yé wa olóye ni wọ́n ti mọ̀ tó mọ̀ nǹkan tí mò ń sọ.
0: Ó dà eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC àti Àtíkù tí wọ́n ń tàkùrọ̀sọ sọ̀kò àrà sára wọn lórí eléyìí tán pè ní 12.8 trillion naira eléyìí tí ó dá lórí service wide foot ẹba àyìnà náà.
1: Ẹ ṣeun èmi máa ń fẹ́ràn nǹkan bí ilé ìwà ẹ̀ pé àwọn olóṣèlú tí òye bá yé wọ́n máa tako wọ́n máa fi ọ̀rọ̀ gbomi tó rọ ọ̀rọ̀ wọ́n máa ṣètakoroṣọ ọ̀rọ̀ láàrin ara wọn torí ó máa ń jẹ́ kí nǹkan yé àwọn ọmọ ọ̀dún dáadáa ni lórí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe dà èmi nífẹ̀ẹ́ sí nǹkan táti fún ṣe ṣẹ́mọ̀ kí ni yẹn èmi fúnra mi gan ó kọ mí lómi ná wọ́n pè ní service wide vote lóòótọ́ àti lódodo kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti pẹ́ tó ti ń gbé service wide vote jáde ìtumọ̀ service wide vote ni pé owó yíyo agbewonu budget looto ati lododo a ti so bi nkan ta fe fi sere sugbon nkan le yoju laarin ona ta ma ni lo owo fun won la se ni pe ki ile asosun baba bu owo lu executive are lo ma gbe budget yen wa me iye yi e ko ba mi ya soto o de ni oro kan won kin ri taya e itumo be ni pe are oni so bi won se na ile asofin de ti buwolu bo ba se wu are lo se le na inu wuye temi ko da to ogbon ka fi eran si enu ka de wa ti ni sugbon abosi leyan nse teyan ba ni pe are yi lo bere to ra re iko lo bere bo ti pe amosha iru owo beyen ninu wuye temi o po ju aruwe ko ko ju 5% ti budget lo 5% nkan ti po ju tori te ba nse statistics ko ta so fun ni plus or minus 3 ko ye ko ju 3% ti budget lo ara kan to fi le se ni pe bi pe ona ma jarogun na ina junior ja kan are ni pe e fun 1 2 billion ara kan to fi ro beyan se ni kini kan sele nwi kan e fun won kini iru awon mo kan ti won lo se won kan yen manager la pa won lo saudi agbaye mathematics won de se dada awon lo buri gbogbo agbalaye are le ni e fun won ni kan bye lati se moriya inu o be na ti ma nyo ko wa ye ko to yen ibi ti atiku ti wa gbe oro wole re o ni ni 2025 iye ti won gbe kale fun nkan be yen o ni 638 billion ni o wa di budget te ma se kanyin ke to se idibo e wa fo lati 638 billion lo si 12.8 trillion ilopo lona ogun ki lo nsele oro yi fi han pe o wa buwa e fi sabu wa laleju bi owo ara wa le fe na nigba election te be yen le ma ja anfani yen election o iyen te ba wole bi ko ye ko ri be oro ta ti ku so niyan ile ise are o soro tori boya ninu wuye titi won o be o ti ba won se ma so le oro yen ta won ni so ku mara won lese sugbon alukoro bi oselu APC Felix Mocha lo ba be bota lana to ni pe isokuso lati ku so bi àwọn lérò wípé bí àtúkù ṣe jẹ igbákejì ààrẹ nígbà kan pé ọkọ mọ wípé kò sí nǹkan tí ó lè yọjú nínú iṣẹ ìjọba tó dẹ máa nílò bùkátà bí kọ́mẹ́ntì ìbọ ó bùkátà yẹn pé wọn pè ní contingency fund nǹkan tí contingency fund pé nǹkan kan lè ṣẹlẹ̀ àbí exigency fund orúkọ oríṣiríṣi náà pé ó yẹ káàtì kú mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ àtúkù wá fèsì pé kí gangan lẹ ń sọ kókó ni pé ká ní pé ẹ náwó lórí ètò ẹ̀kọ́ báyìí ẹ ti wá exhaust budget bẹ́ẹ̀ ti náwó pin lórí budget fún education ẹ wá wò wípé ó dẹ̀ sì ku nǹkan kékeré kan o pé kíní bó ṣe dáa tó yìí tí ò bá kú tí ò bá fi kíní kékeré yìí kan ẹ wá ò ní jáde dáadáa pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn làwọn ìyàwó yẹn sọ́tọ̀ fún lájú kó wá níbẹ̀ ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká kó nǹkan mẹ́rin jọ tó jẹ́ ọ̀bákùtẹ̀lẹ̀ budget 2026 yìí gangan defense ní ètò ààbò education ètò ẹ̀kọ́ healthcare ètò ìlera àti works iṣẹ́ ojú pópó wọn ń da títí gbogbo àpapọ̀ta nàìjíríà pé tẹ bá jan iye tí ìjọba yìí gbé kalẹ̀ fún mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó já sí 13.8 trillion mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ pé ó ṣe kókó nínú ètò ìjọba gbogbo ẹ̀ jẹ́ 13.8 trillion ẹ wá gbé 12.8 trillion sẹ́gbẹ̀ẹ́ pé tó bá kù díẹ̀ pé ká fi parí ẹ̀ ṣẹ̀wé díẹ̀ wo gangan ló fẹ́ kù nígbà tí owó tẹ gbé sọ́tọ̀ pé tó bá kù díẹ̀ gan ti ń fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú owó tẹ pè àmọ́ fún nǹkan mẹ́rin
0: pẹ̀lú ojúlówó
1: owó
2: asuku lo le le fe ja be alakoko e fe ji owo awon omo ru ti mo de se so mo kin rita ya owo yen won le bi are bi wa la re se na eleyin keji ni wi pe oju lowo owo gan tin tini lo fi tayo owo te ni pe fe fi se afikun e bi oro te n so mu la kayi dani bi o le le fe ja inu mi dun si bi atiku se koju won to je bara won fa yen tori wi pe en ti ba isu le kan se buri ni pe kini yen pe o ba baranda de bo budget education se awon kan mere ti mo kakale fun yi ko si meji te ma so po ninu e to ma so mo wo service wide vote koda ko si meta te ma so po ninu mere rin yen ta so mo wo service wide vote e wa ya duro owo tabu atabu e je ka salaye nkan ti 12.8 trillion je budget Lagos state se won tele tele oro kan fi tele tele economy Lagos state o je be state ni ninu Nigeria yen ni bi 2006 abi nkan o ni bi number 5 number 6 in the West Africa ko to di wi pe ijoba yi de won de baye naira je de bi to de yi o number 1 leyin Nigeria in West Africa economy Lagos ju economy Ghana Ivory Coast lo tele tele ṣùgbọ́n bí lẹ́kọ̀ọ́ náírà ti dà yìí mi ò tí ì ṣe òdiwọ̀n ibi tí ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo bọ́jẹ̀tì Lagos state fún ọdún yìí 4.4 trillion ni tí ọ̀pọ̀lọpọ̀ yẹn gẹ́dẹ̀ ń sọ wípé kò sí bọ́jẹ̀ fẹ́ rí owó yẹn
0: ìbí ó tún pọ̀
2: ó ti pọ̀ ju 4.4 trillion 4.4 trillion tó jẹ́ bọ́jẹ̀tì Lagos state mélòó lẹ fẹ́ yọnu 12.8 trillion yẹn a máa lọ oko mẹ́ta budget your your state ṣẹṣẹ wọ 1.1 trillion pẹlú supplementary ti ṣe yìí ìfiránṣẹ ní nǹkan bí ọsẹ méjì sẹyìn.
0: tó yẹ pé inú ẹ náà ti san owó oṣù.
2: owó oṣù gbogbo nǹkan tó fẹ́ tíjọba fẹ́ ṣe ní 1.7 1.1.2 trillion ìyẹn ni pé ó ń lọ sí bí ìlọpo mọ́kànlá ayé tí gbogbo ọyọ state ti fẹ́ ná lọ́dún kan tẹ́mi dẹ́ ti believe gan pé tí ọyọ state ò bá yáwó mọ́ pé wọ́n lè rówó yẹn pa láì pé wọ́n lè rí láíláí. òun ni ààrẹ níbẹ̀ ká wọn gbèsè bẹ̀ ká má dẹ̀ bí òun bóun ṣe bá ṣe ná ẹ̀wá ní ṣúgà ọjà.
0: ṣúgà ti jà ó dùn.
2: kódà iyọ̀ kan jà pẹ̀lú.
0: bẹ́ẹ̀ bá ṣe ń yí sí i àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ̀ẹ́lẹ̀ láǹfààní láti gbọ́ láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbẹ́mágbẹ̀ẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye ẹ lè darapọ̀ mọ́ wa ní ojú òpó facebook west radio 893 FM fan page Wells Radio 893 FM fan page. Ẹ ká tún jo eléyìí mọ ní apá ibẹ̀ gẹ́gẹ́ bí òun náà tún ṣe láǹfààní àti tún jáde lójúwèé ìròyìn láàárọ̀ ní ẹ̀yìn eléyìí tán pè ní federal government bond wọ́n ní pé ó ṣe ó ti ṣe bẹ́ẹ̀ ó ti attract tó jẹ́ pé ó ti wọ 1.74 trillion naira tó jẹ́ pé over subscription ti ń bẹ̀ ń bẹ̀ bí 45% gbogbo àwọn ìbò òun ó rújú.
2: ẹ ṣe wà àtọkùn ìtumọ̀ ẹ̀ ni pé mo ṣe máa ń sọ ojoojúmọ́ káfàyè lè sọ ojoojúmọ́ níjọba yìí ìyàwó bí ó ṣe látọ̀dọ̀ world bank á jẹ́ látọ̀dọ̀ àwọn conglomerate kan First Abu Dhabi Bank àwọn kan ní Germany Deutsche Bank kan kan bẹ́yẹn tókè òkun nìyẹn lára tókè òkun náà láti ní Eurobond àti nǹkan tí ò ṣẹlẹ̀ rí ministry nítàn Nàìjíríà kán máa ṣe dollar bond ní Nàìjíríà pé kí ìjọba fẹ́ gbé ìyàwó kalẹ̀ Nàìjíríà kọ́lẹ̀ tí máa sọ pé dollar ló máa fi ra ló máa fi san fáwọn àwọn ló fẹ́ yáwó lọ́wọ́ yìí wọ́n dàwọn sọ pé àwọn tẹ̀tù fẹ́ náírà kan pé dọ́là àwọn fẹ́ yá lọ́wọ́ àwọn ọmọlú ìjọba ìlú ọkọ̀ ṣẹ́nu ìwé tàn nàìjíríà ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kejì a ní ètò ìyàwó lábẹ́lé lára ẹ̀rọ ẹ̀rọ ti sọ pé yorùbá tí wọ́n ṣe nàìjíríà yẹn bond wa treasury bill wa nǹkan kankan náà ni méjèèjì yàtọ̀ tó bá ń bẹ̀ẹ́ ni pé àkókò tó máa sanwó padà fún yín tó bá jẹ́ treasury bill ni oṣù mẹ́ta wọn ti lè máa san padà oṣù mẹ́fà wọn ti máa san padà treasury bill gbọdọ̀ jọdún kan lọ ọ̀rọ̀ mi ò yé yín bond in tie only fine gun only what 30 years let me go to somebody iya to kan to alarin mejeji ni yi te ba so yi bayi o ti ti gbe treasury building o de ni bi subscription iyen ni bi bawo yan se fe ra si boju wa gaju kan ti won lero lo by 45% o fi da marun le logoji ju kan ti won gbe wa lo se mo kan to fa yen olorun se waju computer le wa yi e le ma te ke ma yewo ke ma ja mi lori ro ma pa ro fun yin e wo interest lori treasury bill America lori ti Germany lori ti UK lori ti Canada e to po ju mi la yi boya 4.5% ni o po tan ni yen sugbon ni di wa mi bayi o kere tan pin 14.15% on ti se 22% ri itumo yen bayen ni pe atomo Nigeria o atenti isomo Nigeria o owo le fe da owo le ni le tumo le ni bayen le fe ko 10 million naira le pere bo da yin loju pe te ba sanwo sise o te ba sanwo gbogbo kan te ke san raw material le ra ni owo na ni owo epo ni rudu e ni o pe to ba di pari o odun yen o pe 10 million ya di 12 million ewo wo le so le ko show off yen pa ti o si risk nbe tori nkan kan ti ijoba nje niyan ko si risk security ijoba ijoba e collapse won ale lu gbanju le Nigeria lori nkan wa nkan ya nira fa awon odun ni ijoba sa san bi se ni nba to ti ba gbe interest rate yen ga be yen gbogbo awon eyan lu ma ma rariwo to ma sa fe ra toro mo wi pe dandandan todun yen ba pari o agbegbemo awon fa won ṣugbọn beere kan wa ti mi ma n beere treasury bill da looto bond da looto ṣugbọn ko si ani ani ninu oro wipe awọn Nigeria olowo lọwọ ni akoko yi ṣe mo report ti fi han wipe mẹjọ ninu mẹwàá wa ni o jẹ nkan to fẹ ke nkan to di gbọyin bi eleyi bayi ile ise ijoba NDIC deposit insurance commission won fe na awon lo se ko kari gbogbo owo tawon yan so si apo asun to fi dori awon to ori phone to won fi number se gbogbo patapata NDIC ten DIC ba lowo si ko le gbogbo lowo yin Nigeria to ba gbogbo lowo yin boya jodi won ni wi pe oro ti mo so yi bi oro 2021-2022 ni o. Wọ́n ni wípé gbogbo àpò àsùnwọ̀n tó wà Nàìjíríà gbogbo àwọn tó lákàntì Nàìjíríà pé 96% 25,000 lákàntì. Ìdá mẹ́rìnlélọ́gọ́rùn ní ọgọ́rùn pé wọ́n ní ẹgbẹ̀lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500,000 lákàntì. Ẹnìkan sọ láìpẹ́ yìí òun ṣiṣẹ́ ní ẹ̀ka ìṣúná ó ló ti ju 96% lọ ó ní gbogbo ẹnu ló fi sọ pé it is now 99.8% kókó ni wípé tí mass poverty wẹ́yẹn ìṣẹ́ ní ọ̀pọ̀ yanturu tó bá ti wà nínú ìlú tálẹ́ni náà tó ń ra trillion treasury bill and bond tíjọba ń gbé jáde lójoojúmọ́ ṣe mọ̀ òun láṣẹ sọ kan tán sí bá 12.8 trillion lórí ìkọtẹ́bẹ̀ lè bímí sí abẹ́ ìjọba ẹ̀ láti rí project tán ṣe kìlómítà kan pẹ̀lú bí tens of billions ta ló ń ra treasury bill yẹn ta ló ń ra bond yẹn lójoojúmọ́ àwọn kan ti sọ̀rọ̀ èmi náà ti sọ̀rọ̀ ṣé kìí ṣe pé ó lè gbà pé àwọn arábìnrin fi ń fọ owó mọ́ torí owó tí federal government nigeria bá sọ fún yín nípasẹ̀ bond nípasẹ̀ treasury bill ìyẹn kò sí kẹtẹ́ ń sáàkiri mọ́ ẹlẹgbẹ́sẹ̀ àkáǹtì tó bá bí gbé kí ló ṣẹlẹ̀ ojú ti ẹ̀fọ́ ni pé federal government ló sọ fún mọ́ ra bond rẹ̀ tó bá ti ń dọ̀rọ̀ pé ìbòlítí ó ra bond yóò ti dọ̀rọ̀ lọ́yà ọ̀rọ̀ ti ń di kọ́ṣẹ́ ti ń pọ̀ nìyàn lè lóun ráyè ti yí mọ́ at least kì í ṣe direct source sí baranda at that point ní àkókò yẹn kì í ṣe pé owó lè mọ tààràtàárá ó gba owó ìjọba wa ni ṣèjọba jalè ni kọ́ṣẹ́ tó bá bí ṣèjọba sanwó lè ni kọ́tà béèrè lọ́wọ́ yín nìyẹn ìbéèrè tèmi ń béèrè báyìí ni pé alákọ̀ọ́kọ́ kò sí àní-àní lórí pé ìjọba yìí ń yáwó bí ẹni tó ń gbé aláfiṣe kò kò sí nǹkan kan kò sẹjọ bọ lórí agbọrù ló mọ yẹn ìbéèrè tèmi tún wá ń béèrè ni wípé àwọn wo gan ló ń ra bọ́ǹdì yìí ta gangan ni mo báyìí mo sọ fún yín báyìí ẹgbẹ́ fóònù yín ẹgbẹ́ fẹ́s orúkọ márùn tẹ máa kọ́ rí lórí ẹ ẹnìkan yá lọ́rẹ́ta ọ̀sán lára ẹ kẹbí ọ̀kẹ́ tẹ máa sọ àwọn èèyàn lówó lọ́wọ́ ìjọba dẹ̀ ń ta bọ́ǹdì kì í ṣe mọ́ tún wá rí bọ́ǹdì yẹn ta gangan àwọn èèyàn tún wá ń rà kọjá nǹkan tí ìjọba gbé wá washington náà pẹ̀lú ẹ wọ́n ti ń fọ owó mọ́ bẹ́mi ṣe rí.
0: Níwò yẹ ti yín bẹ́ ṣe rí sí inú.
2: Ẹ jẹ́ ká wo àbíṣẹ́ yìí lè fẹ́ ra bọ́ǹdì ₦1 billion láàárọ̀ yìí.
0: Ọ̀gbẹ́ni Ọlálẹ̀ kan sán ní ìròyìn mo wá kà.
2: Ìbéèrè lèmi ń béèrè.
0: Ẹ̀mọ́ ṣe ìbéèrè o. Eléyìí tí ó tún jáde láti ọwọ́ ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ọláyẹmí Kàdóso yẹ pé ó ń sọ fún ilé aṣòfin àgbà wípé ṣe rí external reserve orílẹ̀-èdè Nàìjíríà wípé bí inú ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2026 wípé ó ti wà ní bíi $52.73 billion ìyàtọ̀ sí $48.88 billion léè tán ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú oṣù kínní. Kí ni àǹfààní eléyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà?
2: Ẹ ṣeun atọ́kùn. Ó sọ síwájú ní ọ̀rọ̀ ẹ̀. Ó ní petrodollar, petroleum tax. Wọ́n ló pọ̀ jù ní owó yẹn. Ibi tí ọ̀rọ̀ ti wá yé mọ́ nìyẹn. Alákọ̀ọ́kọ́. Àwọn ọ̀nà owó ni foreign reserve fi máa ń ga. Tí foreign reserve bá ga nípasẹ̀ pé ọrọ̀ ajé búrẹ́kẹ́ orílẹ̀-èdè yẹn ń ta manufactured products ìyẹn ni pé nǹkan tí a dìdí ṣe nínú àwọn ilé-iṣẹ́ wa tó ń ta síta táwọn yẹn wá ń sanwó ṣe wọn ní ọjà àgbáyé dọ́là náà sábà náà jù fún àlàyé báyìí kan ní pé nàìjíríà ta bàtà bá àbí awọ kánò jáde síta wọ́n ti fa awọ yẹn ṣe báàgì ní kánò wọ́n ta sí ìgboro wọ́n wá sọ $10 billion owó yẹn wá wọ inú account owó foreign reserve wa inú mi máa dùn torí pé economic activity òun ló débẹ̀. Ibi tán ti pèsè bàtà báàgì aṣọ nǹkan yẹn kò ṣe ara ẹ̀ àwọn èèyàn ló ṣe ń bẹ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ nígbà àwọn kan ti ń gba owó oṣù déédéé ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ kan yẹn ọ̀nà méjì gbòógì ni owó ń gbà wọ foreign reserve bàbá ẹ̀ méjèèjì dẹ̀ débẹ̀ kò sí tó lè support growth níbẹ̀ kò sí nǹkan tó lè mú ìdàgbàsókè ní ẹ̀ka ọrọ̀ ajé bá orílẹ̀-èdè nínú méjì. Alákọ̀ọ́kọ́ àwọn àpò àǹtà kì í ṣe tọ́lọ́run bá fún wa lépo ńgọ́ iṣẹ́ kọ́ ló débẹ̀ sàárà láfírí alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ǹkejì àwọn tó wà lókè òkun ṣe mọ bí japa ṣe rí rẹ́kẹ̀rẹ́kẹ́ lẹ́jọ́ mẹ́ta yìí owó tí wọ́n fi ń ránṣẹ́ sílé ìjọba ń gba dọ́là yẹn wọ́n san náírà sí àpò àsùnwọ̀n àwọn tí wọ́n fẹ́ gbà ṣàmọ́ tí sọ́ọ́sì ń pẹ́ tó máa fi owó ránṣẹ́ sílé pẹ̀lú gba pounds àti gba dọ́là wọn náírà yìí náà máa fún yín ìjọba wa dì yẹn mú àwọn aṣọ́bẹ̀ economy ti ń dà bí foreign reserve ti ń ga bó ṣe ń ga sí ibi ń pa ọmọ ọdún sí níṣẹ́ ń gbilẹ̀ sí kó tèmi wá ń sọ rẹ̀. Foreign reserve tó ga yìí àǹfààní wo gangan ló mú bá èmi àti yín pẹ̀lú bá ṣe ń ṣẹlẹ̀ ní ibà ò fún ọjọ́ kejì ọjà ni kò mú àǹfààní kankan wá torí pé gẹ́gẹ́ bí orúkọ ẹ ṣe sọ foreign reserve àsùnwọ̀n wa ní òkè ta ọ̀pọ̀lọpọ̀ amẹ́ríkà ló wà JP Morgan ló gbé dání wọ́n fi ń yá àwọn businessmen amẹ́ríkà lówó ìjọ amẹ́ríkà náà yánú lọ́wọ́ JP Morgan Chase àwọn tó yẹn wúlò fún nìyẹn wọn fi ń dá iléeṣẹ́ sílẹ̀ lamẹ́ríkà bí mi ṣe máa ń sọ ẹgbẹ́ òyìn wá sí nàìjíríà bó ti ẹ̀ ṣe 10% $5.2 billion ẹgbẹ́ wá sí nàìjíríà káwọn èèyàn gbé proposal wa kí gangan ló fẹ́ ṣe àwọn proposals tó jẹ́ pé ó máa generate employment jù tó máa dá iṣẹ́ sílẹ̀ jù ẹ fi fund wọn ẹ fi ṣagbátẹrù àwọn proposals mẹ́yẹn ọ̀nà kan tó fi lè dá ilé iṣẹ́ sílẹ̀ nìyẹn ẹ dẹ̀ jẹ́ kó yí wọn pé kódà interest free rate ìjàre pé kó má sí ilé owó lórí ẹ̀ láti lè jẹ́ kí nǹkan dùn fáwọn ọmọ ìlú ṣùgbọ́n ẹ ṣe yẹn owó tí wọ́n pè yẹn ní remittance fee owó tí àwọn ará ìlú òyìnbó tí wọ́n ń san fáwọn ìyẹn wọn tó máa lé kékeré kan ti brook jẹ́ kí n pe bọ̀dá kan á ju kíní kan dollars sí mi dollars yẹn lè rí gbà mọ́ iye tó bá já sí náírà lè máa rí gbà dollar yẹn ti wà lọ́wọ́ ìjọba àtúwò ipò tó ń ta ọ̀nà òǹkó ìjọba ẹ̀ tán lẹ́kọ́nọ́mì ti ń dà ẹ̀kọ́nọ́mì ò dà kò dà nǹkan tí èmi fẹ́ kan ṣe ni ẹgbẹ́ owó yẹn wá sílé kí ìjọba fúnra ẹ̀ kan dá sáà àwọn kankan kankan ṣẹ́rí tí nǹkan bá dojúrú gbogbo ọ̀nà lèyẹn fi ń wà o gbogbo ọ̀nà pátápátá lèyẹn fi ń wà kí ìjọba gọ fúnra ẹ̀ kan ṣe business àwọn kan sọ pé no business government has no business in business bó ṣe àwọn tó sọ bẹ́ẹ̀ bó ṣe pé wọ̀n nílùú tiwọn àwọn tó dẹ̀ sọ bẹ́ẹ̀ gan rọ́nà ń pa àwọn business kọ̀ọ̀kan wà tí ìjọba wọn ṣì ń ṣe USPS ta lónìí àwọn nǹkan tó gbé US government ń ṣe fúnra rẹ̀ tán bá dé bí nàìjíríà ní ká má ṣe IMF àsọmọ ká má ṣe bọ́ọ̀bù àkàwọn ní ká má ṣe nílùú tiwọn dẹ̀rẹ̀ báyìí wọ́n ṣe royal mail ta lónìí àwọn nǹkan tẹ̀mí ò yárí nǹkan tó bá pèyàn lèyẹn máa ṣe o gbogbo ọ̀rọ̀ IMF world bank gbéjọba ní business ní business ẹ̀sọ́ kù sọ lásán ni ẹgbẹ́ àwọn kankan kan kalẹ̀ kárí ò sọ sí bẹ́ẹ̀ $52 billion sí wà lábrọ́d $52 billion ṣe wà ní America náà ni àti rí gbọ́ kì í ṣe pé wọ́n ní wọ́n pé ń sìnbà pé ó kéré tán mẹ́jọ ọ̀nà mẹ́wàá wa ọ̀lẹ̀ ṣàǹkà tó wù jẹ́ kí wọ́n láǹfààní $52 billion yẹn ẹjọ́ ṣàlàyé fún mi.
0: ọ̀dà ẹ bá ṣe iye sí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà lẹ́sìn ń gbọ́ ní ìkànnì west radio 89.3 fm káfílẹ̀ káfí kẹsẹ̀ ilé tó jọmọ́ ti ìnáwó àti ìṣúná káfí kákó ńlẹ̀ nínú ojú ìwé ìròyìn daily post ni mo tún ti rí ìròyìn eléyìí ta ni pé ìṣèjọba ààrẹ bọ́lá tinubu pé ó ń lè róńgbà láti gbé owó kan jáde tó jẹ́ pé ó tó bí ₦8.05 billion fún kíkọ́ àti ṣíṣe àtúnṣe àwọn mọ́ṣáláṣí fún àwọn mùsùlùmí àti àwọn ilé ìjọsìn fún àwọn ọmọlẹ́yìn kristi jákèjádò orílẹ̀-èdè nàìjíríà pẹ̀pẹ́ eléyìí tó ti wá ń fa onírúurú ọ̀rọ̀ ní ìgboro ìjẹ́ ẹ̀yìn náà rí pé ìgbésẹ̀ tó da torí wọ́n ní pé àwọn ìgbógun ti ọmọlẹ́yìn kristi wà lórílẹ̀‐èdè yìí ìjọba dẹ̀ tó wá gbé ìgbésẹ̀ pé ẹ kọ́ lè jọsìn fún wọn kí gbogbo ẹ lè dúró re ṣé kì í ṣe ìgbésẹ̀ tó tọ́ rí
2: àtíkù
0: sọ̀rọ̀ ó ní pé ètò ààbò mẹ́ ẹ rí yín rò ṣọ́ọ̀ṣì lẹ fẹ́ kọ́ àwọn tó jẹ́ babaláwo ń kọ́
2: kì í ṣe mosque nìkan kì í ṣe church nìkan church mosque àti ààfin palace
0: ìyẹn dó fún àwọn traditional
2: bóyá àwọn oníṣẹ̀ṣe ni àfi dín wọn lẹ́nu kí gangan ni ó ṣẹlẹ̀ nínú kíní yìí àdúgbò ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà ó ní èèyàn ń ṣèjọba báṣubàṣu bí eléyìí báyìí kí wọ́n rò bóun lè bribe ọlọ́run tẹ́bá wo bọ́jẹ̀tì nàìjíríà mo wo kíní yẹn ní ìjẹta akọni àbáànà mo rẹ̀ sọ pé nàìjíríà ti di ọgbà kíní kan ọlọ́run owó tabua $1.2 billion, $500 million, $700 million, $350 million ibo lè ń fi àwọn kíní yìí sí wọn ní bí wọn fẹ́ lọ fi tún paláṣẹ kan ṣe kẹtù wá wo bàràǹdà burúkú tó wà ń bẹ o wọn ò ní dárúkọ palace tó bá jẹ wọn kàn ní pé ní kinní kan èkìtì central senatorial district wọn fẹẹ fi renovate palace ìgbà mi palaces mo mi kìí sí dáadáa ẹ lè kàyé palace ẹ máa ṣe kó máa ń sọ bá àwọn ọlù méjì kan wà lẹ yorùbá tó ṣe gbé kẹtó ṣẹjú ẹtì bọ sílu mi èkìtì àti jẹbù ṣẹlẹ kájọba tó máa ń jẹbù ṣẹlẹ kájọba tó lèkìtì ẹ wá ní pé ní èkìtì central pẹpẹ renovate palaces ẹ sọ bóyá palace èwì ni ẹ sọ bóyá palace olúyìn ni ẹ sọ bóyá tí gèdè ni ẹ sọ bóyá tí àfàwọ ni bóyá tí wòròkó ni bóyá tààrẹ ni ẹ kò déédé sọ pé ẹ fẹ́ renovate palace ní èkìtì south ṣédúbàrà odò ni àbí làwẹ àbí ewúmẹ nígbà tàdé ṣì gbogbo kìíní yìí jọ palace aláàkọ ní àkọkọ pa kò sí nǹkan tó kan ìjọba bó tilẹ̀ kó kéré wọn pẹ̀lú palace tí má jẹ́ president nàìjíríà tán bá ní pọ́ fẹ́ ṣe palace ọwá ìjọ̀ṣà ní mèrè ọmọléṣà ní wà lẹ́kọ̀ọ́kan federal government wàhálà ọwá tó bá wẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àwa ọmọ ìlú nìyẹn kò kan local government yàbọ̀ṣìbọ̀ sí state government ká tó máa sọ̀rọ̀ fẹ́ ká máa tó sọ̀rọ̀ federal government ẹ wo gbogbo nǹkan tó kan federal government pátápátá nínú constitution tó wà níbẹ̀ kí ló kan federal government pẹ̀lú ọ̀rọ̀ òye jíjẹ abọ́sibọ́ sí bẹ́ẹ̀ wọ́n á fọ owó ìjọba àpapọ̀ tún ààfin ṣe bíbí ṣe ń pa ìlú báyìí bí àpá dalẹ̀ yìí bó ṣe ń pa àwọn ìlú báyìí ìkan tó kan ìjọba federal government ni pé wọ́n fẹ́ fi one point kinikan billion 500 million ṣáàtì ìyá ó ń bíyàn nù wọ́n kúrò lórí yẹn wọ́n bá sórí mọ́ṣáláṣí wọ́n náà fẹ́ renovate àwọn mosque kankan náà orí yín bókìtì ni.
0: bóyá wọn fẹ máa rí kán lè máa rí owó orí gbà lọwọ àwọn mọṣáláṣí bí.
2: àwùrọ àáyé tá a bá dán yẹn wò nínú ẹmí fẹnu gbogbo ẹnu sọ ni gbogbo ẹnu mo fi ń sọ àti ṣọọṣì àti mọṣáláṣí ẹkan máa san tax bẹẹ ni.
0: bóyá yẹn náà lọ fẹ
2: gbọ. wọn lọ bẹ yẹn o ọrọ yẹn máa gbóná girigiri ìjọba tẹsẹ bá dúró rẹ ló máa lè jàjà yẹn fúdọ́mí nígbà gbọ́pẹ́ kan san tax torí fúláti gbé àwọn kìnìún wá gan wọn san tax níbẹ̀ kí ló dé àwọn àsan bíbá ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn ìjọba ọ̀lọ́bẹ̀ rárá o ìjọba kọfẹ̀ náwó lé wọn lórí mo dẹ̀ ṣe sọ ṣáà yẹn kan fẹ́ náwó lé lórí àwọn fẹ́ fún wọn rúgbó fún àlàyé ní kíkún báyìí ẹ ká mú ti deputy speaker house of representatives honorable benjamin kalu ó wá láti ẹkùn ìdìbò bẹ́ndẹ̀ federal constituency ní abia north àwọn ìgbèrè ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ dáadáa mọ̀ kẹ́tí mo ń sọ yìí òun ni igbákejì abẹnugan ilé asòfin lọ́wọ́lọ́wọ́ wọ́n ní iye tí wọ́n bù fún pé kí wọ́n ná lórí chọ́ọ̀chì wọ́n ní kódà kìí ṣe pé chọ́ọ̀chì lásán pé kò fi ra musical instrument pàrànàrànàrànà trumpet àti drum set wọ́n ní 1 billion ni bílíọ̀nù kan ìyẹn ni pé mílíọ̀nù kan lọ́nà ẹgbẹ̀rún kan wọ́n ní kò fi ra musical instrument àti para ló bọ́ tá wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe 1 billion o bẹ́ẹ̀ kódà kìí ṣe 1 billion rárá bẹ́ẹ̀ 780 million péré ni 780 million péré ni ọ̀bẹ́ni ṣó gbọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ yóò dùn létí ọ̀rọ̀ yóò ṣe ọ̀rọ̀ ẹ̀dùn létí tí alára gẹ̀ẹ́rẹ́ láwùsọ sí ti ẹ̀dùn bẹ́ẹ̀ wọ́n ní 780 péré ni ìtumọ̀ tí wọ́n fẹ́ sọ wípé wọ́n fẹ́ forúkọ ọlọ́run ṣe kátà fẹ́ ṣe gan ni pé àwọn chọ́ọ̀chì lè fẹ́ kó fún ọ̀nù yẹn má rò bẹ́ẹ̀ pé ibi tóun ti wá yìí pé chọ́ọ̀chì tó wà níbẹ̀ ó kéré tán 200 ni ìjọba ṣe sẹ́ńsọ̀ sí chọ́ọ̀chì mi náà mọ̀ ó wá láwọn ti wá yọ àwọn kan pé kẹ máa wò gan pé kì í ṣe máa fẹ́ ra musical instrument gan pé àwọn kò fẹ́ uplift àwọn kan pé kí wọ́n ṣe training fún àwọn kan nípasẹ̀ ọ̀nà ọlọ́run mẹ́rin fẹ́ torí ẹ̀nà 780 gbogbo nǹkan tó kàkà lẹ́yìn báyìí ìwòlẹ́fẹ́ ìwòlẹ́ tẹ bá jẹ́ ọdún tọ̀ báyìí tẹ bá dé lọ́dún tó ń bọ̀ báyìí ìwòlẹ́fẹ́ audit níbẹ̀.
0: rí láti mọ̀ nípa ọlọ́ọ̀ ó nílò ìdánilẹ́kọ̀ọ́.
2: pẹ̀lú 780 million naira.
0: Sugaja.
2: She ti wa ri bayi pe awon ara bi mo kan tan se. Awa ni ibere yen ma down lori wa. Sha mo kan tan se. Sha mo kan tu ya n se. Mara ta pa bi o de lojo si. Won fe se awon borehole kankan ni agbe to ti wa. Won fe se mewa. Borehole mewa de je 1.8 billion. Iyan ni pe 180 million fun borehole kan. To wa de di awon mo ru. Ah. Asiwaju n sise. Se ri bo n sise ni. Ikun la siwaju n ku lo.

0: A ṣeun ti ẹ̀ ṣì wá ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ̀ náà ṣì lè tò tẹ́ ń lórí ọ̀fẹ́ láti fi tí gbéyàwó rẹ̀. Jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wọn lé láti lè láǹfààní láti dá sí àwọn ìròyìn tí a ti mú wá láàárọ̀ ní 0916-893-1000. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀, sir.
1: Orúkọ mi ni Mr. Sam láti Liberty.
0: Mr. Sam láti Liberty, ẹ ṣe o.
1: Ẹ jọ bàbá wa Sanni. Ẹ rí bí Nàìjíríà ti wá ní ìjọba yìí.
2: Ẹ̀wọ̀ ó lágbára sáà.
1: Ẹ ya dúró owó yẹn síbẹ̀. Ẹlẹ́fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì, ẹlẹ́fẹ́ ṣe mọ́ṣáláṣí, ẹlẹ́fẹ́ ṣe bí. Ẹ jọ ibo ni federal government ti dàpọ̀ mọ́ local ìlú Fitu ọba. Kí ló kàn wá pẹ̀lú ti bílù ló máa ń ṣe ogun nǹkan tó bá ti jẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn? Àwọn ọmọ tó bá wà ní àkórà ni wọ́n máa pè lóríṣiríṣi ọ̀nà. A fẹ́ kọ́lé ọba, a fẹ́ kọ́lé ilé. Wọ́n á dẹ̀ dáwó, wọ́n á dẹ̀ ṣe. Wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ bàbá mi. Ṣé rí àwa bá a lè sọ̀rọ̀ nípìn àwọn Yorùbá kan ni wọ́n mọ̀ fẹ́ pé ẹ máa rógi mọ́ bẹ̀bẹ̀rẹ̀ ìdí bẹ̀bẹ̀rẹ̀ kan. Àwa ọmọ Yorùbá, àwa náà mọ tá à ń ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ tá à ń ṣe. Ká bá gba PCC wa ẹja fi ṣe tó tọ́, ká má máa gba owó ọ̀dà. Àwọn ilé kan ń tàn wá jẹ ni.
0: Ẹ ṣe o, ẹja tún fẹ́ lò mí láǹfààní. Ẹ ṣeun alàgbà Sam. Hello. Ẹ kú ojúmọ́ o. Yes, orúkọ yín bẹ̀rẹ̀ sí pé.
3: Pásítọ̀ ni Ọláòrè. Ọláòrè.
0: Ọláòrè. Láti bọ̀.
3: Láti Ayégún.
0: Láti Ayégún, ẹ ṣe o.
3: Gbogbo jẹ́ fẹ́ẹ́ ṣe yẹn, wọ́n bẹ̀rẹ̀ fowó wa dìbò ní. Wọ́n bẹ̀rẹ̀ fowó wa dìbò jẹ́jú sẹ́nu ìní.
0: Níwòye
3: ti ní.
0: Níwòye
3: ti ní jẹ́fẹ́ ti kọ́ mi. Jẹ́fẹ́ ti ní.
0: Ẹ ṣeun alàgbà Ọláòrè. Ẹ ṣe o. 0916-893-1000. Àjọ EFCC, wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe wọ́wọ́ àwọn tọ́náwàdì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe lórí ìsọwọ́náwó ìpínlẹ̀ Ọ̀yọ́. Ojúwo lẹ fi wò ó.
2: Ẹ ṣe.
0: Ṣé kìí ṣe ti pé tún lọ́wọ́ kò ṣòlù nínú?
2: Ẹ ṣe. Nínú ìwòye tèmi o, àti EFCC, àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àti federal, àti adájọ́ tó gbé ìdájọ́ yẹn kalẹ̀, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kó okù.
0: Mọ́nà o.
2: Ẹ ṣe. EFCC ló kọ́kọ́ ṣe nǹkan tẹ́mi rò pé ó jẹ́ bí ìhámọ́ ni. Nínú ìwòye tèmi, EFCC fẹ́yìn tí mediator your state government. Pẹ̀lú rìpọ́ọ̀tì tèmi gbọ́, wọ́n ní EFCC kọ̀wé sí pé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ṣàlàyé bó ṣe ń ná gbogbo owó ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyọ̀n Múláka Ìdání. Ibi tẹ́ ẹ bá ti rí wípé ọ̀fọ́n fi rùnà gbá, ìbẹ̀lẹ̀ máa lọ ní sànsàn. Kìí ṣe wípé àwa nìkan wá gbé gbogbo ara ètò ìṣúná wọn lé yín lọ́wọ́. Èwo kí ló sọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ̀wá kiri? Ibi tí EFCC ti kọ kú nìyẹn, ó jọ intimidation. Ìhámọ́ ni nínú ìwòye tèmi. Fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi lérò pé ẹ kọ́kọ́ wí padà sí wọn ni pé ọ̀gbẹ́ni mi ò bá ṣe tẹ́ntẹ́n ní ìbáyìí, iṣẹ́ gidi mi wá ṣe. Ọwọ́ mi mọ́ èèwo gangan ló fẹ́ jẹ́ kí a ṣàlàyé fún ẹ nínú nǹkan tó wà lẹ́yìn. Mi lè máa owó ta fi ń fọgọ́tà, owó ta fi ń ṣe àlàyé pọ̀, mi ìdàrá yóò gbé ọjọ́ rẹ̀ rẹ̀ mẹ́yẹn. Èèwo gangan ló fẹ́ béèrè fún àlàyé lórí, sọ fún mi kí n dá ṣàlàyé fún ẹ. Ibi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti kò kù nìyẹn, pẹ̀lú nǹkan tán gbé lọ sílé ẹjọ́. Nígbà táwọn lọ sílé ẹjọ́, wọ́n ní wípé kí EFCC má tiẹ̀ lè wo ìwé àwọn pátápátá bí ó kéré mọ́. Adájọ́ náà dẹ̀ fọwọ́ sí nǹkan bẹ́ẹ̀ yẹn. Adájọ́ yẹ kó sọ pé mi ò lè sọ pé kán má yẹ̀dì yín wò. Nǹkan tí màá sọ fún wọn ni wípé blanket screening tán fẹ́ ṣe yìí. Pé gbogbo ìpátápátá gbogbo ministry gbogbo agency gbogbo ìpátápátá fún mi ò ráyè dúdú yẹn. Ibi tí àwọn EFCC ọ̀nà méjì lẹ́nu bá ṣiṣẹ́ kan fi ti ara wọn gbọ́. abi kan ko ko we si won pe o tin gbe ona ma won bi kan o oyin ye
0: agboye
2: e ma wa mu oke ati gbo pe en se bye bye bye bye bye bye ni bi bye bye bye bye a ri pe en se bye bye bye bye ni bi bye bye bye bye bye ehn ibi se ka dajo na pari oro si ni yen pe ko si blanket injunction in ko ti ma ni ko ma se ni pe ko ma yo yin lenu pe gbogbo patapata sugbon mi le so pe ko ma yo yin ko ma ye di wo rara ton ba ni idi kan pato ton fi ye ele ma bara yin ran sugbon ba ti adaju na ma gbe kale pe ki e fi simati e ya odo
0: ojo se le oyo
2: o ri ba kan
0: o da leyin yun e je ka tuwo eleyi to je pe ohun na o tu fara pe are le america gboriyin fun are tinubu ninu ija igbogun ti igbesumo mi lorile de nigeria se re bi ka to to si mu ta fi re mu bi e je ka gbe pe ke to down hello e ti wole o eyin do ni lole
4: hello etaro
0: e ka ro baba o
4: o ki baba wa eh a tokun ite
0: e se o
4: olu ite
0: e se o
4: mo ti ki baba wa na to wa nbe yen baba wa ile isani
2: e ka ro sir
4: emi o gbo lohun ya ma ju ise akojo yi ade yoli segun ni uruko ti Monke lataye gbọ le yo. Oro ite nka lowo lowo e mo fe da kini ti EFCC. Faso se kini le oyo. E jo sa. Ka ti ga ti ijoba wa ara wa ti de. E jo gomina wo ni sitting governor wo ni won fe wa di e. Ya to si pe to ba ti ko njoba. And then number 2 se ko si unity ma fun oyo se governor. Ni to fi a je ke EFCC ni awon ma wo di e. Àwọn ọmọ yẹ gbogbo ṣe ná owó ìpínlẹ̀ Ọ̀yọ́ wò láì tí kúrò ní ipò ṣé kò sí mínítì mọ́ fún Ọ̀yọ́ ṣe gọ́fúnà. Àti pé gọ́fúnà wo ni wọ́n wá díẹ̀ sitting governor wo ni wọ́n wá díẹ̀. Yàyà Bello gan tó kó ìjọba 80 billion. Àwọn aráàlú ẹ̀ ní tá a fi ọmọ àwọn sílẹ̀ dé àwọn ò sọ pé owó àwọn sọnù. Ọ̀rọ̀ yẹn ti lọ́wọ́ kan jàmánú ó ti lọ́wọ́ kan jàmánú wọ́n kàn fẹ́ máa indict Ọ̀yọ́ ṣe gọ́fúnà. Wọ́n kàn fẹ́ máa indict ẹni láti máa ṣe ń tí tí ò tọ́ mo sì mà kọ́ lọ́wọ́ mú ọkùnrin yẹn jẹ́rí wọn. Ìdáyé ká ti dá kó múná kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ kó kó ìjọba náà kẹ́ tó máa wádìí rẹ̀.
0: Ẹ̀ṣẹ̀ ọ̀gá
4: o ìlú ìjọba ká ń ṣe.
0: Ẹ̀ṣẹ̀ ọ̀ 0916893 1000.
2: Ẹ fẹ́ sọ nǹkan kan. Bẹ́ẹ̀ ni ọ̀nà fẹ́ prosecute nkan kankan péré ni immunity ló fòfin de ìyẹn dẹ̀ nígbẹ́ kí wọ́n gbé ènìyàn lọ sí ilé ẹjọ́ immunity ò mú nǹkan mẹ́ta immunity kò rí nǹkan mẹ́ta mú alákọ̀ọ́kọ́ ni proceedings lórí impeachment ẹlẹ́ẹ̀kejì.
0: Ẹ̀jẹ̀ ajá gbé pè. Hello.
5: Hello. Ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ yìí.
5: Ẹ dá ìkáàárọ̀ ẹ kú ètò.
0: Ẹ ṣọ́ ọ̀rọ̀
5: ọmọdé wa tí o. Orúkọ tẹ̀mí ni Taofik Sọ̀rọ̀ láti olómi o.
0: Ẹ ṣeun.
5: Mo kí àyànnà náà wa olóyìn mi kan mo rí fún wọn ní pòrẹ́tọ̀ àyànnà náà Nàìjíríà.
2: Ẹ ṣe sá.
5: A jáwé yìí ni olórí bàbá ya pòrẹ́tọ̀ àyànnà náà. Ṣé rí lórí ọ̀rọ̀ ti Ọ̀yọ́ State yẹn mo fẹ́ dájú sá. Ṣé rí èmi sì sọ pé ṣèyí Mákindé ni mo bá wí. Ẹ rí ipò agbára èyí búyàn lágbára agbára tó mọ̀ pé tó bá ti fún wọn tán ìwọ wọn ó lò èdè ìfẹ́. Níjọ́ kìíní àná ìdán sọ̀pọ́ọ̀tì ààrẹ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí. Gbogbo èèyàn sọ fún ń gbà náà tó gómìnà pé à ipò tí wọ́n fẹ́ lọ ìlókè ààrẹ mọ ní ìwé òdu gọ́vnọ̀ ẹ wá wò lónìí. Ẹ rúfẹ́ tó ṣe wà láàpù ààrẹ wa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí tó kó gbogbo àwọn kàbá àjọ tó gbéyẹ wọn ní nọ́ọ̀tì táàrẹ fi débẹ̀ ẹ dákun kẹ́ni wọ́n fi san ẹ rúfẹ́ báyìí. So ebi mo ṣe rí ìpínlẹ̀ Ọ̀yọ́ sí bí ìgbà tí wọ́n fẹ́ wọn wí jọ́ ti gọ́vnọ̀ Ṣèyí Mákindé ni ṣùgbọ́n lọ́wọ́n ti jẹ rí. Èyí lẹ́nu eléyìí náà jẹ́ pọ̀ fún wọn tó bá dìgbà mí èyí fún yàn lágbára tí ó mọ gbèsè tiẹ̀. Ọlọ́run bá wa ṣe o.
2: Ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lórí eléyìí nínú ìwé tèmi ìkan tí gọ́vnọ̀ fi ṣe tí Ṣèyí Mákindé ṣe ń 2023 yẹn ó fi hàn bó ṣe lú ẹ̀ kéré kò ní ìdẹ̀ rárá ó ṣe lú burúkú ló ṣe ń báyà ó dẹ̀ fi hàn bó ṣe lú ẹ̀ kéré gan ìyẹn ẹlẹ́dọ̀ọ́ kan lórí immunity ò mú impeachment immunity ò mú election petition immunity ò dẹ̀ mú investigation mẹ́tẹ̀ẹ̀ta yẹn immunity ò mú kò rí mú. So ọ̀rọ̀ pé immunity ò ṣe immunity ọ̀rọ̀ bàbá adéyẹ olùṣègùn ọ̀hún lè fi yẹn lọ́kọ̀ọ́tì o. le fi yan lo court rara.
0: Hello, e ti wole o.
6: Ah, o le so ni.
2: Baba.
6: Baba ya gbe o.
2: Ami baba mi.
6: Iya ni se re o.
2: O gro ni pada.
6: O gro ra pada o. E karo.
2: Yes sir.
6: Emi mo ba wo yen ti ma ro lu Nigeria o. Eri mo gbogbo wo mo lo ngi si program yen la ka ro gbogbo awon yen se pe mo. Wo. Se ti enikan ba ise pe nikan to ba si wo wu abaje. Se wa ni kan ma arrest yen. Agbo lati se me all over the world. Prime Minister ki se ko se won. Ti ba se Nigeria ko corrupt. Ti corruption po. Ti pe politics mo le to ba se case won. A mo ye won to ye ko wa prison yard. Báwo ni ṣe ń ronú Nàìjíríà yìí owó kò yé mi o ṣe ẹnìkan sọpọ̀ sí lọ́kàn mi pẹ̀lú ẹnìkan sọpọ̀ sí ẹnìkan nígbà tó fẹ́ pọ̀ fún wa ṣiṣẹ́ ni gbogbo eléyà ti ní àwọn èèyàn náà they don't know their right wọn ọmọ constitution gọọmenti náà lè jẹ ká mọ òun ló fà á ti ẹjọ jìjẹ oníkàlùkù kàn máa ń sọ tó wù wọn máa rẹ ẹjẹ láti máa sọ láti máa yin ẹni tó rẹ ẹjẹ ṣe ẹnìkan sọpọ̀ sí ẹnìkan lọ́kàn mi pẹ̀lú ẹnìkan sọpọ̀ sí ẹnìkan kò fún wa bá ṣiṣẹ́ ẹni bá ti ṣe ìkan tó bá ṣẹlẹ̀ òfin máa ń gé náà ṣẹlẹ̀ kan ga òfin lọ ni all over the world. Èmi kàbí bẹ́ẹ̀ ni tèmi bọ́ọ̀lù ọ̀ṣẹ́ fẹ́ràn mọ́ ṣètò fẹ́ẹ́ pẹ́ lẹ́yìn ìgbà téèyàn tọwọ́ bẹ̀ṣẹ̀ kò sẹ́ni torí ẹ̀dá èèyàn torí ọlọ́run rí ṣùgbọ́n mọ́ tẹ̀rí orí ọ̀fẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ti kọjá yẹ ṣolúwọ̀ kọ́lé òfin ajẹ́ ni ta ló wà kọjá òfin láwọn èèyàn kan sọ pé kíni kan kankan gbogbo wọn kan kóra wọn jọ síbẹ̀ wọ́n kọ̀ọ̀rọ̀ tí wọ́n bá kọ́ńtì jẹ most of the graduate tó ní masters wọ́n dán ọlọ́kadà àwọn tó ní máluwa but the country ti fẹ́ develop. Nǹkan tó wà lọ pẹ̀lú àwọn ẹ̀fẹ́ kan fi jẹ́ kan fi ìfẹ́ kí development dé àárín mọ́ ọ̀kadà àti máluwa nìkan ló kù. Àyàwó ẹ̀ ní bàbá àwọn ẹ̀ṣẹ́ ń ronú o.
0: Ẹ ṣeun.
6: Nǹkan sọ fún ẹ̀jẹ̀ nìkan sí
0: nìkan. Ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
7: Hello.
0: Ẹ sọ. Ẹ sọ.
7: Ọ̀gá
0: Ṣẹ́lá
7: ti yọ. Ẹ ń pa àtúntò yọ nínú rẹ̀ gà.
0: Ó ń kọ yín o.
7: Ọmọ ti wá yẹn. Sàdépò sọ́nà sa. Ẹ̀jẹ̀ lá
0: bọ́jẹ̀ jẹ́ pé ojú òpó òun ò ṣe bẹ́ẹ̀ dáadáa wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan.
2: Helicopter bodija.
0: Ẹ fẹ́ mẹ́nu bá àwọn nǹkan kan lórí ti ààrẹ Amẹ́ríkà kí n tó ka ti àwọn ojú òpó
2: wọ́n. Ọ̀rọ̀ yẹn kẹnu òṣèlú dẹ̀ ni àti ààrẹ Tinubu àti Trump ní òṣèlú ni àbí ṣàṣe ní táìmù ẹ̀.
0: Ẹ fẹ́ mẹ́nu bá.
2: Ok. Trump fún ààrẹ mẹ́tò bẹ̀rẹ̀ kí Trump rí ti rọrọ òṣèlú lásán ló fẹ́ ṣe wá ṣe ń gbà yẹn fáwọn tó àwọn alátìlẹyìn yẹn àwọn kìrìsìtẹ́nì ló dìbò fún tó bí wọlé lamẹ́ríkà ó fúnra gan pẹ̀lú ṣọ́ọ̀ṣì rí ṣùgbọ́n bàtà àwọn kìrìsìtẹ́nì amẹ́ríkà wọ́n pé ó pè àwọn ju àwọn alátakò rẹ̀ lọ wọ́n dẹ̀ dìbò fún. Ìyí tó wá ṣe Nàìjíríà yẹn àwọn ọkọ̀ ló ń sọ̀rọ̀ sí pé ṣe pé mò ń jàjà kìrìsìtẹ́nì káàkiri. Ìbéèrè ta fẹ́ bira lé ni pé ṣé àbò dájú lórí kìrìsìtẹ́nì lè ní Nàìjíríà ju àkókò tó wà lọ. Ṣùgbọ́n nǹkan tó fẹ́ sọ ni nǹkan tó ti sọ. Ó fẹ́ káwọn aráàlú tòun tó ń ṣe alátìlẹyìn tòun kan rí pé òun ti ń ṣe iṣẹ́ kìrìsìtẹ́nì káàkiri àgbáńlá yìí kò jù yẹn lọ.
0: Lójú òpó Facebook West Radio 893 FM fan page Ọlálékè Olútóyìn wọn láǹfààní àti kàn sí wa lójú òpó Facebook kan kí wa kò ṣe kú ètò lápá ibẹ̀ o. Fọláṣadé Olúwaṣọlá náà kàn sí wa ní ojú òpó Facebook náà àwọn náà kí wa kú ètò. Adéwùmí Kassim Adékàsí náà kàn sí wa o. Ní ojú òpó Facebook West Radio 893 FM fan page wọn kí wa kú ojúmọ́ wọn dẹ̀ sọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí wípé àfikọ́lọ́run gbà wá o láti agbègbè New Garage iná ti kàn sí wa. Adéròǹkẹ́ Akóredé Ọládélé náà wọ́n kàn sí wa lójú òpó Facebook iléeṣẹ́ wa o West Radio 893 FM fan page wọ́n ní pé gbélé ìtún jẹ́ ti àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí wípé ó kù díẹ̀ káàtó wípé nígbà báwo ni àjọ EFCC yóò ṣe máa tanná wàdí gómìnà lẹ́yìn tí ń bẹ ní orí àlééfà wípé ó ń yẹn ṣe àfihàn rẹ̀ wípé torí pé ó jẹ́ gómìnà lábí àṣẹ ẹgbẹ́ òṣèlú alátakò ni kí ló dé tí wọn ò lè tanná wàdí àwọn gómìnà lẹ́yìn tó wà nínú ẹgbẹ́ òṣèlú míì tó jẹ́ pé ó ṣẹ́kù àbí àwọn gómìnà tó ti kúrò fún àpẹẹrẹ bí gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí. Bákan náà Damilọ́lá Akinade náà kàn sí wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page wọ́n ní pé àjọ EFCC wọ́n ní wọn ò ní agbára láti tanná wàdí gómìnà títí di ìgbà tí ìṣèjọba rẹ̀ bá tún tẹnu bodò wípé gómìnà ṣèyí Mákindé ki se gomina kan soso le tin be lorile de Nigeria ki lo wa de tan tan na wa dire niro asiko ta wa ye Sulaiman Sharif na kan so wa ni ojo opo Facebook West Radio 893 FM fan page won ki wa ku ojumo pe lagboro Olorun a ni so tan ami o pe awon dupe lowo are Donald Trump fun gboriyin fun are Tinubu ipe sugbon se o si mo so de ranti bi pe eyin lati bi inu ojo keta osu keji ipe awon obirin ati awon omo wewe to je pe o to bi 176 niye no je pe won fiti pamu ni gbekun ni awon agbegbe kan ni ipinle Kwara pe ki are ohun ko mo gbagbe o ipe idola emi ipe o se pataki lori le de yi. Hello, e ti wole o. E ka ro sa.
8: So you go adie mo lo ko.
0: E ti o.
8: Ni mo ya tan praise on SSCT. Lori President Gaya Trump ta ni pa ni Nigeria. Awon ololuju. Se Trump so lati White House. They carry life that is other international television. America come out on our day. If that time, America ni lion shares na IMF. If that time solo time solo 8.8 trillion in Nigeria and Nigeria. Two one implementation. She tough going if one in Nigerian president. America come out on our day mo. Jo ti yin
0: be ni wo ye din pe AI ni pe ki se
8: mi o ka fi mo o se
0: suga ja awon ni se ariwo lori foran nibi ti are ilu oyinbo to ti lanfani ati so be ona mi ta won tun fi
2: wo letter yen re o
0: letter ni eyin Sulaiman Sharif o te waju ninu oro ti e wi pe nipa ti pe Ajo EFCC fe ma se be fa lakadi pelu ijoba ipinle Oyo wipe awon mo wipe iru eleyi yo sele lati igba ti gomina se Makinde to ti kede wipe o wo on ko na dupo are lorile ede yin ni ni won iru eleyi lo fi sele. Hello, hey, o tire. Hello re ofe ati pe pada ti dada Babatunde Seun na rapala wole lojo opo Facebook West Radio 893 FM fan page won ni igboriyin fun Trump igboriyin Trump si Tinubu. Hello,
9: ewe karo ki ala iwa Sulaiman Sharif n pe latona ra won ni sotan
0: ami o
9: emi kan fe ro ijoba papo ni igboriyin ti Trump n se fun moving town won ni o ta ban se dada ko ni igboriyin fun wa most of them are the first enemy that Trump will get. So, KR, I come and get you into Trump, balance, you can see argument with the America, I think that's a right thing. Well, in Lurie, and share our intimidation, EFC, and the I can't sorry, since 2005. Only EFC, CPC, and said, I'm Lucy, the man Lurie. More can write, I want to state you, but I like to go, EFC, lost the right thing. We came in a quick book.
0: I see one like Vasulaman, Sharif.
2: I decided for a con.
0: Okay.
2: Kí ṣe nǹkan tuntun àwọn investigate sitting governor nígbà tí wike jẹ governor gọvẹ́ntà ọ̀ṣun ẹ̀gbẹ́ ọmọdé bẹ́ẹ̀.
0: Hello, ẹ ti wọlé o. Hello. Yes, sir.
10: Hello. Observation mi ni sir, bàbá olóyè kan ní.
2: Yes, sir.
10: Bàbá olómiyè kan nìyẹn.
0: Ọlọ́run Ọláwọlé ni o.
10: Ẹ dákun bàbá olóyè Ọláwọlé. Kaluku ni right lati so ero ti e
2: bẹni
10: ko ye teni kan mo papo eni kan lori eto yi e gbe kale lati ti ka ma takura wa kaluku ni opinion re lati so iwo so ti e teni so temi
0: esun
10: teni kan mo mo ite eni kan ti so bayi
0: esun
10: kaluku lo ni opinion re lati so so ti e to wa nu re so iwo na temi na so temi e ma je takura wa
0: esun. Hello, e ti wole o.
8: E jo ki se re bi ki se ri West FM kan lati soro.
0: Hello, ẹyin ẹ jẹ ka mu eleyi mo lati oju opo Facebook ile ise wa eleyi to je pe toluwa lase Adetola awon na lanfani lati kan si wa ni oju iroyin ẹyin dada Babatunde Seun na won gbori won ni igboriyin Trump si Tinubu pe ko dara rara pe awon omo ilu ti ori nta ni ki amo ti o to ka si fi itaradibo fun iyipada orilede yi bakan na to luwa lase Adetola oni ijebanu jegudu jera pe o te siwaju ni orilede Nigeria pe anilo lati kun akun yawo ni di eto isejoba le to de yo pe ijiya gbodo wa fun awon alashe le to ba wa ibaje omade adekunle ari atejise tin na lati oju opo Facebook Voice Radio 893 FM fan page gbogbo yin ti e ba wa da seto taro to ni adupe amo lore agbe ara le kan san ni imoran yin fa won ara le gege bi ati kade eto ni
2: eh come ko mu oro mi yato come ko Nigeria su awon na ni poju be lo
0: e seun titi ago mewa ta tu lanfani ati pada wa lori eto ijoko ojogbon nikan ni West Radio 89.3 FM e jama ran ti pe orile de Nigeria ti wa ni ko gbodo baje ati pe gbogbo wa na la de nise lati se gbogbo yin te ba da seto laaro to ni adupe amo lore o gbogbo yin te pe ta lanfani ati gbe e ma fi se binu eyin te kan so wa lojo opo Facebook e se o ina o ni tan wo yin lati ona Eledumare a ko si pe a n tako ara eni lori eto agbeyewo royan gbe magbe bi ko se ki oni kaluku ko lanfani lati so tinu re ati edun okan re ibanijo kire to bi oni je ti wa ni rongbe sonu bi o se bi omo titi ago mewa ta pada wa lori eto ijoko ojogbon temi tope Olawole omo baba chaplain MC Nodus ni oruko temi ta ni ojo rere o
11: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti koni bayo bayo ninu nitori na ohun te ba gbo lateno awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa
12: Hello, Miss Flora. Finally, this holiday is here. But honestly, I don't know what to do with my children.
13: Why? Aren't you excited that you're on break?
12: Excited? One talks from morning till evening without control, and the other one can barely introduce himself. I'm worried about both of them.
13: Now you see the work that we teachers put in. But then, I have a perfect solution for you. Why not enroll them into the Wells Radio Media Academy Summer School 2026?
12: Media Academy? For children?
13: Absolutely. They'll learn public speaking, broadcasting, confidence, communication, and so much more. Matter of fact, I'm enrolling too. I want to sharpen my public speaking skills before the new school term.
12: Really? Then we are definitely coming.
13: This holiday, turn potential into purpose at Wells Radio Media Academy Summer School 2026 from 12th August to 18th September. Enjoy 6 weeks of practical media training, studio sessions, and mentorship from experienced trainers. Open to senior secondary school students, teachers, parents, and busy professionals. So whether you're building confidence, improving communication, or turning your voice into a career, This is your opportunity. For further inquiries or to register, call or WhatsApp 0814-694-6928. 0814-694-6928. Don't let the holiday go to waste. Enroll today at the Wells Radio Media Academy Summer School 2026.
14: ...89.3 FM, your preferred wholesome radio.

0: mo de warawara bi eji ale laaro toni ade warawara bi eji owuro ato ti de papapa bi eji iyaleta ade a ni koloko maloko ade a ni kolodo malodo amo be tin loko te n lodo yin laaro ni egbe akoti radio yin lowo kajo mo feti gbe yawo oro eto ijoko ojogbon nikan ni West Radio. Ara waju mo kiyin pe e ku le o irona mo tun se yin pele pe e kaabo owo genge bayi ni ku siwaju ijo aterigba ni tenu ona ijajo nla ti tatakuse ku lori eto ijoko ojogbon nikan ni West Radio olohun to kadara re yupe katu lori ofe lati pada wa sori eto ijoko ojogbon laaro ni awa lawa eyin laba gbogbo ope gbogbo eyin gbogbo ogo fọlọrun oba eledumare oba koda oba seda le to mu wa lo lati aya ajejo to tu da wa pada laaro ni ati mo ba se man se lori eto ijoko ojogbon nibe tawon ojogbo ti mo lanfani ati ba wa boju wo awon oro to ni se pelu orilede Nigeria awon oro tin lo kakakiri to je pe ti buwo igorowo won abajijo wo bayi gigun ni gun ohun la nse lori eto ijoko ojogbon to le je pe aye nbe feyin ojogbo tin ba wo pe to nbe nu le na lati ba wa dasi awon oro ta ba mu wa laaro ni baba won le se nbe pelu mi ninu okulo e ba n ke awon Nigeria pe won ku ojumo kan le mo pe eyin fura yin gan ile be nbi o
1: e seun a dupe wa ni emi gangan le mi won ni pelu mi si ori eni kan mo ko baun so oruko mi ni ambassador wa le egbe mi baba won nation mo ki wa e ko ojumo gbogbo eyin ololufe wa ni West Radio 89.3 e se te duro ti wa bi gbege e ke fi tin fowo ti le ayinyin a si lulu loge nu pe e ko afomo niyan se koni baje o bi oro Nigeria yi to ba nro bi ojo lagbara lowo Olorun yo joro de wa lori ni
0: amen
1: gbogbo ohun to ku de ka tu loro orilede Nigeria yi Olorun Eledumare yo ba wa tun se o mo Olorun mo Olorun mo bi o se tun se mo kiwa gbogbo eyan ara le lati jakejade orilede Nigeria
0: e se o eyin baba July 25 unu
1: baba July ni won ti eye abi baba July
0: July 25 ojo jimo bayi ibo laigbe wa lo
1: ijo Saturday nu
0: ijo Saturday 26 nu ijo ibo laigbe wa lo
1: nibo ni ti egbe yin lo na o
0: ajade amu
1: iya kan ta pomo ni adugbo wa nbe un
0: pomo live de bede pomo live je bede baba won ni
1: oda je fi talking se ngba na se ewo lu mo fe je nu e
0: ni bi ti amala to da wa ti mo ti ro ko egbe mi dodo ya ajeja bi ti amala to da wa tugun fi
1: odo ya ajeja lo fe lo
0: le wa ni ki mo
1: je ko je iwo sa so to fe lo so
0: sibi gege bi to lande gan jo bede ti a si mu
1: ebo lo gbe yin lo
0: a ti amu kan o ja mu kini o wa bayi
1: mo worry ma gbe olo Mr Big so mo worry sugbon fokan ba le
0: e se o
1: se e be o sugbon wa kan wo na
0: tori makamaka loye nkan demi si do to
1: mo isegun to se ikomo jade se o pe mi
0: eyin le wa
1: tani o wa o je sora re aba won PRO to gbe fun ni o fi sori afefe
0: e mu civic dada lori yin
1: so oni a mu
0: on la gbe se alukoro fun
1: ah
0: oni o se bo se
1: ni o wa je njamala mo si ti gbagbo mo si le to lojo na pe ah ojo na ngbo ba ko bayi o
0: e se pada jeun lojo un
1: ta lojo
0: be te je ti ko me sa jeun le
1: ni lati jeun
0: sugar ja onje
1: e le ku ti
0: gẹ́gẹ́ bí baba wọn ni ṣe ń ti láǹfààní láti mọ kìyìn kú ojúmọ́ kààbọ̀ lápá ibẹ̀ baba Ládé Boys nu gẹ́gẹ́ bí àṣà ó yọ lọ ó lálàdé boys ńlẹ̀mí náà ń kìyìn pé ẹ káàbọ̀ sórí àkọ́tù ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n nìkan ní West Radio 89.3 FM tèmi tọ́pẹ́ ọláwọlé ọmọ baba chaplain MC Noodles ni orúkọ tèmi ọmọ àjà ní mẹlẹ́jọ́ ànímí nípẹ̀tù àròdò abẹ́jagboro lómi ìyẹn ìlú ìpẹ́tù ìjẹ̀ṣà sí ti àfijù elédè lèmi rapala wole lende fi bubara shede yoba. Mokwe de bowe de lowe lende fi rome lende ni bagede. Bagede mo rome lende mo ne koba anride. Ede mo jen lo jake de no me kwe gede kuyato se de kede. Tori a jede ni me ti fele gede shoge kwe de kwe de. Ta wang kwe de fgra ba kwe de kwe de ntele de no e fi kwe de. Akere fi no shogman ni mi o. Asoro gbogbo ti ri ti ri asoro gbogbo ti mo ti mo eyin loju eledumare lemi ti o le fo lai lai olu omo lomo lawole laarin awon pedepede eru jeje le sinu ndu si o omo awo lo mi lo mi gboro titite kin to lo sodo awon ojogbon ka to lo si bi awon oro ta menu bo laaro oni e je kin se be e je ki sare gbe yin denu tona lati aya ajejo ta de tatakuse ko lore to ijoko ojogbon ijejo ni si ojo kind logun no osu keje odun 2026 eni elolohun tun kadara pe ko je ojo ketale logun ninu osu keje odun 2026 eje wa wo awon isele le to ti sele ri lorile ede Nigeria ati lalede agbala aye ninu tan ba wo ojo kendilogun osu keje odun 1966 ojo kendilogun no osu keje odun 1966 ini orilede Nigeria lo je pe o lanfani lati gbominira nkankan le ti o pe ni aglophone iyen lele to je pe ni o je orilede akoko ni gbogbo ile adulawo to je po lanfani lati darapo mo ele to je ti awojo raje ti le Europe ele ti a mo si European Economic Community iyen to je po lanfani lati waye kon lanfani lati towo bo ni bi eto kan to pe ni Lagos Convention lati owo baba Femi Ogundipe nigba na iyen ni ojo kendilogun osu keje odun 1966 baba tun te wajo ninu tan lorilede Nigeria ele to tun je ko sele ni ojo kendilogun osu keje odun 1966 iyen kan na ni eni to je General Johnson Aguirre to lanfani lati di alase lori orilede Nigeria iyen ni ojo kendilogun osu keje odun 1966 da ba tun te wajo ojo ketadinlogun ko fi be si nkan to sele lorilede Nigeria sugbon ta ba wo ojo keji dilogun ninu osu keje ni odun 2007 ojo keji dilogun osu keje odun 2007 are tele ri lorilede Nigeria are Olusegun Obasanjo ni lo je pe won fi esun kan lori oro to ni se pelu je banu nigba na to je pe ajo EFCC ina ni kan se be kan tan na wadi are ohun nigba ti nbe lori alefa gan ninu office iyen ni ojo kejilogun osu keje odun 2007 to je pe iru re na lo tun fe ma sele ri ninu tan o tun sele bayi ninu tan bayi to tun je tan mi re pe ajo EFCC fe ma se be tan na wadi ijoba ipinle Oyo ta ba tun te wajo ni ojo kejidilogun osu keje odun 2012 ojo kejidilogun osu keje odun 2012 won ni ijoba apapo lede wa Nigeria ilo je pe won lanfani lati kede isejoba pajawire lawon ipinle merin kan lorilede ye latari ikolu iko ese opoku Boko Haram aba tun wo ojo kejidilogun osu keje odun 2025 ibe lo je pe eyan mesan ti dero orun nigba ti won ko awon eyan to le ni marundilogun kan ko won si ahamo ninu ikolu awon afurasi agbebon le to je pe o waye ni Talata Marafa Talata Mafara ni ipinle Samfara lo je po ti lanfani ati waye ngba na aba tun te wajo ojo kankan le logun osu keje enu mi ago ojo kankan dilogun osu keje iyen July 19 ọdún 2006. Ìṣẹ̀lẹ̀ ilé wíwó kan wáyé o nípínlẹ̀ Èkó, lé tó jẹ́ pé ilé alájà mẹ́rin ó mọ̀ dàwó nípínlẹ̀ Èkó lọ́dún 2006 tó jẹ́ pé èèyàn mẹ́rìnlélógún ni ló bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Ilé ọ̀hún tó jẹ́ pé kò gbogbo ìgbà tó jẹ́ pé wọ́n fi kọ́ tó fi wà lórí ìdúró gbogbo ojú bí ọdún mẹ́ta péré lọ, ó dàwó àwọn èèyàn mẹ́rìnlélógún wọ́n dẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Tàbá tún wò sápá iwájú, ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún 2011, ẹni tí ṣe aláṣẹ tẹ́lẹ̀ rí fún ilẹ̀ Gẹ̀ẹ́sì, ìyẹn David Cameron, ó ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ṣe ààrẹ nígbà náà, ìyẹn ààrẹ Goodluck Ebele Jonathan. Tàbá tún wò ó, àkọọ́lẹ̀ kan ò fi bẹ́ẹ̀ sí nínú tàn láàrin ogúnjọ́ sí ọjọ́ kọkànlélógún oṣù keje. Ṣùgbọ́n tí a bá wo àyá àná tí ń ṣe ọjọ́ kejìlélógún oṣù keje ọdún 2025. Ilé aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà nínú tàn ni wọ́n ti buwọ́ lù wípé kí ààrẹ Bọ́lá Tinúbú pé ó láǹfààní láti yá owó kan lè tó jẹ́ owó ilẹ̀ òkèèrè ìyún bílíọ̀nù mọ́kànlélógún dọ́là $21 billion tó jẹ́ pé ó wà láti lè ṣe àtìlẹ́yìn fún àbá ètò ìṣúná tọdún 2025. Tàbá tún wò ó, ní ọjọ́ yẹn kan náà lè tó jẹ́ pé ilé aṣòfin àgbà buwọ́ lu ìwé ẹ̀bẹ̀ ara Tinúbú láti yá owó òun, ni ló jẹ́ pé lọ́jọ́ yẹn kan náà ni àwọn afurasí agbébọn lé tó jẹ́ pé ó tó bíi 85, ìyẹn 95 gunmen ìnáṣe àti àwọn tó jẹ́ ọmọléṣe ológun wọ́n ṣe ìkọlù sí ara wọn o. Nínú ìkọlù ọ̀hún ni àwọn agbébọn ọ̀hún iná ti dèrò ọ̀run tó dẹ̀ jẹ́ pé ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun kan náà òun náà dèrò ọ̀run lásìkò tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pójú agan síra wọn ní agbègbè Rìjáò ní ìpínlẹ̀ Niger, ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Ayé ẹ̀ní nínú ìtàn, a wò ó lọ fín, a fi bẹ́ẹ̀ rí ìṣẹ̀lẹ̀ kankan lè tó jẹ́ pé ó láǹfààní àti ṣẹlẹ̀, ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tá a bá wò ó, gbogbo ẹ̀ náà ó dá lórí àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú. Lálẹ́dí àgbálá ayé, àyẹ́ ìní nínú ìtàn, ìyẹn ọjọ́ 23 oṣù keje nínú ìtàn, nǹkan kan ṣẹlẹ̀ ní ọdún 2012 lé tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjì olóoru tí a mọ̀ sí heat wave ó wáyé nílẹ̀ China. Ó ṣekú pa àwọn èèyàn tó jẹ́ pé ó lé ní 50. Ó tún padà tún yọrí sí àwọn nǹkan bí omi yalé àgbàrá yọ aṣọ́ọ̀bù jẹ́ pé ó ṣẹlẹ̀ ńbẹ̀ náà lásìkò náà. Akọ́kọ́ gàgàrà ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tún fẹ́ gorí ọ̀pẹ lọ́rẹ̀ lé téńté láàárọ̀ òní, ojú rẹ̀ yóò mọ tó lé yóò mọ tókò. À mẹ́nu bá ètò òṣèlú, à mẹ́nu bá ètò ọrọ̀ ajé, à mẹ́nu bá ètò ààbò, à mẹ́nu bá ètò ìṣèjọba. Ojú ọjọ́ ṣe rí jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà láàmú àmẹ́nubà. Báwọn ọ̀jọ̀gbọ́n bá ṣe ń ṣe bẹ́ẹ̀ tán bá ṣe ń yànnà náà nínú kóló. Nílẹ̀ yín ọ̀jọ̀gbọ́n tó tún ju ọ̀jọ̀gbọ́n lọ tẹ́ ń gbọ́mi ríta, ẹ̀yin ló lè láǹfààní láti tún máa bá wa pẹ̀kẹ́ lù ú. Ẹ wá pèrè ẹ fi tẹ́dì, ẹ bá yín rédíò yín sókè kó mọ ọ̀rọ̀ kan lápọnlá, ẹ bá yín sókè kó mọ ọ̀rọ̀ lákọlákọ láàárọ̀ òní. Àyè wà láti darapọ̀ mọ́ aníkan ní Facebook iléeṣẹ́ wa West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Bàbá One Nation, ẹ kú ìjókòó.
1: Ò ṣe ọmọ bàbá Chaplin kabo gbogbo bo se nka kini bo ba ti e je pe awon omo wa sin ba ti e ma nro dada ni papa awon to ba je pe won wa ni art class iru gbogbo kini yen o ye ki won ma ko sile nitori wi pe kina fi le je akoni emi ro yi pe boya gbogbo idile ko kan ton ba n gbo ijoko ojogbon won ma pe awon omo saki awon omo won saki si tori pe won ma ni bi omo baba tan yo ba ro ba won ni aro ba ni baba tan
2: be
1: e ko e si nkan kan to buru ju pe ki omo eniyan joko ko de ma gbo nkan tin sele lo ti sele ri iru akoko yi so ti sele ri abi ko ti sele ri yo le mo date kokan to n gori ohun ti o n pe jade yi omo to ba wa ni art class o ye ko le ma ko sile se mo pe intan pe ni history iwe itan ti a ma n ko jade nigba kan o dabe ni pe won se be ko mo ni isin sugbon enikeni to ba fe je o fe lo sinu oselu o fe di soro soro o fe di akoni olorin tin fi so pa awon olorin kan tin we o mo bi nkan se nlo o sugbon ton le fi awon nkan ati joda bira ti an le fi soro to de lo keko re e ri pe iru omo be yo mu yanyan daada bi mo se wa yi tin ba joko si bi gbogbo ede ni ma n fe wu mi gbo tin ba joko ti Awusa ba n soro bi nti e dele Awusa mo dele be mi ki se pe mo n ko ede won nigba na o mo kan lo fun awon eto kan ati awon eto kan gba na ni mo ma n fe joko kin mo kini sele gan ki de ni nkan yen ni pe kin mo mo ede won die die da ti e mo gbogbo e tan a sa mo die die die nu e so ini idi ni to fi dabe ni pe imoran akoko nu fun awon eyan wa pe nti temi to pe ka sile yi nje iwo ti ko le bi njo yi o nje won ni won pe oni wa mo wa ninu oro re ehn te eyan ba kawe eyan to nko gbon ori si
2: yo da fun wa e seun alagba baba one nation ojogbon wale egbewumi e je kamu lati bina lori oro eto ilera to je pe o kan onile o kan lejo o kan tomode tagba foran kan lo jade ni ijeta okunrin kan ini o gbe ara ile re to je pe onilo itoju ni digba o dile iwosan ile iwosan to je pe o n fi esun kan o so pe ni o oni ile iwosan ade oyo maternity teaching hospital tin be ni agbegbe yemetu ipe ngba ti o gbe mo lebi re debe lale ati nurse ati awon doctor won o ri won o won na ti lo le looto awon omo pe ilu gangan loro ibi to koju se nikan eyin lo ko selomi awon mi won ni dipo to fi n pariwo se video ko se gbe ara ile re to nilo itoju lo si ile iwosan mi to nilo dokita sugbon gbodo fi oro le soro nje o boju mu be nile iwosan te ba ti wa mu yun te eyan na gege bi ojogbon lori eto joko ojogbon e tun ba n jo eleyi mo emi nikan ni mo ro pe mo fura si kini ohun sugbon o ti wa je pe o ti di toro fun kale bayi norile ede Nigeria owo ta fi n bimo ojojumo ni ko si lorile ede yi baba wa nation kan ti mo so ye owo tawon eyan fi wa n bimo lorile ede Nigeria nje pe tan ba ti le so pe isi abe ni obirin yo nilo bayi o afi ke eyan wa mo wa egbelegbe naira iroyin filede wipe ni opolopo awon ile iwosan ijoba gan to je ti public wipe awon mi gan tan le bimo fura awon gan wipe won na bi egberun lona egberin naira 800,000 naira pe mo fe bimo awon to ba je pe o da ibi toro n wa de yi a fe dole mi ya ka dole mi omo ipe nile iwosan joba mi lorile de Nigeria won tin na bi million kan million meji gan pe a fe bimo lorile de nje wa ye ka fowo leran lori iru awon kan bayi emu lati le to sele ti o si dokita emu debi to je pe ati bimo ti wa lowo lori to je pe owo la wa n bi lasiko ta wa yi
1: to a dupe lowo Olorun tori pe ibi ori ba dayan si na la kuku gbe Olorun o si jebi nipa ti wa pe ohun da wa sori lede Nigeria awa omo Nigeria la n se n to wa koda ile to kun fun wa lati fun omi ni ti Olorun nibi ti Olorun ke orilede Nigeria de sugbon gbogbo nkan ti won se lowo lowo onikaluku won se pe je kin debe gege bi oloselu kin ko temi ni won debe gege bi oloselu lati ri pe ise ta ran mi lati odo Olorun wa je kin le se awon ti wa gbagbe pe ko si nkan kan ti awon fe se bayi t'Olorun o ni bere lowo awon won fe o won ko o o ja re ni o o je gomina ni o o je senator ni o o lo si rep ni ko si kankan ninu won ko je ka chairman council gan ko si kankan ninu won ani ko je house of assembly lo wa ko si kankan ninu won t'Olorun o ni bere lowo won kan kokoko yen sile na ibanuje okan lo je fun eniyan tori pe aye igba ni nigba kan ri to ba gbe omo lo sadi oyo awon dokita kan won asise osan awon se oro awon kan awon alaaro won gbe ise si fun dokita owo osan to ba ti wa ti de lale awon alale na o gbe o je isi meta ni akoko gba ti mo so yi o de tun ni gbedeke iye ti dokita gbodo toju dokita kan okan awon ti won ba wa fun iwosan lokokan ijeji awon ti dokita gbodo da lohun o kere ju ko wa dayan lohun pe a o se wa po ju a ko dayan lohun o gbodo to ogbon but o kere ju ko wa dayan lohun eyin ogun o le marun 25 o ye ko le de won da won lohun nigba na o de ni tumo daada immediately na won si ma ko ogun fonito hun immediately na won o se lo ma toju en to ba je pe o lo fun toju igba na ti e re ogun ma wa lo hospital debi pe department awon ten fun yen logun aduro laye oto ni awon ti leyin igba ti dokita ba ti toju won tan won ti ni ogun ti awon nurse tan ba wa ni ise nigba nigba na won o wo iru ogun to ba ye ki eniyan o lo won o ti mo won jo joko won si fun mo fe so pe sasa nibi to fe wa mo ni isin nibi ile ise ijoba eyin to ti e gagara kan to je usage gan wo kowe le olowo ni o ya lo ran bi bayi lo ran bi bayi afi ki yan ma gbadua pe ki nkan kan ma se o oro orilede Nigeria yi ibi to ba wa de le ri hun nigba ti eyan gbe omo alaisan de hospital ti o ba dokita e ri po gbenu tan ni ile iwosan ade oyo ina de ni emi ba koko di e bi yen ru tori pe mo mo pe dokita kan gbodo wa lenu ise okay kin bere lati be yen dokita to wa lenu ise ki lo de ti won se wa die ka ti e gbo nkan to nsele gan
2: abe eyin
1: bi nitori ma bere lati mo bere lati be yen ni o
2: okay
1: dokita to wa lenu ise ki lo de ti an se wa die pe abi won ko si enikan kan to gbodo wa lenu ise ni ale eyan fe bimo se mo ko disisi igba niyan bimo to ye pe omo mi fe le slow die ko to di po waye awon dokita to ba je akose mo se na gbodo tete sugba re lati ri pe o bimo sasiko e wa we e wo eni yi in to pariwo jade o ye ki gbogbo omo Nigeria gan le mo da si ki wa la ni joba fun ki la ni joba fun nigbati se mo akoko yi gan mo le pe commissioner for health ti won ba n gbo mi lowo lowo bayi ki won dide kan se wadi nkan to sele idi ti a fi ni awon akose mo se dokita ni enu ise sebi tori awon ara ilu te so pe ise ijoba le lori ni beyin o ba to nkan se won ni ko to nkan se sebi won le kaju e ni le fi wa nbe o je nkan to to dun ni lopo lopo ti o ti e se mo gbo leti ninu orilede ti a so po laju ti olaju wa wa ti bo so di bayi tori olaju odi ni now se ile se gbogbo bi tawon na travel lo ti won rin lo lo silu okere tan lo kaakiri se bo se rire ta ba wa da le ori nkan beyen e ri pe nkan ti se wa lorilede Nigeria yi wa ofura ni o gbogbo awon dokita wa akose mose ti won ti lo silu okere o je kan akoba o awon akoba kan to niyan o ta ba ku labala pe dokita to ye ko wa lenu ise o tun wa je pe akoba fun wa pe awon akose mose wa won ri ise aimoye dokita lo wa nta ni isin ti o de tun ri ise se eje ejo so ye ko ri be lori dede ti a pe ni orilede olaju arakunrin yen ko fi ku runa on o gbodo gbe ta ni pe nkan to nsele re ki se nkan to se de ma be aso nitori pe eyan to ba wa ni ti o ba wa to ba wa ni ipo eni ti ara re o da tin saisan abi tin saisan lowo lowo eyan o fe sugba re pe ki olorun ko se kini ko ba hun da pada o de be tan o ba ru nkan to bayi se mo pe yo pariwo pelu ikalara ta ba wa pe yen ti segbe kan eja tun gbe yen ti segbe kan alakunrin yi a le nitori pe bi nkan yi se kalara eni o fi tete tun gbe
2: alaisan
1: yen lo sibo mi se mo pe o ye ko na sare pe ah koro yi to bori o ye ko sare bo sinu moto ko sare gbe lo bo se hospital aladani asi se si mo pe kini ile iwosan aladani duro fun ki ti e ni ile iwosan ti joba duro fun ti joba duro fun ara ni lekun nipa owo sisan to wo ba si lowo eyan boya ni ile iwosan aladani won gbe won bere fun ogbon egberun 30,000 egberun lona ogbon won bere fun tin se 30,000 ni ile iwosan aladani now ile iwosan ijoba ti won ba bere fun egberun 15 tabi egberun 20 se mo pe o din owo yen ku ni idi ni to fi dabe ni pe ti won yen o duro fun ti ijoba duro fun pe o da na o eja re awon
2: nitori kowo le rorun
1: ko le rorun fun mekunu
2: e ba ta wa tori kowo le wa roju bayi ta wa ba dokita mi to ye ka ti
1: gba ibi ti abala bi ti an lo nu dokita wo lo le wa nse be se awon ti gbagbe wi pe ki se pe ise dokita ki ma se ise pe pe gbefe nikan ise ido la emi ni ise te yen kokko ma nse to ye pe koda gan ti wo ti ni sare gbowo tori hospital wa ni isin alaisan o wa ninu moto e ma bere pe owo nko e kokko ni ti e kon won je pe won gbe wole
2: o je nkan ti o ku die ka
1: to o je nkan to ku die ka to ko se ma gbo leti ni ile iwosan ijoba ti isaladani
2: eja wa jo ele to wa nsele kaakiri awon ile iwosan lori ti omo bibi bayi eja jomo to je pe ati bimo o ti wa gbo lo je pe awon idile ti won o rowo ori gan bayi won ti wa ri gege bi pe ati bimo je nkan to wa le lorile ede Nigeria oro njade bi pe opopolopo won lo je pe won o rose won o ragba won o ra wo je pe ile iwosan na ni o de gba gbogbo e je o boju mu be
1: se ri ala anti an sori mo fi aye igba kan we ti akoko yi tori pe igba kan ni won bimo pelu rorun ni ti se wi pe gbogbo nkan ti an ba ko lo be na ni won gba kale ko se tun mo gbo leti pe won gbe aboyun en to fe bimo akoko irobi na o akoko irobi akoko inira to lo mo je fun awon obirin to je pe akoko igba yen won da nkan kan mo dabi alara mo okay nigba to ro ba wa ri be ti eni akoko na eni ti o fe to gbeyan wa ti o tete rowo san ki lo ye kan se o ye kan sugba e be mi se ri pe o ye ko ri niyan lorilede ta pe ni orilede to laju okay ti en ba wa sugba re se mo pe awon nurse yen na won duro ti o fe bi ni ngba nkan to ki omo ku kan to ki ya pe omo ku omo ku ewo omo o omo gbodo kokko jade ati bi omo ko jade pelu e so akoko to ye ki ki won ma sugba won ni sugban e kesi lo daye o ta sa da po mu emi o fe ri ni igba kan ri pe owo ni won kokko nbere akoko nu elekeji owo ti wa owo won ti a gbenu soke ti o si ye ko ri be won tin competitive pelu ile iwosan aladani lati le mo gba nkan ti won fe owo ti an gba okay abati e kokko bere lowo won se ijoba lo ran won lati mo se be tori pe gbogbo nkan lo ti won ti so di okowo laarin ara won eyi ta ba kokko bere na ni pe se ijoba orilede Nigeria awon tan se ijoba ile wa lori se awon ni won ni ki won ma fi owo le owo awon ti won fe tan robi tan fe bimo mo wo mo wa apa kan re bi igba to je pe won da se se fun ra won
2: be se ri si
1: di apa kan re nu
2: okay
1: mo wa wo apa keji re tori pe iwadi ori kini wi gbodo wa fun kini mo wa wo apa keji re pe ijoba gan nje won lowo lori nkan to sele nitori wi pe mo nso mo tuntun so eni to ba wa ni ipo bi mo owo aladani o gbodo yato sisi ijoba inira gba ni fun eni ti o lowo lowo to ma to ti wo pe ibi ti after all ohun gege bi enikan ohun dibo abi tori pe ki la fin dibo fun awon alase na tori kini won fin joga le wa lori ijoba ti debo fun ti wole na bayi ni won ti joga le wa lori na won je representative fun wa ki wa lode to je pe nkan to je pe a se baye igba kan aye baba awon baba wo lowo iwo san ofe ni o le do hospital ni akoko igba na ko lo do hospital ngba yen ki won fun eni won o ti e kokko sugba re ofe ni gbogbo nkan ti won se ngba na ti won se fun won to de ni tumo laye oloye chief bolaige atawon gomina igba na awon gomina ti won wa kakiri kakiri bishop Obanjo Ogun Ambrose Ali to fi mo baba Jasin bam bam bam bam lo ti won wa lori apere ngba yen ofe ni won se fun ni igba tan se free education be na ni won se free health ki wa lo se ijoba wa ara wa to di oni ti won yi ko se oruko baba yo pare titi da koko yi ki lo dite yin won fi se awokose ohun to da na to fi je pe awokose pe ka won sa pawo ka kan kan at the end of the day ngba won ba pawo ohun gan tan idagbasoke to wa lori laarin ilu a ni ri kankan lori e so eyi ti o ba se pataki fun wa bayi ni wipe enikeni to ba fe gori apere niru akoko yi e ja kokko bere lowo re ki lo ni se pelu ilera na awon oloselu sin won ni program kankan leyin kan satako ara won ha o ti gbe mi lomo lo o eh e gba hun o ti gba hun ade ehun on lo tade ehun pa o lese kini kan kini ibaje ara won ni won mo wa kiri won ni program kankan fun wa eyin to ba jade si se fun ta pe ah program meta bayi ni mo ni fun wa sebi ni akoko awon baba wo lowo program marun pere na ni won ni fun wa won de se lakoko bo chief bola ge you didn't see part of Nigeria won de se won balance gbogbo nkan tan ye kan se awon ele nkan kan mo de fi lawo lowo kaakiri kan mo ni awon kan mo ba wa jagbado loju titi agbado ti won e je ngba won ba wole tan so gbogbo awon nkan won yi o je ohun ibanuje en to ba ti wa ni aye ni akoko igba ti a nso yi yo mo wi pe awon ijoba akoko yi won dun wa nu to mo se kan dun wa nu bo se je ni
2: e seun baba one nation bẹ́ẹ̀ bá ṣe ẹyin ṣe ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n náà ní báfẹ́fẹ́ dọ̀rẹ́ láti ìkànnì west radio 89.3 FM ọ̀jọ̀gbọ́n olùdáyọ̀ ẹ bá ń kí àwọn ọmọ nàìjíríà kan lè mọ̀ pé ẹ̀yìn náà ń bẹ nínú ikú lò.
3: tó ẹ kú iṣẹ́ látàárọ̀ a kí gbogbo aráalé wípé ẹ túkú dédé àsìkò yìí a kí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ìyẹn ní kànnì west radio lágbára àṣẹ lọ́wọ́ elédùmarè oni asan wa
2: ami
3: a si reta jese
2: ami olohun
3: eyin
2: e ko eto eleyi ti a nso lowo ni gege bi owo ibibo lawon ile iwosan papa ti joba bo ti se gbowo lori jake jado orile ede Nigeria to je pe ojojumo ni kini ohun ini won si lati mu omo mi wale aye gan o wa n ba awon mekunu leru nje o ye ko ri be ni ro orile ede le to je ti wa
3: so gege be se bere ko ye ki ori be koda o je nkan to je pe gbogbo rufe awon oro bayi teyan ba ngbo o ma nbayan lokan je wi pe eyan a tu bere pe se orilede kan na lade wa yi tori oro onko to ba ti ni se pelu eto ilera to ba ti ni se pelu ilera ko nse nkan to ye ki ijoba ki joba kon fi ma lawon fi awon fowo yobo kemu ki se ohun to ye kan o je nkan to lara awon nkan to se pataki julo to ye ki ijoba yala ti ijoba papo tabi ijoba ipinle ki won mu ni kokundun amo o se ni laanu wi pe gbogbo awon nkan ti a n gbo ati ta n re laye odi oni bi igba ti o je pe oro oro ilera awon mekunu ko ti e je kankan si awon to n se isakoso laye odi oni ni tori pe eyan fe bimo koda o ye ki ito pataki to ma mu ki owo ti won fe san to ma mu ko wale patapata o ye ko wa fun irufe awon kan ba wonyi amo o wa je nkan iyalenu wi pe ni awon ile iwosan wa gbogbo to papa julo to je ti ijoba yala ti ijoba apapo tabi ti ijoba ipinle ni o je nkan iyalenu wi pe awon nkan te ba n gbogan pe won ni ko lo mu wa e tun ma bi ra yin le ri pe asode o de de loju pe ile iwosan ti joba lo lo so debi wi pe lopo igba awon akosemose dokita to ye pe o ye ki won duro wa mu lati se ise won won lasiko ti won ba wa won ni iru ile iwosan joba yen e ni ba won be nigba te ba te tun ma ba won mi nbe ninu won gan lo tun ma so fun yin pe ba tete ma lo si ile iwosan aladani bayi ibe lo ma ti se so awon gan na tun ma te si waju lo si ile iwosan aladani lati tun
2: opolopo ayewo gan to je pe awon laabo aladani
3: opolopo ayewo to je pe ile iwosan ijoba won le se won ni se fun yin won wa so fun yin pe ke lo se ni ile iwosan aladani nigba ti o ti je pe nigba te ba ma wo ile iwosan aladani yen e ri pe opolopo ninu won lo ni èyí tí ò já wọn lóní wọn ti níye ìdá tí wọn fún wọn percentage tí wọn ń gbà níbẹ̀ so gbogbo orú àwọn nǹkan báyìí kò sí nǹkan tó jẹ́ kó rí bẹ̀ ju wípé tí kí ló ti ń pè é tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí ohun tí olódodo fẹ́ ṣe ṣẹ́rí ó ti wọ́ wá láti òkè system tó ti nǹkan ti ṣe tá à ń lò lọ lọ́wọ́ ẹ̀ òun ló ṣokùnfarú àwọn nǹkan tí a ń rí ní ẹ̀ka ètò ìlera àti ní gbogbo ẹ̀ka tó kù yẹn.
2: ọ̀dà ẹ ṣeun bí bá ṣe yí sí ìjókòó ọ̀jọ̀gbọ́n lè tó tẹ́ ń gbọ́ ọ láti ìkànnì west radio 89.3 fm ẹlẹ́yìí darapọ̀ wá ní ojú òpó facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page. ìjọba ìpínlẹ̀ èkó nípasẹ̀ ẹni tí í ṣe aya gómìnà ní ìpínlẹ̀ èkó ìyẹn dókítà ìbíjọ kẹsànwóolu ni wọn ti láǹfààní àti ṣe àfilédè nkankan tó jẹ pé nínú àkọọlẹ iná ti sọ pé àwọn obìnrin tó jẹ pé ó lé ní 4000 ni ó ti faragbá nínú ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ nípínlẹ̀ èkó ìgbà tí ó ń wò lọ wò bọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló dá lórí ìlòkulò ogun láàrin àwọn ọ̀dọ́ àti wá rí nǹkan tí ò nọ́mà gẹ́gẹ́ bí ilé tó jẹ́ pé ó bójúmu níwòye ti yín gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀jọ̀gbọ́n bàbá one nation ojú òun lẹ fi wo ìfipábánilòpọ̀ eléyìí tán lè ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nú o ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn pariwo bọ́ta ìpínlẹ̀ èkó nìkan nu àmọ tìpínlẹ Ọyọ, àmọ Togun, káàkiri tó dẹ̀ jẹ́ pé ojoojúmọ́ ni irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀. Ojú wo lẹ fi wò, àti àwọn ẹ̀yà tí tún ń jẹ àwọn obìnrin lábẹ́lé, ojú wo lẹ fi wò.
1: Ẹ ṣe, mo dúpẹ́. Èké ló dáyé tí Asa di àpò mu. Ẹ mọ̀ wípé ọ̀làjú ọ̀làjú, bọ́làjú ṣe dáa tó tà lájú tó, bẹ́ẹ̀ ni ó tún sapá kan jà mọ́. Ọ̀làjú tí a ń sọ nípa ẹ̀ ni wípé ayé ìgbà nì, kò sí pé dandandandan bí ọba fẹ́ mi, wọ́n bọ̀ ṣe tipátipá. Tí èèyàn kan tàbí méjì torí ìfipá bánilòpọ̀ ń gbà míì, ó lè jẹ́ èèyàn kan ní ìfipá bá obìnrin ni ó fi bá pọ̀ bóbìnrin yìí lòpọ̀, ó sì lè jẹ́ pé èèyàn mẹ́rin èèyàn márùn-ún pé lágbájá ọmọbìnrin yìí sẹ̀mí nígbà wọn bá ti mu ìmukúmu àjá tí wọn já sí ilé ẹnu tí wọn já kì í jẹ ipò ọmọlúàbí yóò sọnù ipò pé a gbọdọ̀ ṣe irú nǹkan báyìí yóò sọnù kì í jẹ́ kí wọ́n nígbà wo bá ká kúrò lójú wọn náà tó mọ̀ pé nǹkan táwọn ń ṣe kù díẹ̀ káàtó. Ìyẹn lórí ìfipábánilòpọ̀ tọkùnrin mi ò ti lo ìlòkulò pé òní mo fẹ́ test ẹ̀ mo fẹ́ gbìyànjú kinní ni ó dìgbà tí lágbájá bá dé tọmọbìnrin bá dé báyìí yóò bá mi lẹ́kùnrẹ́rẹ́. Ìyẹn fún àwọn ọkùnrin òde òní tó jẹ́ pé gbogbo nǹkan tó wà lọ́kàn wọn ni pé kò sí nǹkan kan míì tó wà lọ́kàn wọn ju wípé obìnrin kan ṣàfihàn obìnrin tipátipá ní tipantìrán àti ọ̀pọ̀lọpọ̀ ìwà pé à ń fọgbọ́n wá owó ọmọ tí ò bá gbọ́n tó bá lọ sí ilé ọkùnrin míì wọ́n lè lò pọ́n wo fọ́nrán kan jò ní ọmọbìnrin yẹn jáde kúrò nílùú ọkùnrin ó bó ṣe ń jáde ìhòhò ló bọ́ síta ó wá bọ́ síta tán wá ń fún ní aṣọ wípé kó wo aṣọ yẹn sọ́rùn ó ń já ọwọ́ wọn kò gba aṣọ yẹn kí dẹ̀ ni nǹkan yẹn wọ́n ti lò ni ó ti di nǹkan míì kò mọ̀ tí ń ṣe mọ́ àwọn wo ni wọ́n lò àwọn tóun náà súnmọ́ ni èyàn bá àwọn àwo gédéńgbé. Kíní kan tí mo fẹ́ kí a ṣàkíyèsí láàrin àwọn obìnrin wa pàápàá nílùú Èkó tẹ́ ẹ dárúkọ ìwọ sọ ìwọkuwọ̀ ó mọ̀ gògò lọ́dọ̀ lára wọn o ẹ̀rẹ̀ lómi báyìí gbogbo ẹ̀yìn báyìí ni ó fi ilẹ̀ ẹ̀rẹ̀ lómi báyìí gbogbo tírẹ́sìsì nǹkan ọmọ rẹ̀ lẹ́ẹ̀mọ rí ní gbangba wálíà.
2: Jẹ́ pé ìyẹn gan ló tó sokùnfà
1: ìpaná ìyẹn gan tó sokùnfà pé eléyìí máa dẹ̀ lọ lára ẹ̀ ok ẹ̀mọ rí torí pé tá a bá bẹ́ran wí ká bẹ́ran wí o tá a bá ti bẹ́ran wí ká bẹ́ran wí ẹ̀mọ rí ọmọbìnrin míì tó jẹ́ pé aṣọ tí ó ti ẹ̀ wọ̀ tẹ́ bá ti ẹ̀ kúkú pé ń pátá gan kò sí kò lè wọ̀ aṣọ ìwọ̀kuwọ̀ ni ó wọ̀ àwọn aṣọ pé musẹ́yà aṣọ musẹ́yà ni ó wọ̀ so ọwọ́ adélé ọkùnrin ọlá tán lẹ̀ bóyá ọlọ́ba lálejò ni ọdẹlé ọkùnrin ọwọ́ sọ tó fi àyà lẹ̀ ọmọkùnrin yẹn wá ń wù ọ́ ibẹ̀ ni ó ti gbéná orí àwọn òbí sì ni ó yẹ ká bá sọ̀rọ̀ lórí àwọn aṣọ ìwọ̀kuwọ̀ tọ́mọ àwọn ọmọ wa ń wọ̀ jáde báyìí lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ ni báwo lọmọ ṣe lè jáde lábẹ́ rẹ̀ tí ó wọ níkà kékeré tó ìwọ tó ojóòbí tó jẹ ń wòran tó fi jáde lọmọ lọwọ yóò wọṣọ tó fi ẹyìn lẹ rabatẹ rẹ lómi báyìí tó bá gorí ọkadà báyìí gbogbo ẹyìn rẹ báyìí ló mọ wò. So lẹ́yìn tó fi ń hàn wípé àìní ìkóra ẹni níjanu tó fáwọn ọmọ kékèké yìí ó ń dá wàhálà lẹ̀ sínú ayé wọn tí ò sì yẹ kó mọ rí bẹ́ẹ̀ ayé ìgbà ni tí àwọn òbí wa láti sọ pé àṣà Yorùbá wọn ti yí padà ni kò túmọ̀ sí pé mo jẹ́ alákọ̀wé kí n mọ́ lè wo aṣọ ìbílẹ̀ tèmi kò túmọ̀ pé mo jẹ́ alákọ̀wé kí n mọ́ lè ṣe nǹkan tí àwọn ìṣẹ̀dálẹ̀ ti wa nípa àṣà wíwọ aṣọ nípa àṣà dídírun nípa àṣà ká tó lè mú ọmọbìnrin tó lè mú dáa kò sí nǹkan tó ní kí a ma ma wo ru aso be nitori pe awon omo birin wa odi oni won ti e mo nkan tin ja aso gba aye ijo nigba ta won obi wa ti awon wa awon mo won mo pataki ara won ni tori pe gbogbo ara won digi ni tori pe nkan to wa lara obirin o gbodo wa special ni wa ni waju okunrin ki se ti gbogbo aye omo wo kaakiri en ti gbogbo aye wo kaakiri ni won wo ni in lo fa o kun nkan to fa imukumu aso wo kuwo awon nkan to nfa niyan
2: e seun ojogbo oludayo eleyi ti ijoba apapo ya owo kan le soto bi pe awon o fi se kiko omo selasi ati sise atunse awon ile ijosin oju wo le fi wo
3: seri ti n ba n gbo awon kankan nipa oro oro esin tabi kini lori ilede o ma n pe mi lerin tori pe e fe ya owo kan soto lati fi tun mosalasi ati isosi ko ki se pe boya to ba je pe awujo ta wa o je awujo ti awon gan ti to je pa awon ta n soro nipa e bi awon ijoba wa tun fe gbero owo ikale to ba je pa awujo ti won ti se awon nkan ti to mu esin je nkan to ronun dada lori lede ni ko ba da amọ wipe o fe ko owo kan sile lati fi se kini lodo temi gbugbo awon nkan bayi ko ni nkan ti a need ki n se looto ko si nkan to buru ninu e se o ti yeyin sin amọ te ba wo dada aimoye nkan ohun ni o wa nile lati mu gbo e ma de gbagbe awon nkan mi wa to epoke e ba wo gba ti ijoba daruko e fe fi owo le lati fi ko mo moshalash lati fi ko awon moshalash kan lati fi ko awon ile ijosin kan se esin meji lo wa lo lelede kini okay nigba ta won ti esin elesa balaye ta won yen na ba wa jade se won balance kini ohun
2: abi won la won su se moshalash mi afin o ye kiyan du fun ta won abalaye
3: won la won afin oba ni ton ba so ta ba soro nipa afin oba awon loba loba lo wa fun ki se fun oto ni seri awon kankan wa o mo fi so pe boya nitori awujo ta wa seri te ba ri awujo ti won ti mo nkan ti won se iru e niru awon Burkina Faso yen ke lo wo bi won se oro nkan to ni se pelu oro esin bi won se mu lodo won se ko ti yeyin sin ijoba te so yi opolopo won to ja won alase yi ni won je pe esin ton soro npa e won fe ko kini ni won ti fi da orisirisi na fi da wahala oro elesin je sin le lori lede e ko moshalashi e ko kini gbogbo yen o ko tumo si pe boya ti kokon nu won ba se nkan ti o da boya won ni falagba boya olorun ni binu si won so won ba ri lodo temi nkan ba ri kokon e to se koko ni pe opolopo nkan wa nile to je ki won kokon je ka mu gbo ki n se yen ni nkan to kan wipe e fe ko moshalashi e fe ko sosi gbogbo yen bi igba ti won fe fi gbe awon omo Nigeria ni gogo loju mi lo wasiko ni to ran ti mo ru eyan ta je won ti mo pe anything esin ala nkan ton fi brainwash wa ton fi mu opolo wa niyan so ti yen sin won ti mo wa when it comes to toro ba ti doro lesson won ti mo ru eyan ta je ipe ewan tezo pe alagbaja yen o te seri oro esin ni ilu ti won ba ti ni awujo ton ba ti mo nkan ti won se ko n se nkan to e ko ma dapo mo oro isejoba o ye ko duro laye ototo ni o ni mo fi so pe o ye ki opolopo nu awon to n dari wa Nigeria kon lo wa wo ko se are to n dari won lowo ni Burkina Faso kon lo wa wo ko se kon keko die lare bi eyan se bi eni to n fe alafia to n fe ki esin ifiade awon kankan wa te pe ti alafia ba ti ye kini afa melo pastor melo lo toro wo lowo won lo pe won pe kon wa ba won ko moshalashi abi kon wa ba won ko shoshi ani kon se ohun to to e se egbe ofin kale to ma mu ki oro pe oro esin ko je ohun ti ko ni si mo gbun abi mo te o kankan nibe ki se anko moshalashi anko shoshi ni nkan ti o ku lo wasiko yi ni woye temi mi o ri bi ohun to
2: baba one nation gbo se ko to kan ko shoshi fa awon mo orile ede Nigeria ka le mo ri bi ti lojosin 8.05 billion naira ni an ya soto fun owo to je pe yo de tu se anfani fun wa abi eyin ori be bi
1: ah se ri in to ku ko ni won ni ki okobo ko gba ko bo igba bere o ni ah won ni kokobo bo nkan o lo n le gba bo igba bere abi e ko eh be loro awon tan se joba le a lori lori lede Nigeria be loro won ri awon gangan ninu nkan ti won mu dani won fi esin ko fa ara won lai mo pe ara won gan run pe opo ninu won imi ida o sugbon po ninu won lara re run ni waju Olorun t'Olorun o ti e le gba ipe re rara rara ati rara nitori wi pe won ti fi iwa won baye je e wa fi e wa wa nkan kan te fi tu awon eyan loju tori pe fe dibo de ti ko si je ko ri be nkan ta ani eto oraje wo da abi ani awon security wa awon so alabo wa won ni nkan jagun to yanranti ani won oni oko jagun ko si balu jagun ko si fun won lati dabo ba won orilede Nigeria pelu wahala agbesumo mi abi be ko oro nipa ilera la tun so ni aipe yi e wo gugu awon mo wa to ti japa ti an ti lo so orilede mi ti an lo sise dokita eyin ba n awo gedengbe oluko to fa won mo wa ni lewe e gba won odo si enu se ki iwa baje to le diku e se yun se mo salasi okay omo baba chaplain boda oluda se ngbo
3: mo wa pelu yin baba
1: se to ba wu mi nisin boya mo wa nu ile mi mo je muslim mo je christian se mi o le ko mo salasi abi sọ́ọ̀sì fúnra mi
3: bẹ́ẹ̀ ni
1: ṣé ìlà ń bèrè fún ìyá ń jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ǹkọ́ mọ́ṣáláṣí ẹlẹ́ǹkọ́ sọ́ọ̀sì ẹ̀dẹ̀ ń ya owó sọ́tọ̀ awurujú wà nù ọ̀rọ̀ yẹn
2: ẹ̀jẹ̀
1: kájọ́kẹ́ náà
2: ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà tá a bá padà dé yá ṣe ojú òpólẹ̀ fáwọn ọ̀jọ̀gbọ́n tí ń bẹ́ wa ń lé láti láǹfààní àti bá a dá sétò ìjókòó ọ̀jọ̀gbọ́n ìkànnì west radio 89.3 FM iná láǹfààní láti yí sí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n náà lẹ́dẹ̀ láǹfààní àti gbọ́ ẹ lè lọ máa wà lójú òpó facebook west radio 89.3 FM fan page ẹ má yí kò ń bẹ́ o à ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: 신 노드 안 다즈에
1: wà ń bẹ̀ẹ̀ pẹ̀lú wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ní ìkànnì West Radio 89.3 FM. ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wọn lé láti bá wa dá sí àwọn ọ̀rọ̀ léèta mẹ́nuba lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní 0916 893 1000 tàbí 0915 333 4 893 0915 333 4 893
2: Hello. Gbogbo Ọlọ́run Nàìjíríà ó dá fún wa.
3: Àmì sà, àmì.
2: A sì jẹ́ ọ̀rọ̀ bẹ̀.
3: Àmì o.
2: Ẹ rí nǹkan tí mo fẹ́ orúkọ mi ní Àkànbí láti ayé bọ̀ lẹ́nu.
3: Ẹ káàbọ̀ sí.
2: Ẹ rí ẹjẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ti aṣọ wọ̀kúwọ̀ ní Èkó. Ṣé mọ̀ pé irú àkókò yìí tó bá rántí olóògbé Adéolú Akínṣẹ́yà Bábá Ìjọ. Tọba epo rìn ẹ̀ ló bá ń ṣe báyìí tó bóyá sì bá máa wọ̀ wọ́n létí. So ó ní Èkó lòun lọ tóun kiri obìnrin tó wọṣọ bí alápá labalábá. Èkó lòun lọ tóun kiri obìnrin tí ń tẹ ẹ̀tùn tẹlẹ̀ tó ṣòṣò jẹ́ pé wọ́n gbọ́dọ̀ fẹsẹ̀ tẹlẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé rí ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣé wá létí bíi pé àwọn lòun kọ́ ṣọ́ọ̀ṣì kọ́ orúkọ mọ́síláṣí. Ẹ bá wo onúwé àwọn ọba kìíní orí kẹta dé orí kẹrin. First Kings chapter 3:4. Ọlọ́run sọ fún lẹ́yìn ìrúbọ Solomoni tí ń jẹ́ Sulemani. Ọlọ́run gbọ́dọ̀ orí gbogbo ẹbọ tó rú, iná bọ́lẹ̀ gbogbo ẹsẹ̀, ṣùgbọ́n gbólóhùn kan tẹ̀lé. Ọlọ́run sọ pé gbogbo ohun tó ṣe yìí lòun rí o. Ẹbọ rẹ òun ló jẹ́ tẹ́wọ́ gbà, ṣùgbọ́n kìkìdá fi kọ tẹ̀lé òfin àti ìlànà òun ni o. Ṣé ẹ rí kí ló ṣẹlẹ̀ sí tẹ́ḿpìlì tí Solomoni kọ? Kí ló tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tí gbogbo ẹ̀ tó kẹ́rí ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn wà yìí kọ́ lòun jẹun ó lè kẹ́kọ̀ọ́ lé. Àwọn kẹ́rí ẹ̀sìn ò gbé wa níbi kankan bí kò ṣe pé ká ṣe ohun tí ẹ̀sìn wí. Ohun tí kókó ọbẹ̀ gan-an nìyẹn kọ́ lòun yóò wọ̀ wọ́n létí. Ẹ ṣeun ó dàbọ̀.
1: Ẹ ṣe ọ̀ bàbá wa Àkànbí.
3: Ẹ ṣe sà.
1: Ẹ
3: ṣe adúpẹ́ o.
1: 0916 893 1000. Hello.
4: Ẹ máa kú ojúmọ̀.
1: Ẹ kú
3: dédé àsìkò yìí.
4: Ẹ kú ètò ń bẹ̀ yẹn. Ajéyìn Oníṣègùn ní orúkọ tèmi mọ́ kí látàrí gan lẹ́yọ̀. Ọ̀rọ̀ tẹ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan nípa àwọn tí a ń ṣèjọba lé wa lórí. Àwọn bàbá wa tó wà ń bẹ̀ yẹn. Wọ́n mẹ́nu bá àwọn gómìnà márààrún UPN ńgbà náà. Àbí?
3: Bẹ́ẹ̀ni sàn.
4: Ẹ rí pé ńgbà yẹn bàbá wa wó lọ́wọ́ ni adarí wọn. Wọ́n sì ní ètò. Ètò yẹn ni àwọn gómìnà márààrún yẹn dúró lé lórí ètò 5-point agenda. Wọ́n sì dúró lé lórí. Àwa yóò báyìí náà la fa ti ń ṣẹlẹ̀ dòní yìí o. Àwa yóò báyìí ni. Ó bà mí lójẹ́ nígbà tí bàbá wó lọ́wọ́ kú tán. Kí wọ́n wá ní the best president Nigeria never had. Ẹ rí pé Sàgárí ni president ń dà náà lábẹ́ ẹgbẹ́ NPN. Ta ló tó gbéná wojú àdìsá kí lóye gẹ́gẹ́ bí chairman? Ta ló tó gbéná wojú tí a bá wà ní pàdé ẹgbẹ́? Sàgárí gangan ó kàwọ́ pọ̀yìn ni. Bàbá ìbá wọn dá síjọba ṣùgbọ́n tó bá jọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ dé. Sàgárí ó dùn ó ní yóò kàwọ́ pọ̀yìn. Ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn. Àwọn gómìnà yẹn kò sí tó bá jẹ́ kó lè ní ẹ lọ jàǹbì kan kí ẹ kówó dé. Àwọn ni adarí ẹgbẹ́ ní ìsìn. Kí lẹ wá fẹ́ kí wọ́n ṣe fún aráàlú? Kí lẹ fẹ́ kán ṣe fún aráàlú? Gbogbo owó tí wọ́n fi ẹgbóyé wọ́n ń gba fọ́ọ̀mù fẹ́ ẹ gọ́fínúgọ́fínúṣìpù ń sìn náà. Níbo ni ẹ ti fẹ́ rí padà? Bó lọmọ aráàlú fẹ́ tó dìbò fún wọn ṣe fẹ́ gbádùn? bo ni ogun se fe wa lo si bo ni doctor se fe wa lo si tu bo lo ogun se fe wa lo si tu bo la se fe ri natan bo la se fe ro mi lo e wo gba yan baba ta nso yi ina ntan omi wa ko se to lati gaga to ba di o si tu ofe ni wa gbawo san ile eko pre education ni awon ile ni isin awa a ma sare tele wa ka ti awon gomina ni leader gbe nsin are ni leader gbe ti o ti ni be tele awa yo ba la pa wo lowo ku ta je ki to ba je ki se ki baba yen ba lo ni ni a je ko se ni omo Nigeria ba ma gbadun do ni ni ma awa na la ko wa ara wa fa iru ijoba ta fe lolohun fi le wa lowo bayi awa ni won ma ko so yo ma ko mata la se ba ku o badan ni to gate se fi de ko awon ajirin source en source le ma ka o awon mata la si na swati ga kan le ma ka o masala I saw ti afẹ kon boniya fẹ boniya fẹ ko si gan
1: aja e se o
4: e se ko ni o de wa je jọbọ orun ile ta ba se mi
5: e se sa
4: o pa fẹ pe le tu awon ma Nigeria lo ti mi e ku eto ko ni baje
1: amen
4: lati ku owo je na bi o
1: amen hello
5: e karo sa
6: mo ti eyin baba mi meje din de yan o
5: ara mo gba o amen
6: e don to bi olohun nkan ti mi kan fẹ da si na ni
1: o ko yin o
6: jọba wa oruko mi ni Mr. Sam lati Liberty.
1: E seun
5: oda sasun.
6: E jo nkan ti mo fe kan fe da si ni ka pe ka wa omo Yoruba ka kan ru mo ara wa. Ka se to ba to awa ni ka ronu wo. Ti joba se n lo yi ni ti bi ye ba ti re ye ko lo lele. Awon omo Yoruba ebe wa na ni won so won ta ba n soro ni si awon kan ti mo fa seyin. Won ni e o se ko se ejo lodun mejo tan. Ke ti eyan gbodo tun lo odun merin mo yi ta n je yi. E jọ ki eyan ti gbọdọ lọdun mẹrin mọ ile ita nje ji awa sọrọ ni isin bayii ẹsẹ pe rẹ lọ n gbogbo ẹsin kọ ṣọọṣi to yẹ ki eyan ẹsin kọ mọṣalasi ẹsin kọ ile awọn ọba ki lo kan wa n pa gbogbo yẹn ẹ wo ti ko sẹni to dẹsẹ pe ki wọn ma ba ẹnikankan wi ṣugbọn ẹ ba wi ni ọna to tọ ati to yẹ ṣe oloye ti ṣe yi si wa sibẹ ni wọn ti fẹ maa ṣe investigation ki ni jaja bello to jẹ ko kun gbogbo owo jẹ ṣe bàtà àmọ bó ṣe ń lọ ni ẹ ti rí pé nkankan ti wà nbẹ ẹrù sì ń bá bàbá tinubu
1: ni ẹ
6: ṣàjẹ tí gbogbo alọgbà pvc wa sọwọ.
1: Ayé wa láti pè wọlé dásítọ̀ ọ̀hún ojú tẹ bá fi wo àwọn ọ̀rọ̀ léètí àti mẹ́nuba. Hello, ẹ ti wọlé o.
7: Ọmọ bàbá ṣàpìlẹ̀.
1: Bàbá rere ẹ mà káàárọ̀.
7: Comrade Igbe ló ń sọ̀rọ̀.
1: Ẹ mà ṣe
5: wọ́n. Ẹ káàbọ̀ sá.
3: Ẹ kẹ̀dẹ̀ káàbọ̀.
7: Baba One Nation.
3: Mo kúkú ń dán Ọlọ́run.
7: Báwo ni kẹta mo kí yí o?
5: Ẹ ṣeun sá.
3: Ẹ kú iṣẹ́ náà. Ẹ ra sá.
7: Ọlọ́run mo fi ṣọ́ọ̀ṣọ́ wa.
3: Àmì kò ní sun yín kò ní rẹ̀ yín o.
7: Àmì Jésù. Ẹ rí ọ̀nà nǹkan méjì mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àwọn ọmọ tí wọ́n ní wọ́n ń ré ọ̀rọ̀ káàkiri yìí. Ṣé láwọn tí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kì í bá wọ́n nìkan ti sọ ọmọ táyé bí láyé ń pọ̀n. Bí ó ṣe rí lọ́wọ́lọ́wọ́ sì àwọn ọmọ gáìsì wa tó wà ń gbòòrò sí báyìí láì tí wọn lè fún ó ti yàtọ̀ pátápátá. Àwọn ọmọbìnrin náà ìmúra tí wọn múra náà tó wà inviting gan seriously táwọn tó mú kòlóòsì bá ti rí oríṣiríṣi nǹkan lẹ́yìn rárá wọ obìnrin bí wọn ṣe bá kanlẹ̀ wọn mọ̀ ń wá. Ìmọ̀ràn tèmi ni pé àwọn tó jẹ́ ọmọ tiwa lóbìnrin bá wọ̀nù wọn kán mọ́ rìn lóru kán mọ́ sì mọ́ rìn gbá kọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń lọ sẹ́ni ìwé à torí àwọn ọmọ tí ń bẹ ń ta ní ìlà ọmọ ọ̀rọ̀ ilé ayé gbogbo wọn. Ẹ̀kejì tí mo fẹ́ mẹ́nuba ni ti ìjọba tó wà ń ta. Bàbá One Nation kí n bá parọ́ fẹ́ mọ́ já mi mo ti ń tẹnumọ́ tipẹ́tipẹ́ ijọ́ tí a bá tó padà sí basic sí wa. Nígbà tí ìjọba tí a ṣe pátì méjì nígbà ayé SDP NRC ni ìròpá ní ìṣòro lórí ọ̀rọ̀ wípé à ń yan olórí tó o bá bíi long support mu ó bíi long support
3: mi. Bẹ́ẹ̀ni.
7: Ní ìsìn bó ṣe wà yìí àti ní pátì ló ti ń lọ more than 30. Wọ́n dẹ̀ ń fi 30 million kìíní kan million oríṣi million wọ́n fi ń gba fọ́ọ̀mù. Owó tán fi ń gba fọ́ọ̀mù yìí níbo wọn ó ti rí padà àbí wọ́n lọ ń gba lóònù ẹ̀mí tí wọ́n ní dá lóònù padà ni. Bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí sìn níwọ̀n bá ọjọ́ orí mi tí mo mọ̀ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni mo kà tí mo sì jáde gbogbo skul tí mo kà. ni won ba ojo ri mi o nla sin so nsin bayi ewo lo fe se ko fe boni ni sin nu gbo awon to ya nso yi
1: ti wa ike ati neko ti gbo lori
7: ko si ko se do le fowo gba ya ninu gbo awon so ba fe contest ba won se ko fe and wo ma so yin bo ko pe nothing is free. There's no free lunch anywhere. Tell me about the free education of the Kenyan loan so often
5: become.
7: That is, I want job, but to buy one load the loan so often a coffee for a beer was offered, a beer anything
5: offered.
7: Focus on what I want to buy back with tea. Lacks of everything combined with Versi. In Kotaba Versi Fulu, to buy my lorry. Eh, my dog, I look, I will all laugh by the way, anything. In social learning, I feel a last year. Kò fún ọtí ní ẹ̀mẹ̀ Liberty Studio ní gbogbo nǹkan tó ṣe láti rí. Èmi ò tí láti gbà yẹn. Èèyàn rò pé gbogbo wọn bá ọjọ́ orí mi rìn fún mo tí lè máa tọ́ka sí. Títì tó sì wà ní àárín Ìbàdàn yìí tó jẹ́ ti awólọ́wọ́ ṣe, ó sì wà níbẹ̀ tó sì mẹ̀ǹtẹ́ǹ níbẹ̀. Àwọn kan náà ṣe láàrin oṣù mẹ́fà ọdún kan tó ti bàjẹ́.
1: Ẹ ṣeun.
7: Kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè.
1: Àdúpẹ́. 0916 893 1000 0916 893 1000 Hello, ẹti wọlé o.
2: Ẹ káàárọ̀.
1: Ẹ mọ̀ ṣe máa bá.
2: Ẹ kò ṣe olú láti olúyọ̀lé ni.
5: Ẹ káàárọ̀ sá.
2: A ní ìpèsè tó péye fún gbogbo ayé yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Yà fẹ́ yà gbà. Àtàwọn ohun tó fẹ́fẹ́ gbé kalẹ̀ gan. Àwọn nǹkan wà tó yẹ kí wọ́n ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ bí ìgbà tó ti yẹ o. Wọn ò ní gbégbá ọrẹ níwájú ẹnikẹ́ni ìjọ máa ń ṣèṣì nítorí inú ìgbékalẹ̀ tí wọ́n nìyẹn o. Débi tí ẹ máa sọ pé owó ni òjẹ̀kẹ́ lójọ́sìn àgbègbè òjẹ̀kẹ́ lọ sí ilé ìjọsìn. Ọ̀nàwó wọn sí iṣẹ́ Ọlọ́run ni tó bọ̀tí ó ṣọ̀wọ́n. Ọlọ́run sọ fún àwọn ọmọ ẹsẹ̀ lónìí wọ́n rìn níwájú ogún òun ti fẹ́. Wọ́n sọ pé àwọn kò ní rìn. Ó bà mí lẹ́rù nígbà tí mo rí inú lórí délé pé wọ́n lọ gún ìjìká. Ó bà mí lẹ́rù. Mo ní àtàwọn ọmọ kékeré tí wọn ò tí ì mọ nǹkankan. Abáàdì sábà ń bà sọ̀rọ̀ á dẹ̀ gún ìjìká báyìí. Ìgbà tí wọ́n lọ rí inú bíbélì wá bà mí lẹ́rù pé a so àwọn nǹkan yìí wà nínú bíbélì. So nígbà tó tó àyè kan tí Ọlọ́run dé sí àwọn ọmọ Ísíráélì wàhálà bá wọn lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọn ò gbà ìlànà Ọlọ́run wọn. Kó wọn lọ sí oko ẹrú.
1: Ní kúkúrú èdè.
2: Ìbéèrè wa sọ nípa wọn. Sọ pé Ìfẹ́lì gbé ohun èrè sọnù. Pé ibi yóò sì máa lépa rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ wo orílẹ̀-èdè wa, ẹ wo ohun tó bá orílẹ̀-èdè wa báyìí. Nítorí pé àwọn tó wà ní láàárín ìwà náà ni wọ́n ti jáde o.
1: Ohun
2: tó fi hàn bu irú ipò tá a wà gan wà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. A ní ìsìn tòótọ́ ẹ̀sìn lágbérù. Ẹ wo bí táwọn ìjọba wa fẹ́ náwó sí gbogbo tó jẹ́ ti ẹ̀sìn. Kò sí tó kọ Ọlọ́run pẹ̀lú ẹ̀sìn kan sí ìsìn tòótọ́ tó máa mú ká ronú ká pa ìwà wa dà. Ìwà àgbẹ̀tí ayé tí Ọlọ́run ò fẹ́. Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ó ní ìsìn ẹ̀ ò sì nira. Ó ní gbogbo di èyí nífẹ̀ẹ́ Ọlọ́run pé kí ẹ̀yin kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ ò nira. Àdúgbò Ọlọ́run ràn wá lọ́wọ́ láti gbà. Ká lè ṣe rere kí orílẹ̀-èdè wa kó lè láì ṣe bẹ́ẹ̀. Nàìjíríà ti gbé oore sọnù.
1: Ibi ti
2: lé wa bá báyìí.
1: Àdúgbò
2: Ọlọ́run gbà wá sílẹ̀.
1: Ẹ ṣeun sá ṣeun. 0916 893 1000 tàbí 0915 333 4 893 ó rẹ̀ jẹ́ 0911 34 893 àwọn ojú òpó tó wọnú kulu láàárọ̀ tò ní rèé lójú òpó Facebook West Radio 893 FM fan page. À ń sọ pé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn pé wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ pé wọn ò sí. Hello.
8: Hello, sir.
1: Bàbá.
5: Yes, sir.
8: Lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ejò ti lọ́wọ́ ná. Gómìnà náà ló ti fọwọ́ ààrẹ ẹ̀ka.
1: Níwòye ti yín bẹ́ẹ̀ ṣe rí sí.
8: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjẹ́ ń kàlàyé 2023 gómìnà Tinubu Enu ni ó ti wá jẹ́wọ́ báyìí. Wọ́n èyí ọ̀ǹda kò fún ìyànú òṣèlú náà. Gómìnà yọ̀ǹda kò fún ààrẹ ẹ wá wo ohun tí ààrẹ ń kojú ẹ̀ rí nìsín. Gómìnà sitting governor mélòó ni wọ́n ń ṣe investigation lórí táwọn ẹ̀yẹ ti ti wọ́ díẹ̀. o gba to se gomina lo gan ninu ebe won o ti nti a se fun won
9: pin
8: wa ni ka ma ki EFCC wa fe ma se wa di bo se nawo se bi state e ni
1: da
8: o gbogbo owo to ewo yaya pe lo ni ko bi state 80 billion na lo ko to sanwo omo school for 2 years sile lai ti je pa ma lo si school
9: alaise ni yaya belu
8: o wo di iyen to le kiri ilu ejo ti lowo nu ona ta re ga ona ta re lo ko nde ti mu mu gomina se yi makinde ni yen
1: e seun
9: alaise ni yaya belu nu ego
1: eyin a so pe ko si awon dokita ni le ewo san awon eyan to ti npe hello
2: e ka ro le ka si
1: baba
3: sa
2: e da ko se re ti mo fe so yi gbogbo àwọn tá a bá kẹ́gùn sí àwọn tó wà jọba wa lọ́yọ́ ṣèlú ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àbá wọn sọ̀rọ̀ pàápàá jùlọ gómìnà ṣe rí ibi tọ́rọ̀ yìí lọ wọ́n ní tọmọdé bá ń kéjì nígbó àgbàlúmọ ibi tí ò wo sí o ṣe rí ọlọ́run olódùmarè kò ní jẹun tó ṣẹlẹ̀ ní rivers kó ṣẹlẹ̀ bí yìí o ẹ jẹ́ ká múra gidigidi ká wọ́nà ká lè gbàdúrà kọ́lọ́mọ àjárí dàrúdàpọ̀ ní ṣéètì yìí torí pé àlàáfíà ti wà bí so ohun tí ó bá dà láàfin àlejò kọ́lọ́ olùgbàlè kó má gbà á láàyè ẹjẹ́ àkíyèsí o
1: ẹ ṣeun. À ń sọ pé kò sí àwọn òṣìṣẹ́ ìtọ́jú láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ṣùgbọ́n èsì fi léde o rí pé láàrin ọdún 2023 sí ọdún 2025 tá a lò lọ yìí wípé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àwọn health workers tó jẹ́ pé ó tó bí 106 ọgọ́rùn kan ó lé mẹ́fà ẹni wọ́n jí gbé tí àwọn agbébọn tún ṣekú pa lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ikú tó bá ń kojú gbá ẹni pé òwe ní pa fún ni bàbá wọn nation ṣé kìí ṣe àwọn nǹkan tó ṣokùnfà ìdí tí àwọn dókítà òfin sí nílé ìwòsàn rèé tó fi jẹ́ pé oníkálukú yá ń wò pé ẹjẹ́ ń já pa ibi tí wọn ò ti mọ yìí ni.
3: Ó kàn kún ni ìyẹn kún ni torí wípé kò í ṣe pé ìyẹn dandan àìnítọ́jú tó fún wọn ló ṣokùnfà jíjápa yẹn. Ṣé mọ̀ wípé inú dídùn ni mọ́ mórí yá wa inú dídùn ló ń mórí yá wa ìyẹn kún ni ẹ mọ̀ gbọ́ ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́ tí wọ́n mọ rírì iṣẹ́ téèyàn ń ṣe ṣé mọ̀ kóyìn ó jàrá máa ṣẹ́ ju bó ṣe wà ni bó ṣe pé gbogbo ọ̀nà tí mo bá fi lè lo gbogbo ọpọlọ mi fún ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí yóò lò bẹ́ẹ̀ gan-an lọ̀rọ̀ àwọn dókítà yẹn wọ́n rí ìtọ́jú tó péye ni jíjápa yẹn dálé lórí a tún wá wítà ìwí èmi ìtúnkun èyí tó sì kun yìí ó wá jẹ́ nǹkan tó gbọ̀ngbọ̀n tó léwu tó jẹ́ pé dókítà tó bá wà ní ojúko tí bá ń ṣiṣẹ́ ó di pé kó máa wò ta kó tó di pé yọ bẹ̀rẹ̀ iṣẹ́ kọ̀ọ̀kan so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kún tán fi jápa pé most of them fi ń jápa pé ẹ̀gbọ́n bí ìlú ò bá ṣe gbé ìyóò ṣàgbé ìlàlà so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ló ṣokùnfà àìrí ìtọ́jú tó then ohun èlò tí wọ́n máa ń lò gan nígbà míì òun náà tún ṣokùnfà pé àti wá gbọ́ nígbà bá fẹ́ lórí eléyìí ṣé wọn ní mọ̀ pé yàn bí ẹni tí ó kọ́ṣẹ́ tí ò mọṣẹ́ ìbí a nílò láti lo nǹkan kan fún bì kan wà dẹ̀ rí ohun èlò yẹn tá a lè fẹ́ lò tá a fi lè ṣe nǹkan yẹn bóyá ẹni yẹn ní the operation bóyá nǹkan kan ni wọ́n fẹ́ ṣe tó jẹ́ pé wọ́n tètè rí àwọn nǹkan tí wọ́n lè máa lò nípa bẹ̀ irú ẹni tó nídìí àwọn nǹkan bá tí wọ́n fẹ́ ṣe operation fún tàbí pé kínní ni ó lè okun ẹ̀mí rẹ̀ lè tibẹ̀ já so kò fẹ́ sí dókítà tínú rẹ̀ máa ń dùn kó gbọ́ pé wọ́n gbé aláìsàn débì dé ọ̀dọ̀ òun wọ́n dẹ̀ gbọ́ pé ó ti kú yóò kọ́kọ́ wo ra ẹ̀ pé ṣé òun ọmọṣẹ́ yìí ni wàhálà akọ́ṣẹ́mọṣẹ́ dè ló dẹ̀ mọṣẹ́ ara nǹkan tó kún gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi ń jápa nìyẹn o kò ṣe kò yá ṣùgbọ́n ti agbésùmọ̀mí ló kàn kún ó tán.
1: Ọ̀yẹ́gbọ́n Olúdayọ̀ ojú òun lẹ fi wò ó
9: gẹ́gẹ́ bí ohun tí bàbá wọn nìṣàn ti sọ ṣáájú ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àbí ìjínigbé tí mẹ́nuba pé bíi 106 àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera àbí dókítà ni wọ́n jí gbé ìyẹn kọ̀ọ̀kún ohun tó ń ṣẹlẹ̀ ni àìrí ìtọ́jú dáadáa àìrí ìtọ́jú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò àwọn dókítà àti àwọn elétò ìlera òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi tán fi ya tètè wá gbégbá. So tẹ́ ẹ bá wò náà ẹ rí i pé títí di àkókò yìí tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan wọ́n sì ń béèrè àwọn ẹ̀tọ́ àti àjẹmọ́nú tó fi máa ń owó oṣù kọ̀ọ̀kan lọ́wọ́ ìjọba tí wọ́n sì tì dá wọn lóhùn títí dàkókò yìí. So ẹni tó bá wà wò pé wọ́n ń wà òun ní ìlú Bòmíì tó mọ̀ pé àwọn àwùjọ kan tí àwọn adarí wọn mọ nǹkan tí ìlera jẹ́ fún àwọn aráàlú wọn tán dẹ̀ ń pè é dandan ni kó lọ jẹ́ wọn abẹ́yẹn tá à ń sòye dandan ni pé kó lọ jẹ́ wọn. So nǹkan tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi tètè ń jápa nìyẹn wípé ó dà tẹ́ ẹ̀ bá mọyì àwọn ní apá ibi táwọn wà yìí ibi tán ti mọyì àwọn tán bá ti pè àwọn dandan ni káwọn lọ jẹ́ wọn tó yẹ pé wọ́n á ṣe ohun tó tọ́ táwọn adarí wọn tí wọ́n mọ tán mọ rírì àwọn aráàlú yàtọ̀ sí àwọn àwùjọ tó jẹ́ pé àwọn adarí wọn ò mọ túmọ̀ ọ̀rọ̀ ẹ̀mí àwọn aráàlú ọ̀rọ̀ ìgbé ayé tó dẹrùn fáráàlú àwọn ò mọ gẹ́gẹ́ bí ohun tó tọ́ wọn ò rí bí ohun tó tọ̀nà gan. So ohun tó ṣokùnfà ti tàwọn dókítà àti àwọn elétò ìlera tó kù tí wọ́n fi ń jápa nìyẹn kì í ṣe irú ti ọ̀rọ̀ ìjínigbé nǹkankan yẹn ìyẹn díẹ̀ ni ó ló ní nínú ẹ̀.
1: Ọwárọ̀ ká àjànàrà ká ọ̀wàrà nǹkan ká kàkà kéwì àgbọ̀ǹdẹ̀ líle ló tún lè bí ọ̀rùn àkíkà. Àwọn agbébọn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ìjínigbé ìfipámúni nígbèkùn ó mọ̀ tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo. Ẹ yẹ pé iṣẹ́ ni àwọn agbébọn tún wọbẹ̀ o. Ẹ yẹ pé àwọn àgbẹ̀ mẹ́ta ni wọ́n sọ pé wọ́n fi tipá tán fi mú nígbèkùn. Èmi tún tẹ̀lé tó jẹ́ pé ẹnìkan tó dúró bí olórí ọ̀dọ́ iná àwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkọlù tó ń ṣẹlẹ̀ ní Plateau. Ìgbà tó náà sọ ilé ìtọ́jú rẹ̀ tó ń bẹ̀ Bàbá One Nation iṣẹ́ làwọn agbésùnmọ̀mí iná tún lọ ṣẹ́bùrú rẹ̀ tán dènà rẹ̀ o. Ibo la wá fẹ́ bá yàrá já níbi abára wa yìí kí ló tún kù tá a fẹ́ ṣe torí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ń dẹ̀ ti ń gbóríyìn fún ààrẹ Tinubu pé akọ iṣẹ́ lẹ̀ ń ṣe nínú gbígbógun ti ìgbésùnmọ̀mí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ wípé ìgbésùnmọ̀mí ọ̀hún ṣì ń tẹ̀ wájú ara ò rokùn ara ò rádìyẹ ilé ò ṣeé ṣe bẹ́ẹ̀ dúró sí jùjùjù oko ò ṣeé lọ ẹlẹ́sìn mìíràn kan báyìí. Ẹ̀yẹ́gẹ́ ò lè sọ pé inú òun dùn fẹ́ tẹkọ̀ létí pé ó yá o kàdúná yá mo fẹ́ tráfù ojú wo lẹ fi gbogbo eléyìí.
3: Ṣé rí kí n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ààrẹ Trump ṣé rí ìhun tí òun bá rí lòun tí ìwọ̀nba tó bá rí ni ló lè sọ. Kò dàbí pé àwa tí a wà nínú ilé gangan mo dẹ̀ máa ń sọ kí nìkan yí pé gbogbo ẹni tó ń jẹ́ analyst yálà lédè òyìnbó tàbí lédè Yorùbá yìí tá à ń sọ yìí kódà ló kójé lédè míì wọ́n ń ṣì ìjọba létí ni tí wọ́n bá ń gbóríyìn fún ọ̀rẹ́ tí èèyàn bá bá wọnú yẹ̀wù tí èèyàn wá sọ pé ó mọ̀ ṣe dáadáa tẹ́ ẹjọ́ rẹ́rìn ẹ̀rín ààbò sí ẹlẹ́jọ́ ní jáde o. Ṣùgbọ́n ọ̀rẹ́ tẹ́ ẹ bá bá sòótọ́ ọ̀rọ̀ tójú yín jọ korò tẹ́ ẹjọ́ jáde nígbà tẹ́ jáde tán tójú yín jọ korò síra yín àwọn eléyìí bára wọn sòótọ́ ọ̀rọ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dansakata tí ààrẹ Trump gbé fún ààrẹ wa èyí tó rí ni ṣe mọ̀ pé ìjọba torí rẹ ní ìsìn kìí ṣe wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n Trump ó mọ̀ àbí mo purọ́ ni àwọn ibi kọ̀ọ̀kan ọ̀rọ̀ wa dàbí ìgbà tí wọ́n bá sọ wípé a gbé ẹ̀ka ètò ààbò tá a bá gbé sórí òṣùwọ̀n yìí pé ókè o ìdá ọgọ́rùn ká wá sọ pé nínú ìdá ọgọ́rùn o èèyàn gba ìdá ogún ká tẹ̀ tún wá sún síwájú ká nídà ọgbọ̀n ló bá gbà ẹjọ́ ṣé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ só tẹ̀wọ̀n irú ètò ààbò bẹ́ẹ̀ ṣé a lè rí nǹkan kan kọ́ ń pa rẹ̀ níbi tí àpọlọpọ ṣe bí káwọn kan la tún bọ yìí níbi tí ààbò bá ti lè fẹsẹ rinlẹ àwọn agbésùnmọmí yìí ẹrù jẹjẹ ni ó jẹ fún wọn pé ha ẹ jẹ káwọn mọ palẹ ara wọn mọ wọn palẹ mọ o wọn pọ o wọn ṣe rí mo máa ń sọ kinní kan tí n bá ti dé orí ètò wọn pínra wọn ni ibi tí wọn bá fẹ wọ wọn wọ ẹ rí pé ìgbà tí wọn bẹrẹ wàhálà pé wọn bọ lórí rẹ yìí wọn ti kọkọ penetrate wọ ìlọrin lọ ní Kwara State so àti Kwara State wọn rí pé ibẹ yẹn ó tún rọrùn fáwọn díẹ ẹ wo ti ìlú òmùaran èèyàn péréte ní gbénú ìlú nìsín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbénú ìlú yẹn náà ti sá kúrò nínú ìlú nítorí pé kíni ààyè gba àwọn agbésùnmọ̀mí nígbèríko wọn báyìí ok wọn wá ń jà rìnrìnrìnrìn wọn dé ìlú ògbómọṣọ tí wọn pé ògbómọṣọ àti ìlọrin wọn fẹ gbẹkẹgbẹ pẹlú ara wọn ni ibẹ ni bandi oyo state àti ìlọrin kwara state wà ok wọn débẹ yẹn ìgbà wọn débẹ yẹn ti rí pé ìgbẹ rọrùn láti kwara state náà fi bọ sí ọyọ náà tí kì í bá ṣe ọlá ọlọrun tó dásọrọ orílẹèdè nàìjíríà àti ìpínlẹ ọyọ níta àwọn ìkọlà mọ wí o torí pé wọn ò tún máa gbogbo sí wọn ò máa nẹyẹ apá wọn ò máa nẹyẹ ẹsẹ wọn a máa wá fẹ sí pé yes ayé ti gbà wọn náà níbí so ibi tí ààyè ti gbà wọn ni wọn ti ń ọpérétì lọwọlọwọ báyìí now tí nígbà tí wọn ń ọpérétì lọwọlọwọ láàrin ibì kan tá a ní wọn ti gbà wọn kan sílẹ kí ni púrúfù pé tí àbá tó tó kò tó wà bọ wọn ò tún ní mẹjá rìnrìn máa bọ so tí trump bá ń sọrọ trump ń sọ ti ẹ ni ní ìwọnba nítorí pé dansakata àwọn aráàlú ni ó pariwo rẹ síta yìí pé nǹkan tí ó ń lọ lọwọlọwọ báyìí tó ń lọ nìyí torí ní ìsìn tá a wà yìí arọ orókun arọ òradìyẹ báwọn agbésùnmọmí ṣe wà làwọn kidnappers ṣe wà so ṣé ó ti wá rọrùn nìyẹn sọkẹ èèyàn balẹ ni ẹrú tiẹ ń bà mí gan dé níbi tí àkókò ti kíní ìdè gbé nìsín ṣé tó òṣèlú wa campaign tán fẹ ṣe ṣé ò ní mọ irú nǹkan bẹ́yìn ò ní mọ fẹ́ ṣẹlẹ̀ nílùú tó yẹ pé kò lóòótọ́ sí òótọ́ ò sí nílùú tó yẹ pé kò sófin nítorí tó yẹ pé ó ń fi àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ sílẹ̀ tí ó sì mọ mọ́ lóòótọ́ lọ so gbogbo àwọn nǹkan bẹ̀ yẹn ó tó àpérò fún wa lórílẹ̀-èdè nàìjíríà yìí.
1: ọ̀jọ̀gbọ́n olùdayọ̀ ojú wo lẹ fi wele yìí torí kò pẹ́ iná tún sọ pé àwọn agbébọn ọ̀hún wọ́n tún ṣekú pa èèyàn mẹ́rin nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ́bùrú ìdènà dé àwọn lọ́dẹ fijinantẹ nípínlẹ̀ rivers.
9: ṣẹ́rí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ìjínigbé ní orílẹ̀-èdè nàìjíríà àti ọ̀rọ̀ tí ẹni ààrẹ ilẹ̀ amẹ́ríkà sọ ṣẹ́rí mo fẹ́ ká mọ̀ wípé gẹ́gẹ́ bí baba one nation ṣe sọ ṣáájú ó lójú àwọn nǹkan míì tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà ti ojú ẹ̀ máa tó pàápàá jùlọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó wà ní orí tábìlì ìtọ̀dọ̀ tiẹ̀ náà lọ́wọ́ àmọ́ ṣe mọ̀ wípé ohun tí àwọn tó jẹ́ aláṣẹ àti àwọn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà bá wí sí etí àwọn tó súnmọ́ ààrẹ donald trump òun lọ́ máa fọ́n sétí ààrẹ ṣe mọ̀ pé kó tó di àkókò tí arákùnrin bàbá tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ní apá òkè ọ̀yá yẹn kó tó di ìgbà tí bàbá yẹn pariwo síta ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń sọ náà sétí àwọn orílẹ̀-èdè àgbáyé ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń fọn síta sétí àwọn orílẹ̀-èdè àgbáyé kó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà àmọ́ kíké gbàjarè tí bàbá yẹn kí gbàjarè òun ló tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa wọn tí ààrẹ trump fi mọ̀ nígbà yẹn pé àṣé nǹkan báyìí ló ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà so ṣẹ́rí ọ̀rọ̀ ìjínigbé ọ̀rọ̀ kíní mo sọ títí di ìgbà tí àwọn aláṣẹ àbí kí n sọ pé títí dìgbà tí ààrẹ orílẹ̀-èdè yìí tí wọ́n bá tó ṣe ohun tó tọ́ tí wọ́n bá tó gbéná wojú ìgbésùnmọ̀ mi tí wọ́n bá tó gbé ìgbésẹ̀ tó ní ìtumọ̀ láti gbéná wojú àwọn arábì ìgbà náà ni gbogbo nkan te oro igbesumo mi ji ni gbe ife kini gbogbo ato lato wa bigba ohun ni mo fi mo si so eh opolopo ise o wa ni waju gbogbo awon ton gbe apoti nsin ton fe je are ton mo fi so pe kopolopo ko joko koro dada ko to so pe ohun fe je are ki se yi ti wa de beton ti wa mama because sheri to ba je pe eni ti o to ti gbaladi dada ko to de ipo ni e ri pa won kankan wa to je pe awon gan ati we pa mo ti mura yin le tele ko to da koko e de ti ma ri ijasa igbese won yen pe kini amo keyan ko de be ko ma so pe won mo pe ke bi kini o se ri e wo opolopo emi to ti lo si nkan tan soro nipa yi opolopo emi lo ti lo si opolopo awon eyan wa ni gbekun lowo lowo ba se nsoro yi ti iwe iroyin gun gbe so opolopo kini o digba taba to seun to ti are ati awon alase ton ba to seun to to nipa te ba fe se kini patapata la foju lo ye kan fi oro hun se pelu awon agbesumo mi ki se pe a se kini die leni awa lo sun awa nwo pe o ti n wale mo te wa won ko to ten so ni kini pe aleyin igba ti won se iwode kan ri pe kini ohun ti n wale ko wale ko si bi kankan to ti n wale ko wale seri ti e o ba gbo ti mo ti so ma de tu ma so akoko ti oro idibo n bo lona yi won mo awon eranko to je ton fa awon agbesumo mi ni ikiya ton ara awon to je eranko ta wa nwo bi awon ton se ijoba lowo pelu are apolopo won lo je pe won fa awon agbesumo mi ni kiya pe e ma wori won a so fun won pe kon de die ipe je iru awon asiko ti idibo n waye e ri popolopo kan won a de die lati fi je ke rubia won mo ohun to nse e ma awa ni ka ma sun le awa ni ka ma je ki gbogbo awon kan won ran won ran bayi tun je wa mo ohun te ba fe se ati odun koda laarin odun meji o ti to odun meji gan po lati je kiyan ma bere si ni ri pa looto eni kaju e looto ki se pe ke eyan so odun merin ko tun ma bere odun merin mi odun merin to se yen ta ba ri pe o dun mo wa ko ba bere odun merin mi gan a le so pe a fe ko so odun mefa amo ngba ti odun merin to kun fun kiki koro orisirisi nkan to tun wa nbere so ara ilu ni ka temi ni pe awa ni ka mo nkan ta nse awa ni ka mo ohun ti a fe ki n se pe kawon kan ma gbe sile abi kawon kan ma gbe soke kawon kan ma gbiyanju ati fa wale so wipe kini kan o ti n wa abi oro ti awon kan lo so fun are ile America abi kini kan gbogbo yen o eyi to aye ta wa mo ni pe igbesumo mi o si wa dada to si su mo wa pekipeki ni orilede Nigeria
10: e seun ojogbon olodayo hello e ti wole o
11: Ekaaro
10: koju won
11: ara so Peter Adibayo lo soro lati Abata
10: Ekaaro
11: baba
10: seun
11: seri orilede yi afi ka mura dada o nitori wahala to nsele yi awo lowo ti ri ti pe ti pe to fi so pe free education nile Hausa go o fe lo si o fe kawe ko sa ma toro bara awo lowo wa se ni ko si fun won ni oso se igba to ya lo so di osu won gba ta won le aye o baba yen lowo won ni ara e wa lo gun la Hausa lo gugu awon to se wa re ki pe yen ni olori won so sultan won so boya na 27 to pass te ba tu wa de wo be lowo awon kekeke e ba won e lowo awon kekeke legbe titi bayi won ma toro owo won ma se gugu won ma sa tele moto atoku ni atobi omo to ye ko wa ni school se awon yen o ki se gugu ara omo tun meta won pa omo keje apa yoba si laji ti la se ku won wọ́n wá láti ọ̀hún wọ́n tó kún wá sí bíi ẹwù àdúgbò tẹ bá àdúgbò sádùúgbò abádábá ẹ̀kẹ́ tó ṣe gbà ọ́ sílà yẹn púpọ̀ kẹ́kẹ́ gbé síta báyìí wọ́n máa lọ jí ń bẹ̀
12: le lo fo kin ke pe informant ni gugu eh ati wa je si lori e ka je ni ninu wa wa e wa ni le tun ke lesi ara je aye mo se beka yi ti wa lo
10: e seun baba ibo e seun mo seun fun awon oju te e fi wo a le so kwese kan ni informant fun awon agbesunmo mi ki Olorun ki o se anu fun wa
9: bi e ko la won so
10: bi oye mi ṣugbọn eto eko o je le to se pataki fun gbogbo eya 0916893 1000 tabi 0915 333 4893 0915 333 4893 A nso wipe ko fi be sise ko fi be si nkan kan ṣugbọn ajọ ICPC mo se afilede awọn osise to pe ni ghost workers e ja gbe pe hello
13: hello ma funke
10: e mo se baba
13: e dakun lori oro iye ti Trump kian ni Trump ko ti are pe o ku se gidi gaga Trump o ma ba ni de Nigeria awọn ti awọn na wo so gogo nti o sele fun Trump ti Trump fin ko su barabande fun are Olorun ni je won oje ni ateyin pe wa nirina ko won
9: o mi o
13: ko nirina ko awon tokan lo ma o
9: be ni
13: awon kan si tun se gbajare laaro yi ni pe awon kan wa ni ahamo ni Kwara State ko da won le logorun
9: kapiesi
13: se awon yen ni isin se ku ise ni o wa ye ki won ma ki are pe o ku ise tori jo ti se ni kile Oyo ni won fi so be o àdúrà mi ni pé àwọn ajínigbé ò ní jí wa gbé o káwa náà máa ra ni wẹ yí o
10: ẹ ṣeun
13: bí o ní sì wá o.
10: Àwọn ilé iṣẹ́ bíi 50 niyè ni wọ́n ni pé wọ́n ní àwọn ayédèrú òṣìṣẹ́ tó jẹ́ pé ó lé ní 500 tó lè jẹ́ pé wọ́n ń gbowó oṣù lóṣooṣù àwọn ayédèrú òṣìṣẹ́ ghost workers. Hello, ẹ ti wọlé o.
14: Ẹ káàárọ̀ pé tó.
10: Ẹ ṣe ọ̀nà lọ́nà tó.
14: Adéyẹ̀mọ́ lọ́sọ̀ látọ̀mí àjì.
10: Ẹ ṣe ọ̀nà látọ̀mí àjì ó.
14: Ilé iṣẹ́ yìí ni jóná o.
10: Àmì.
14: Ẹ rí pọ̀ ọ̀rọ̀ ti àwọn agbé súnmọ̀ nìyí. Inú olùkọ́ lè lágbára lágbára bí ìjọba lọ o. Ṣé ẹ̀mọ̀ pé nígbà sọ yìí kéde pé bóyá bá kọ́tù ìkan jà. Kìtìkì bóyá pé ọmọ Nàìjíríà wọ́n bá Ghana jà o tàbí wọ́n bá UK jà o kò sí yẹn bẹ́ẹ̀. Àwọn tá à ń wí yìí inú ìlú náà wọ́n mọ̀ wá. Kò dẹ̀ sí ní abẹ́ ilẹ̀ òkè ilẹ̀ náà wọ́n sì wà. Inú igbó tí àwọn ìjọba wa ṣe pè ní igbó ti rẹ́rẹ́ igbó ìjọba ibẹ̀ náà wọ́n ra bíi náà wà. Àti ní Kwara o àti ní Ọ̀sẹ̀ tí o àti níbikíbi ibẹ̀ náà yẹn wà. Nígbà táwọn ti wò tó.
10: O ti re ẹlórí ọ̀fẹ́ láti tún pè wá padà. Lórí ọ̀rọ̀ àwọn ayédèrú òṣìṣẹ́, ojú wo lẹ fi wò ó pẹ̀lú bá a ṣe sọ pé kò síṣẹ́ ń gbòòrò gbogbo eléyìí tó dẹ̀ yẹ kí àwọn òṣìṣẹ́ ọ̀hún pàápàá ilé tó léwájú ń bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ tó rí sétò ìlera náà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n tó 50 níye. Hello.
14: Hello, sir. Ẹkú ṣe
10: sà. Ẹ
9: ṣe sà.
14: Ṣé olú òkèrè ni wọ́n fẹ́ kí ìyìnkì máa wá àbílára lórí àwọn àbílátọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣèjọba lé wọn lórí táwọn ń ṣèjọba lé lórí. Ṣé ààrẹ wa iye àti pẹ̀lú àwọn boko haram ṣé wọ́n wá jẹ́ bákan náà tí wọn ò fi lẹ́rìí ọkàn ni?
10: Ẹ ṣeun.
14: Ṣé ààrẹ wa iye ó lẹ́rìí ọkàn àti bíbá tó
10: ṣe? Ẹ ṣeun orí afẹ́fẹ́ lẹwà ẹ dákun. Àbá torí pé bí àbá torí títa ìfọ̀n
9: alẹ́
10: àwọn àtàdé ń gbóhùn sáfẹ́fẹ́ náà abẹ́ òfin láti ń ṣiṣẹ́.
9: Bẹ́ẹ̀ni.
10: Ẹ já mẹ́nu bá ti àwọn òṣìṣẹ́ ayédèrú tí ń bẹ láwọn iléeṣẹ́ ìjọba káàkiri. Bàbá wa ni ṣẹ̀ṣọ́ bójú mu bẹ́ẹ̀ bí.
3: Iṣẹ́ rí kò bójú mu. Ẹ rí wípé àkọ́kọ́ náà mo tún máa ń sọ ọmọ àtún máa tẹnu mọ́. Àlófin wa bàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Òfin yẹn kò fẹ́ẹ̀ sí nǹkan tó tú wọn tó dé wọn. okay ti enikan ba ku ninu osise kan to wa won sise boye niyan wa koja lo bo ni go so ka o se ni wa ngba won ba se wadi awon omo won ti won si ti ti won mo pe baba won gbowo nbi kan won lo mo gbowo abi ohun akoko niyan won lo mo gbowo baba to ti ku lai se pe boya pe o da o e je ka ran ti awon to ti ku ninu ise ijoba o e ja mo sanwo kan fun won akoko nu awogedengbe ise ri awon ti won je loga loga na iwa baje o wo won lewu nitori wi pe awon na wo ni wo wi pe se bi aye lo sile yi owo lagbaja e ma fi sanwo tamodo owo tamodo e ma fi sanwo lakasegbe eleyi ti ka ti sack e oya iwo ma je uruko e lo se bi ko sa ti gbowo ni e bi ko ti sise ni ko si wahala ko si bi go so ka o si ni wa nigba ti o ba si iwaje o re kini wi lori gbogbo nkan ti won ba nse now ba se bu awon eyan ni ese kuku be na ni nkan ijoba so abalabi to ye ki ijoba ti play role ti e na won play e lona to to ati ona to ye npo je pe so mo alagbaja ni so mo inu egbe wa ni se e sa fi ile npo ti je pe baba re inu egbe wa lo wa je ka won na o jeun ki ijoba yo to koja lo ko si bi go so ka o se ni wa awon osise to je pe adamodi ni won ko si bi o se ni wa o ma wa nitori wi pe ko si wa ri ori kini wi won de awon ti an wa ni enu ise sa ninu mi leni to beru olohun mo e mo pe iberu olohun ipile se ogbon so nkan to sele ni
10: e seun ojogbo oludayo oju wo le fi wele ka ma tata pese ko lori eto ijoko ojogbo laaro
9: ni e seun seri I see eto ati ilana atele o pelu nkan ti o je ki iru awon nkan bayi ka ma gbo ni gbogbo igba te ba wo awon orilede agbaye lawon orilede to ti goke agba e ri wi pe koda iru awon to ba si iru awon to ti boya ti won ti retire yen e ri pe ododun ni won ma ni ki won wa koda awon mi gan bi osu mefa mefa ni won ma ni kan wa lati se eto idanimo to to ipe o ki se ni si wa so si wa ni so si wa loke pe ti ki se ko boya eni ti o ye ka ko gba owo ni o ma gba o ti ye yin sin iru e ko si ni apa bi ta wa wa e koda yi to wa gan awuruju a tu wa nibe te ba de wo awon ti won soro nipa awon ghost worker yi sasa ni e lo se wadi e dada sasa ni ijoba to ma de ti ko kin si iru e
10: to hello ipe ta bi pe
15: ati yemo na no so la fun dadi le kan si
10: e seun
15: ko ko ti le kan yen ni inu iki asu mo pe awon oloselu gangan na wa di oro ni asu fa awon gangan wa di e ko awon ta wi to ba pin kan kan moju to awon security governor moju to security ko to wa ka kiri ko won ti be mo di odidi eje laarin to si gan won ko lo ti ode ni mo awon lo fo si wa ni junction junction to wa lawon awon go awon moto ko mo ti koda laarin won ti mo fi ni mo laarin aye na tun ni pe yan ka tun so na si ma e ti o si laje mo tere tun gba wu te fe tawon kan tun gba tun gba wu e gugun kan Nigeria yi awa mekunu le kan ni ofin mu ofin o mo won da awon alagbara won ni ko won ni wo ofin ofin be mu won lo titi awa mekunu ni ti mo pa tun ni je pe won ko si igbe to kan ti a le gbe kale ti a fi le mo se wan di awon kan pe oda iwe yin office yi lagbaja bayi ani ka wa check e lori o te o si wa laye abi o si e bi e lagbaja bayi kan kan ko du mo iko kan lo sáàtì mọ bí àwọn yẹn ti wà sí ó wọn làwọn kan ṣe máa wà fẹẹ bá tó ti kú wọn tún máa gbowó rẹ tó ònà ọ̀rọ̀ nàìjíríà kò ní ètò rẹ àwọn ọjọ́bá wáyé wọn ò fi gbóhùn kan sí ètò nàìjíríà rẹ mẹ́kúnrà náà kò ní ipa
10: ọjọ́gbọ́n olùdáyẹ kẹsẹ̀ ọ̀rọ̀ yín lẹ̀
9: tó ju gbogbo ẹ lọ ètò tí kò sí ètò tó mọyán lórí tí kò sí ẹni gbogbo ẹ̀ka ìjọba òun ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ju gbogbo ẹ lọ àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà àmọ̀ràn tèmi tì máa sọ fún wa ni pé ẹja dẹjúlẹ̀ dáadáa ká wo àwọn tí a ó bá rán lọ torí pé gbogbo kínní ṣe rí èyí tó ṣe kókó jù ni àwọn tá à ń rán lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin lati lo se ofin iru ofin ton ba se nbe iru ipa to ba se ke ami iru ofin ton ba se nbe lo ma determine iru igbe aye ta ma gbe iyen bi ofin a se ma sise lodele de Nigeria si so iyen ni eja wo awon ti aba tele papa julo bi eto idibo bo se n bo lona yi olorun a de ran gbogbo wa lowo e seun oludayo olusanya loruko temi
1: baba one nation e ba fa omo Nigeria ni mona ke dagbere
3: orin ni ti e fi kase nle won ni ewo e ma wo kedere e wo oju okan o tori iwo gbe lokan bo mo o ki dokita wo rare o ko lo se iluwo rare o ewo e ma wo kedere ewo oju okan o tori iwo gbe lokan o se ri mo fe ki awon oloselu mu orin yen orin baba uba togunde ni ki won mu gege bi ohun ti won le fi se odi won aye won ki se pe igba te ba wa n de bi radio radio tabi lori internet te n ba enikan je so ara ti aye akala ti won fi ewa ewa ni won fi ba na fi so pa o ewa igba wa o won ti fe wa pa gogo awon eyan tan o igba ti kini at the end of the day a ri pe kini yen iro mi da si so tori de yi ni mo fi so wi pe eyin oloselu wa any program fun wa ki le fe se ki se pe kankan ma danu lagbaja ko se kini kan ko se kini wo fe se ki tori ti ile aye yi ti o fi derun
1: e ba fun won mo ran ke ja lo
3: so bo si de ni yen oruko temi ni ambassador wale egbe wu mi baba won nation e je ka jo egbele aye se eyin mo Nigeria e mo gbo won ni won pe e ma gbo royin bo si de ni
1: e seun adupe pe okun mo de mo nge ipe ipeju ila la fila ti fila on ba ti koja ipe ipeju o ti ni di baba eya ewa o se ko si nkan oniyan se olobe se gbogbo eyin te ba wa je eseun eko ibinu ti a mo aranti wipe orilede Nigeria ti wa ni ko gbodo baje itesiwaju orilede Nigeria nbe lowo mi nbe lowo re gbogbo bi ta ba ti lanfani lati duro gege bi asoju fun orilede Nigeria asoju rere lo ye ka je o nibi ise asoju rere ni ko je nibi okowo re asoju rere ni ko je iwo na mo wipe te ma ni lokan wipe orilede Nigeria o ni towo mi baje gbogbo eyin te ba wa daseto laaro to ni adupe amo lore gbogbo eyin te pe ta gbe e ma binu o gbogbo eyin te darapo mo wa nikan ni Facebook Ola Shade Oluwasola o duro ti wa gbagbagba nikan ni Facebook bakan na nikan ni Facebook ile ise wa Dami omo toke olori soro soro o na darapo mo wa o Joseph Adewusi na arowo re Adegoke omo Wumi arowo re o Afolabi Sunday Osana arowo re na e seun te n gbo ikanni West Radio 89.3 FM a pade lale ola lori eto itawon akoni laagun mesan abo lale ola lagboro lo to ba ni ise te fe ran wa lori eto ijoko ojogbon eyin na fe ji alejo lori eto ijoko ojogbon o ni oro te fe fi to wa leti layika yin lori eto ijoko ojogbon te fe ka jiroro le lori e lanfani lati pe mi leyin eto ati fun ikede ohun ipolongo oja 0813-864-2544 0813-864-2544 Number yen le le pe mi si ta tu file soro loju opo WhatsApp. Ta ba ti dide iroyin agbaye le lanfani ati gbo lede Ibo ati lede Yoruba. A tu ti na potopoto ni popa laaro tuni. Eni bata ba ko mo fi se binu ko ba wa tu be se ni o. Alagu oba wa tu ti lago laaro ni o. Balagu oba ba lo ago tan ani se mo wire abi mi wire. Be ba lo wire a je po ba wire. Te ba ni ko wire a je po e da oro ba pada so ba lenu. iṣẹ́ tọ́nà àwọn ọba Elédùmarè rán wa léni láti jẹ́ fún ẹ̀yin olóṣèlú àti ẹ̀yin adarí wa o àti gbogbo ẹ̀yin tọ̀rọ̀ ọkàn. Bó bá wá wò yín ẹ̀sùn pé àwíire, tó bá wò yín ẹ̀kú ọ̀rọ̀ Ọlọ́run padà sọ́lọ́run lẹ́nu. Ìbànújẹ́ ó kéré tóbi òní jẹ́ tiwa, a ò ní ròun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Títí alẹ́ ọ̀la tá a pàdé lórí ètò ìtàwọn akọni láago mẹ́sàn-án àbọ̀ láṣálẹ́. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain MC Nundu sì ni mò ń jẹ́ o. Ọmọ àjà ní mọ ẹlẹ́jọ́ nípẹ̀tù àròdù abẹ́jagboro lómi. Ìlò ń dágbére lápá bí pé ó dàbọ̀.

Ẹ̀ka san o, àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Dangote ti padà sórí títa epo rẹ̀ lówó náírà àtiwá, ó gbé iye owó ọ̀hún sókè pẹ̀lú 40 náírà. Ilé-iṣẹ́ ọlọ́pàá ni wọ́n lékè nínú àkójọpọ̀ orúkọ ilé ti àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìdíbàjẹ́ yan ICPC tí wọ́n ṣiṣọ́ lójú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ tí kò ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń gbowó tó jẹ́ 1,800 níye. Liberia ti ṣe àkọsílẹ̀ egbòogi olóró eléyìí tó pọ̀ jùlọ tí wọ́n rí gbà sílẹ̀ bí àwọn ọlọ́pàá ṣe gbẹ́sẹ̀ lé egbòogi olóró kokéènì èyí tó wọ 1,300,000 owó ilẹ̀ òkèèrè dọ́là níye. Nínú ìròyìn eré ìdárayá, Saliba àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni ló ti ń kojú àìnílé kópa nínú òdíje fún ìgbà pípẹ́ pẹ̀lú ìfarapa eléyìí tó ní lẹ́yìn. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹbú ìfọpo Dangote ti padà sórí títa epo bẹntiró wọn lówó náírà àtiwá. Ó fòpin sí ìlànà ìdíyelé orí owó ọ̀hún pẹ̀lú owó ilẹ̀ òkèèrè dọ́là ilé tó ṣe tẹ́lẹ̀. Ẹbú ìfọpo ọ̀hún, wọ́n tún wá fi kún iye owó epo náà pẹ̀lú 40 náírà lórí gálà kan péré. Èyí tó gbé owó ọ̀hún sókè láti 1,000 naira ó lé ní 85 naira ó sọ di 1,000 naira ó lé ní 125 naira ní gálà kan dondo. Ẹbú ìfọpo ọ̀hún ni ìròyìn gbé pé ó dá àwọn ọkọ̀ akẹ́kọ̀ọ́ jáde dúró wọ́n sì sọ owó ìdíyelé wọn di ti owó ilẹ̀ òkèèrè dọ́là ní ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Ìgbésẹ̀ tó fa oríṣiríṣi lọ́jà epo rọ̀bì tó ń ti ìdínà mọ́ ìkẹ́pọ̀ jáde pẹ̀lú bí owó tún ṣe gorí epo lórílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ dídá owó ọ̀hún padà sí ti náírà òní ó jáde nínú àkọ̀ránṣẹ́ ìtanilólobó èyí tí ẹbú ìfọpo náà fi ṣọwọ́ sáwọn alágbàtà epo rọ̀bì ní ọjọ́rú. Àkọ̀ránṣẹ́ ọ̀hún ó ṣàfihàn àfikún eléyìí tó wáyé pẹ̀lú àwọn olùwòye lórí ọ̀rọ̀ ilé-iṣẹ́ tí wọ́n ń pe àtúnṣe iye owó epo àìpẹ́ yìí ó ní wọ́n nírètí wípé kó nípa lórí iye owó tí wọ́n bá ń ta epo. Bó tilẹ̀ jẹ́ pé àwọn alágbàtà epo wọn ò tí ì kéde àyípadà kankan bó ti wò ó mọ láwọn ilé epo. Àjọ olómìnira tó ń lòdì sí ìwà jẹbánu ìdíbàjẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn inú àjọ ICPC ó ní wọ́n ti pé àwọn ti ṣiṣọ́ lójú àwọn afurasí òṣìṣẹ́ eléyìí tí wọ́n kì í yọjú síbi iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń gbowó oṣù tí wọ́n jẹ́ 1,800 níye ní tìbútòrú àwọn ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ lájọlájọ àti lẹ́kàlẹ́kà tí àpapọ̀ òǹkà wọn jẹ́ 50 níye lákòókò ètò àyẹ̀wò lórí bí wọ́n ti ń san owó. Àjọ ọ̀hún wá fọ̀rọ̀ léde wípé àwọn ti gba owó eléyìí tó 1,082 naira padà èyí tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ti san jáde bí owó oṣù lọ́nà jìbìtì. Alága àjọ ICPC Musa Adamu Aliu ó wá ṣàfihàn ìwádìí ọ̀hún ní àkókò tó ń sọ̀rọ̀ lórí ìwádìí àjọ náà ti ń lọ lọ́wọ́ lórí jìbìtì eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìsanwó láwọn ilé-iṣẹ́ ìjọba lájọlájọ àti lẹ́kàlẹ́kà. Ó tọ́ka sí pé ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ilé-iṣẹ́ ìjọba márùn-ún mìíràn tó fi máwọn àjọ ó ní àwọn ti ṣe àkọsílẹ̀ iye òǹkà eléyìí tí ó pọ̀ jùlọ fún àwọn afurasí òṣìṣẹ́ tó jẹ́ pé wọn ò sí lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń tẹ́wọ́ gba owó ọ̀hún. Àjọ náà tẹ̀wájú nínú àlàyé ọ̀rọ̀ wọn lórí bí irú orúkọ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ bó ti ṣe wọnú ìwé owó oṣù sísan ti ìjọba lọ́nà èrú àti ti jìbìtì láti lè mọ rí fi gba owó oṣù. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ lórí wípé àkọ̀ránṣẹ́ lẹ́tà ìgbóríyìn fúnni èyí tó wá látọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pè ló jẹ́ ẹ̀rí wípé àjọṣepọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà pò ti ń ṣe ó ti ń sèso rere. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìlànà àti ètò ìbáraẹnisọ̀rọ̀ Daniel Bwala ó sọ̀rọ̀ náà lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí móhùnmáwòrán Channels
o wa ro awon omo orilede Nigeria lati gbajumo on to wa ninu akoranse letter ohun ati itese waju eleeto tin ba ajosepo eto abo bola fi kun oro re bi pe akoranse ohun o safihan idamu akitiyan ijoba Tinubu lagbaye lori afikun okun ajosepo eto abo pelu orilede America ati lati je ki ajosepo laarin orilede mejeje ko tubo jinle si alase ilu Liberia ni royin gbe pe won ti gbesele egbogi oloro kokene eyi to wo iwon egberun 4 kilo lakoko iwode ayewo ti won se si buba eyi ti won fura si pe ibe oni won ko won kan ti o bofin mu si nitosi olulu na ni Monrovia isele tawon olopa sapejuwe re bi akosile eleyi to tobi julo lori ogun oloro ti won gba kale lorilede na awon olusewade won pe egbogi oloro eleyi tin ku bi eluba eyun kokenu ohun to wo iwon egberun meta ati orin le ni 1.9 kilo ti owo re ju oko le ni 300 million owo le okere dollar lo won ni oni won ri gba sile latinu ogun loko akoti idi eru sirinrin ajo eleyi to wa ninu oko akeru nla ni Dawson to je iwon ibuso ogun si apa ila orun Monrovia opolopo awon afurasi to fi mo awon omo ile okere meji ati awon ara ilu Liberia lowo ba ninu isele na be awon alase won foro lede wipe iwadi sin ti owo waju nigbati won ko ti kede oro nipa fifi esun kan ni lanu ofin lodi si awon towo bo hun ko eya utis nilu Yemen noti foro lede lori pe awon ti se ikolu si oko akepo ilu Saudi eleyi to je meji niye lori okun pupa bi orilede America se nse ikolu alekejila si afojusun won eyan Iran eyi to mu epo ruru okan roke si ni ekun na ileise igbohun safefe ilu Iran firoyin lede wipe awon eniyan meji lo jade laye ninu ikolu orilede America ni ojoru nigbati oko akepo eyan tanka to muna leyin ibugbamu to waye ni ori omi ona ikoja Hormuz to je ona pataki ti awon oko oju omi isowo ngba koja lagbaye saju ikolu aipe yi oni are orilede America Donald Trump ti se kilo wipe orilede America yo foju sun awon amayederun ilu Iran eleyi to ba se koko bi Iran ba fi le se ikolu si awon oko oju omi ti ba n koja ni ona ikoja koja ori omi Hormuz ati pe awon o tun fesi si bi utis ba fi le se idiwo fun iko oja koja lori omi okun pupa awon utis ohun won se itoka si ati idamo oko oju omi na bi Enzilia ati Leila botile je pe ayewo ikolu na ko ti waye bi won ba fi sayewo re oni yo je isele ti o sami ikolu akoko eya na lati igba ti won ti se kede ide na mo nipa kikoja wole jade lori omi eyi to lodi si Saudi Arabia orilede America ati Saudi Arabia ni won ti buwolu iwe adehun iranlowo ati leyin idagbasoke lori eto agbara nuclear ti yo wulo fun awon ara ilu ni awon ilu Gulf eka ton ri se oro ohun amusagbara orilede America soro lori adehun ajosepo alalafia eto nuclear ohun eyi ti yo mu anfani goro po si fun awon ile ise orilede America lati kopa ninu eto nuclear eka ohun amusagbara ilu Saudi Arabia botile je pe ekunrere adehun na ko ti ilu jade sita gbangba ile ise egbohun safefe orilede America daba wipe awon faaye gba Saudi Arabia lati samulo oro alumoni uranium eyi ti won lo bi epo robi fun ibudu amuna ohun amusagbara nuclear eyi ti won tun le lo fun ipese ohun ijagun ado oloro nuclear ni akotan ninu iroyin ere idaraya lagbaye iko egbe agbabolu Arsenal ni won ti fidi e mule wipe agbowo eyin William Saliba koni lanfani ati kopa lori papa fun igba pipe leyin to ti fi eyin se lese nigbati o nsoju iko egbe agbabolu France nibi idije fi eye agbaye ti ajo FIFA eni odun 25 ohun
lo tin moju to isoro re fun ose medo kan ko to de pe o jade ninu ifese won se eleyi to sumo asekagba ati semi final ti iko egbe agbabolu France fifi diremi sowo iko egbe agbabolu Spain leyin ti won pada silu London fun ayewo iko hun pinu pe ko ni nilo ise abe diko be Saliba yo seto itoju ati amojuto nibe ti won ti le ma kiesi ifarapa re ohun lo tun mu lati mole kopa ninu DJ France koju iko England Saliba o fararan nigba aadota niye ninu gbogbo DJ iko egba agbabolu Arsenal ni sale to koja lo yi o si seran lowo fun iko na lati fopin si iduro odun meji le logun won eleyi ti won fi nduro fun ipo Premier League ati lati le de asekapa idije UEFA Champions League eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin na lekan si ebu fopo Dangote ti pada senu tita epo bentiro ni owo naira o fopin si ilana didi yele owo epo na ni ti owo ile okere dola ajo olominira to nlodi si iwa idibaje ajebanu ati awon esun miran eyun ICPC won pe awon ti sise loju awon afurasi ti ko sise sugbon ti won gbowo osu to je 1,800 niye lawon ile ise ijoba lajo ati eka ti won je ti apapo onka ohun je 50 niye lakoko ayewo eto to ni se pelu sisanwo jake ijado orilede yi awon alase Liberia won ti se igba kale ogun oloro kokeni to fe wo iwon 4,000 kilo lakoko igbese iwode yabo boba ile ti won fura si pe ohun ni ibi ipamo ohun to lodi si ofin eyi to wa nitosi olulu na ni Monrovia ninu igbese ti awon olopa sapejuwe re bi akosile ile to pojulo lori igbese le egbogi oloro iko oti ti Iran n shati leyin fun ni Yemen won ti soro lori pe awon se kolu si oko akepo ilu Saudi meji lori okun pupa bi orilede America se nte waju ninu ikolu ale kejila won si ilu Iran ninu iroyin re idaraya lati mu wa fun yin pe iko egbe agbabolu Arsenal ti fi die mule bi pe agbowo eyin William Saliba koni le kopa lori papa fun igba pipe leyin ifarapa eleeto ni leyin nigbati o nsoju France nibi idije fi eye agbaye ti ajo FIFA eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo ati atunta iroyin na lo waye latowo okunle olowu ererapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 lojo opo ikanni banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun awon iroyin eleyi to ba soju yin ti e fe ka nimo nipa re e kan sinu kulu ikoroyin jopo wa lori number yi 091-6893-2000. Oye, olorun adegoke ni oniroyin yin. E seun, ten gbo wa o. Olorun, yo bokun fun yin. E ku ikale.

0: ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ ló máa jẹ́ fọ́mọ ẹlòmíì.
1: ọlá rẹ̀ lè bọ̀ jọ máa fi yanyan lójú àpáńdà sí ìgbà kò sẹ́ni tí ò lè bá onífọ́.
0: ìlàkọjá àwọ̀ ó lè jẹ́ orí ọ̀fẹ́ fẹ́ lómi kó má bàa jìn sí inú ọ̀fìn tí wọ́n jìn sí. ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n ròbòyé ó dáa lójú ta rẹ̀ àmọ́ tó padà gbé tó padà tẹ́ bọ̀ ń bẹ̀ ó máa dáa láti fi ṣe ẹ̀kọ́ yẹn fẹ́lòmíì tó ń bọ̀ lọ́wọ́ ẹ̀yìn. àbí ìlàkọjá rẹ̀ tó jásíre tó jásáyọ̀ á tún dáná fún ẹni tó ń bọ̀ lẹ́yìn láti gbẹnu sí láti humilé tí ohun tí wọ́n náà ṣe yẹn. ìrírí mi lẹ̀tọ̀ ètò ní ìrírí mi.
1: ọ̀nà kòrò mò ń jọlá ìyànjú ẹni rí mi tó ń yọ tí kò rí mi tẹ́lẹ̀ dídú ṣùgbọ́n ìwò bẹ̀rù yóò sọ mí ti ràn àwọn ojú.
2: máa dúró
1: máa jáfọ́.
0: ètò tọ̀sán ìtún máa gá yàtà.
1: ẹja kọ̀ọ̀nà máa sáré orin ọ̀bàdíà bá dúró bó bá dùn.
0: tí ọ̀sẹ̀ tó kọjá yẹn mo sì ń gba ìpè lé lórí.
1: súnmọ́ bá tó ládùn kájẹ̀já kan bí odò ọlọ́run ló mẹ̀tọ́ ayé bá sáré kórè lẹ̀ kúrẹ́ mi tọ̀lọ̀ ń mi kẹ́ẹ́ bá ṣe.
0: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn.
1: bẹ́ẹ̀ lọ jẹ máa sí mi ìyànjú
2: ooo
1: máa sáré aṣáájú láàárín
0: ìlú. ṣó pọ́síbù ṣá nínú ayé yìí.

Àfi kọ́ lọ́n máa ṣọ wà ọ́. Ìṣẹ̀lẹ̀ kàyéfì lọ́tún lọ́sí ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ó máa ti wá tójú sí wa báyìí. Àfi kọ́lọ́run ọba bá wa dá sí o. Ìlú Nàìjíríà òkúkú ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run.

ọjà kan wà tó tóbi tó fẹ̀ tó ṣe dáadáa ìyẹn ní ìlú ìbàdàn tá a wà yìí ọjà yẹn tóbi dáadáa àmọ́ mi ò ní dárúkọ ọjà náà ó tóbi dáadáa àwọn èèyàn dẹ̀ nọ́jà yẹn lọ́tún wọ́n nọ́jà yẹn lóṣè àmọ́ ìwé mímọ́ kúkú ti fi yé wa ó ní nínú àwọn èèyàn mi ní ìka èèyàn wà nínú ọjà tí mò ń san pa ẹ̀ a rí arábìnrin kan bẹ̀ Fustov ló ń tà àwọn tẹ́nu ń jẹ bíi ráìsì ẹ̀wà òróró òun ló ń tà ń bẹ̀ ọlọ́run dẹ̀ gbà fún ó ṣe dáadáa ń bẹ̀ a tún rí arábìnrin míì òun gbìyànjú ni nǹkan ìtí ìjọra wọn fún dáadáa ìyẹn nínú ọjà tí mò ń sọ yìí ṣe rí arábìnrin tó lówó lọ́wọ́ yìí tó ṣe dáadáa ó wá pé ọ̀rẹ́ rẹ̀ ìyá alágbájá wà kí ló ń ṣẹlẹ̀ sọ́jà ẹ̀ kò gbéra aṣáàjọ bẹ̀rẹ̀ ọjà yìí náà ni àjọmọ ìbẹ̀rẹ̀ ọjà yìí ni àjọdì ni tó fi di ọjà àgbáyé táwọn èèyàn ń bá wa ń bẹ̀ bíi pé àwọn arábìnrin méjèèjì ni wọ́n kọ́kọ́ dé agbègbè ọjà yẹn kó tó di pé àwọn tó kù náà wà àmọ́ ọjà yẹn ti tóbi dáadáa ó wá pé ọ̀rẹ́ rẹ̀ báwo ló ṣe ń ṣe é báwo ló ṣe ń ṣubú ẹ̀ báwo ló ṣe ń ṣe ọjà ẹ̀ ó ní nǹkan ò jọra àwọn náà ni ó ní kò yé òun náà ni ó wá bèrè lọ́wọ́ ẹ̀ ó ní ṣó onígbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé ó lóun nígbàgbọ́ ó ní àmọ́ ọkọ òun ò gbọ́dọ̀ gbọ́ pé òun lọ ṣàmúbìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa akíyín o táwọn obìnrin bá máa ṣe nǹkan wọ́n á ṣe tẹ́nikẹ́ni ò tiẹ̀ ní gbọ́ sí pàápàá jù lọ bá lè wọn abẹ́nikẹ́ni ó lóun nígbàgbọ́ nínú ohun ẹ̀sìn àbáláyé ó ní tó bá dọjọ́ báyìí máa mú ìrìnrìn àjò kan wọ́n bá jọ rìnrìn àjò ó dé ìlú ìjẹ̀bù wọ́n gbéra láti ìlú ìbàdàn ó dé ìlú ìjẹ̀bù ìgbà tán dé ìlú ìjẹ̀bù bàbá tí wọ́n lọ bá ìyẹn gbà wọ́n lálejò wọ́n kẹjọ́ wọ́n rò fún bàbá bàbá ní arábìnrin yìí ó lówó yóò ṣe dáadáa pé kó fọkàn rẹ̀ balẹ̀ wọ́n jọ sọ dáadáa bàbá ní yóò ṣe òun báyìí yóò ṣe òun báyìí yóò ṣe òun báyìí ìyẹn lójú ọ̀rẹ́ rẹ̀ ilé tó lówó lọ́wọ́ dáadáa tó mú lọ sọ́dọ̀ bàbá yẹn ìgbà tán táwọn méjèèjì máa kúrò ńbẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóòrùn kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni bàbá yẹn lè sọ lójú ọ̀rẹ́ eléyìí tó mu wá òun àti bàbá jọ gba nọ́mbà ara wọn ọ̀rọ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n dìde wọn lọ wọ́n kúrò lọ́dọ̀ bàbá
igba ton de lu Ibadan won ba oja won lo be lu won ati baba jo soro baba so fun arabirin pe ko pada wa leyin arabirin yi wa gbera o lo baba ba leyin baba wa jo di mimo fun arabirin pe oja to nta yi ko le tobi ju bayi lo ko le sanra ju bayi lo bo se ma wa lele lo babu sekon lo babu si gbe oni baba e sanu mi esin ri o mo ye to n fi bere oja yi oju esin on lo ti su yi to fe ro yi baba ni bo se je lo se so yen o da baba kini ona abayo hey baba ma so ona abayo baba so ona abayo farabirin kini ona abayo ti baba so fun arabirin eyan ara ile mo nbo

Hey, ọ̀nà àbáyọ̀. Bàbá Jó di mímọ̀ fún arábìnrin pé a máa ní láti já àwọn kan bọ́ fún ìwọ láti gòkè. Arábìnrin bá ní a máa jẹ́ nìkan bọ́, a máa já àwọn ìràwọ̀ kan bọ́ fún mi láti gòkè. Gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe gàlègàlè, tọkùn ẹ̀ ń ṣe gàràgàrà, láti dolówó, láti dọlọ́lá, láti dọ̀rọ̀ ọlọ́rọ̀ láyé. Ó ní bàbá, ẹnikẹ́ni tẹ́ ẹ bá máa jábọ́, ẹ tètè yá jábọ́ lórí ọ̀rọ̀ mi o, kó ń bà lè retí ẹ ṣe. Bàbá ní ó dá, a fò ó kan, a fi kejì. Bàbá ṣàṣe àwọn ohun tó máa ṣe, ó po gbogbo ẹ̀ papọ̀. Ẹ̀yin àbí fúnra gají àbí ẹ̀fẹ́lẹ́fẹ́ màkà sàn lẹ̀ yẹn o. Ẹ̀yin òṣà ọjà, mo máa jùbà o, ẹ màkà sàn bẹ̀ yẹn o. Mo kì yín bí tẹ́ ẹ wà o. Ẹjọ́ ojú mi ṣe lọ́sàn ìbí mo ṣe ra ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó po gbogbo ẹ̀ papọ̀. Ó gbé lárábìnrin lọ́wọ́. Ẹ ń bi mí léèrè pé báwo ló ṣe lò, mi ò sí ń bẹ̀. Mi ò torí ẹ̀ mi ò lè sọ bó ṣe lò fún yín, mi ò mọ̀. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ nílé agbára ti ń tẹ́tí lẹ̀ pọ̀ jù. Bàṣì tí ṣà ń wò mí lójú. Yes, arábìnrin gbéṣẹ́ yìí délé bẹ̀rẹ̀ sí ní lò. Iṣẹ́ dáhùn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹni tí ò rà, ó san ń bẹ̀ o. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, iṣẹ́ dáhùn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹni tí ò rà, ó san ń bẹ̀ o.

ọpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ilé ìtàn fún wa lẹ́bùn yẹn ní orí ètò ìrírí mi albany fresh bread a ti rí lára àwọn tí wọ́n wá gba ìbùn wọ̀nyẹn fún tọ̀sán tòní màmá yẹn bá ń súnmọ́ mic yẹn ẹ káàsán mà ẹ mò ń bọ̀ ẹ bá mi release ibẹ̀

0: àkókò yẹn ti ń lọ wẹ́rẹ́. Bọ́ ṣe gbé iṣẹ́ lé arábìnrin yìí lọ́wọ́, ó gbé e lọlé lóòótọ́ lóòótọ́. Ó lò ó gẹ́gẹ́ bí bàbá ṣe ní kó máa lò ó. Iṣẹ́ dẹ̀ dáhùn. Iṣẹ́ jẹ́ o. Gbogbo ẹ̀ ti ń wọlé lóní wàràwàràwàràwàràwàrà. Gbogbo ẹ̀ ti ń wọlé lóní wàràwàrà. Kò pẹ́ kò jìnà. Iná sọ nínú ọjà yìí. Iná sọ ńbẹ̀, iná tó lágbára pọ̀. Iná tó lágbára pọ̀. Ó mú ọjà yìí wálẹ̀. Gbogbo ọjà yìí. Ó mú wálẹ̀. Gbogbo ọjà pátápátá tó wà nínú ọjà yẹn, òun ló lọlẹ̀ wì. Àmọ́ kò pẹ́ kò jìnà. Arábìnrin tí ọ̀rẹ́ rẹ̀ mú lọ sí ìjẹ̀bú yìí, bí a bí ọ̀sẹ̀ kan àbí bíi méjì, ó padà sínú ọjà, ohun tó padà gbé kalẹ̀ sínú ọjà yẹn. Ó lágbára o. Ọjà tó gbé wọlé, ó ju ìlọ́po ìlọ́po ìlọ́po ohun tí ó ti ń tà. Ọjà tó yẹ kí bí èèyàn bíi márùn-ún mẹ́fà máa tà ló nìkan ṣoṣo gbé kalẹ̀ síbẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní tajà wàràwàrà. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ tó mú lọ sí ìjẹ̀bú ló bá lọ bá. Ó ní ọ̀rẹ́, báwo ló ṣe ṣe tiẹ̀? Níbo báwo ni? Báwo ni? Ṣèbémi náà mo mú ẹ lọ gbá ni mo mú ẹ làwo tí gbogbo ẹ fi àbí ó dẹ̀ sọ fún mi pé bó ṣe sọ lọ́jọ́ yẹn bíi pé ò tiẹ̀ ní ṣe nǹkan kan ni àmọ́ ṣó ti ṣe ni àbí báwo ni? Ó ṣàmọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wa náà jà. Rírí bí mo dẹ̀ ṣe rí ẹ, mo rí pé àdúrà ẹ ti gbà. Ọlọ́run ti gbà àdúrà ẹ. Ìrànlọ́wọ́ wo ló lè ṣe fèmi náà? Ọ̀rẹ́ jẹ́ odi mímọ̀ pé ó ṣáà rí pé ó jọ ṣẹlẹ̀ sí wa náà ni. Òun dẹ̀ ní láti lọ yá owó ni. Gbowó tó ń yá òun náà ni. Ó dà nínú owó tó yá, rìn mí náà lọ́wọ́ ńbẹ̀. Tí ẹ fẹ́ mi náà, kí mi náà ti ẹ̀yẹ̀ lè fi bẹ̀rẹ̀ díẹ̀ ńbẹ̀. Owó ló máa ń bojú ọ̀rẹ́ jẹ́. Ó di mímọ̀, ó ní owó tí òun yà ò ṣe yá ẹnikẹ́ni, òun ò dẹ̀ lè fẹ́nikẹ́ni. Ó gbàdúrà fọ́rẹ̀ pé Ọlọ́run tó ṣe tòun náà, a ṣe tiẹ̀. Wàhálà ṣẹlẹ̀ nínú ọjà. Ó ti ń di ọ̀ràn hurunrun, inú ẹlẹ́dẹ̀ ló ń gbé, oníkàkú ṣàǹkùn. Ìyálágbájá tí ò ní kankan, ìyálágbájá tí kìnìkan. Ìgbà wo ni iná sì ju ọjà? Ìgbà wo ló padà wá sí ní tó ń kọ́gbá tó ń káwo tó ń ragbá tó ń ràwo? Ṣebí gbogbo àwọn náà ni iná jọjú lọ́jà àbí nkankan? Ẹdẹ̀ mọ̀ pé nínú ọjà yìí náà, àwọn tó mẹsẹ̀ náà síta, àwọn tó mẹsẹ̀ náà síta, àwọn náà á pọ̀ ńbẹ̀. Wọ́n bá pera wọn jọ lóní méjì lóní mẹ́ta. Àwọn náà bá nọ̀sẹ̀ síta. Ibi táwọn yẹn ti nọ̀sẹ̀ síta ibẹ̀ ni wọ́n ti jẹ́wọ́ di mímọ̀ fún wọn pé ẹnìkan ló ṣiṣẹ́ yìí. Wọ́n bá padà wá, wọ́n á lọ bá arábìnrin tó mú obìnrin lọ sí ìjẹ̀bù kọ́. Nígbà náà lọ wọ́n rí pé obìnrin yẹn ó jẹ́ ní ńlá, òun lọ jẹ́ fẹ́ pọ̀ jù nínú wọn. Wọ́n wá lọ pé àyà nǹkan báyìí ni ó ń ṣẹlẹ̀ làwọn gbọ́. Àmọ́ ṣó ṣe sọ bí pé èmi náà mo mú lọ sí ibi tó ti lọ ju ọjà wa nínà. Ṣó ṣe sọ bí? Àbí èmi náà mo mú lọ ibi tó ti lọ ṣẹ́ṣó? Àbí ṣó ṣe sọ bí? Ẹ̀yàrálé, kí ni kí arábìnrin yìí ó ṣe? Ṣé kó padà lọ bá bàbá ni pé ha on te gbe labirin lowo lagbara ni abi ko gba fọlọrun ko gba pe on to sele ti sele olorun na se to na tori arabirin gangan lo nkan ma won to ku down ni ara oja pe eni suru o nbe se ru le ma ri be amo arabirin on ti ri inu o ti ri ode be ore to fona la han iyen lo mu mo ri mo ko se nkan kan fun nkan de yan si lojojumo eri pe o di so nu eku amomora eni kan soso lori waju lori eyin owo eni kan soso ni touch light wa amo onira fun lati so fun awon toko egbo kini karabirin yi o se oba ran ni nise odu oba kun ise oba re ko se ma je be odu oba re ko se kan lo ni mo se so pe ile aye yi ni mo se so pe ile aye ile asan ile aye yi imule mofo kini ki arabirin yi o se 091 68 93 1000 091 68 93 1000 tabi ke loju opo yi 091 53 33 48 93 091 53 33 48 93 Kini ki arabirin kini ki o se gangan ile aye ile asan ojo opo yen tin seju hello
1: hello eka san
0: eka san sa oruko yin sa
1: olorun lo lati olomene.
0: Yes, sir, but I was you. Eba, that's it. Hey, nearly a year to Hawaii, a show.

0: ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Àwọn tó láyé lànà dá wọn ti kú wọn ti lọ. Ẹjọ́ ẹdá ṣẹ́ṣẹ́ òkínní kárábìnrin òṣè 0916893 1000 tàbí kẹ lójú òpó yìí 0915334893. Hello. Ọlọ́run ló ń bá wa tò sá. Orúkọ yín sá, ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Orúkọ yín sá. Ìràwọ̀, yes sir, ẹ bá adá sí sá. Yes sir.
1: Ṣé o ṣọlẹ̀ ni wọ́n ń pe ohun tó ṣe yẹn ni bàbá? Iṣẹ́ oṣólẹ̀ náà ń pè é. Hey, ilé ayé. Hey, ó lágbára. Ó tún jẹ́ gbàrà àdá náà. Hey, ẹ ṣeun gan sá. Yes, sir. Ìyàwó ló kọ sí ẹ̀yìn lápá ọ̀dọ̀ ti yín, ẹjọ́ ẹ bá wa dá sí tòyí. Vanity upon vanity, ilé ayé ilé asán, ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́.

bẹ́ẹ̀ni gbogbo ilé ayé ìyọjọ́ ọjọ́ kan ẹ fi gbogbo ilé náà ni. Gbogbo bílíọ̀n bílíọ̀n tẹ́ kó ẹ kúkú lè kó lọ sọ́run ìlú ayé ẹ̀hàn rẹ̀ da gbogbo ẹ lẹ̀. Ṣé dídán ni kò kó ọ̀rọ̀ jọ kó fi ba ayé ọmọ ẹnìkan jẹ́ ni? Kí ni kí arábìnrin yìí kí o ṣe? Kí ni kó ṣe? Ẹjọ́ ẹ bá wa pè wọlé, ẹ pè wọlé, ẹ jẹ́ kẹ́lòmí ò fi kọ́gbọ́n. Kí ni kárábìnrin yìí ó ṣe? Ṣé kó sọ fún gbogbo ará ọjà ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o, òun lòún mú lọ́bí tó ti ṣe o, àbí kó kàn rarun mọ́ra bẹ́ẹ̀, àbí kó padà lọ sọ́dọ̀ bàbá yìí pé ohun tẹ́ ṣe yìí ó ti bàǹkan jẹ́ o, àbí bò wá ni? Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-53-33-48-93 tàbí 091-68-93-1000. 091-68-93-1000.

0: ṣe ṣiṣẹ́ òun náà ló jàre iṣẹ́ nítorí wípé ọlẹ́ kò ráyé wá.
1: ojú kòkòrò ni ò dára ẹ bá ṣiṣẹ́ lébà.
0: bó jùrọ̀ yóò bí ọ̀lẹ́ nú.
1: olówó ń jẹ́.
0: bẹ́ẹ̀ sì ni.
1: nọ́mbà kan yàtọ̀ sí.
0: fóònù náà bẹ́ẹ̀ sì ni yóò bí ọ̀rẹ́ nínú. ṣùgbọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ò mọ̀ kan. àfi kó mowó wálé.
2: ó sàlẹ̀ ọ̀rọ̀ wo. ó lẹ́gbẹ̀.
0: ẹ kú ilé. ẹ tún káàbọ̀ sí ìkànnì yín.
1: ìbá ti di ẹwúrọ̀ máa kúnlẹ̀.
0: mo mọ̀ wípé o.
1: máa yá gbàdúrà.
0: ẹ kì í fi ìgbà kankan kúrò.
1: màmá kọ.
0: òun náà ló jẹ́ kí n máa kí n wípé ẹ kú ìkàlẹ̀.
1: sẹ́dùn.

0: lorúkọ Ọlọ́run ọba ni mọ̀ kí n ẹ káàbọ̀ ní títí ọ̀sán yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́, gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìrònà, ẹ̀yin tẹ́ wà nílé epo, ẹ̀yin tẹ́ wà lórí ọ̀kadà, ẹ̀yin gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ́ wà lẹ́nu iṣẹ́ yín, ṣé ọwọ́ ń yá o, ṣẹ́yìn náà ń pakiti mọ́, ṣé ó ń wá wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ti mọ̀ yí pé àkókò tá a wà yìí, ó máa ń ní bó ṣe máa ń jẹ́. Èèyàn kan pè mí lọ́jọ́ kan, ó ní ẹ wò ó, báwo ló ṣe wá rí bí eléyìí pé àkókò yìí ni. Ẹ ó tiẹ̀ dá. Wọ́n àwọn náà ná pè mí níjà, wọ́n ní bí mo ṣe ń sọ, mo kàn ń fẹnu bá ni mi ò tí mú wá ní pàtó. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Ẹ ti mọ̀ yí pé àwọn ọmọlémọlé nínú àkókò tá a wà yìí, iṣẹ́ yẹn máa ń sáfẹ́rẹ́ díẹ̀. Ẹ farada, ìyẹn ò ní kẹ wá gba bòmíràn lọ o. Kẹ wá sọ pé ǹdọ́gbọ́n sí rárá. Ẹ faratì, ẹ farada, àkókò yìí báyìí, àwọn amúnidára, àwọn télọ̀ nìyẹn, ẹ mọ̀ pé òde ti ń yá báyìí. Ẹ̀yin náà ẹ rántí o láti mú nǹkan kan pamọ́ o. Gbogbo ẹ̀yin wẹ́dà bábà. Gbogbo yín náà mo kí ń bẹ́ẹ̀.
1: Àpapà àjẹ ìtúlẹ̀.
0: Owó lẹ ó máa pa owó ẹ̀ nípa èèyàn. Èrè rẹpẹtẹ náà lẹ ó sì máa jẹ lágbára ọba òkè.
1: Inú dánfó.
0: Ìkànnì yín náà rèé. Ìkànnì West Radio 89.3 FM. Ètò yín náà ni. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́.
1: Tó bá tún ti kẹja. Bóyá.
0: Ètò iṣẹ́ ọwọ́ apẹja rẹ̀ náà tìyí tó ń jẹ́ wípé iṣẹ́ ọwọ́ mi ò ní díbàjẹ́. Ẹ̀yin náà jẹ́ lè sọ bẹ́ẹ̀ bí iṣẹ́ ọwọ́ tèmi ò ní díbàjẹ́ o. Iṣẹ́ ọwọ́ ẹ̀yin náà ò ní díbàjẹ́. Lórúkọ Ọlọ́run ọba, lórúkọ ọba òkè, ọba tó fìgbà gbogbo ń ṣiṣẹ́ rẹ̀ tí ò sun bẹ́ẹ̀ sì ni tí ò rẹ̀.
1: Mo bá tún ṣe wọ́.
0: Lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí. Bẹ̀rẹ̀ látòrí màmá wa tí Ọlọ́run gbé ìkànnì lé lọ́wọ́. Evangelist Mrs. Lillian Bademo sí màmá, iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́ o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ lọ́lọ́run kò lé yín lọ́wọ́, ìkọ̀kan ò dẹ̀ ní dìbàjẹ́ nínú rẹ̀. Àti tara àti tẹ̀mí, gbogbo rẹ̀ ni ó máa lọ síwájú.

0: lórúkọ ọgá àgbà ní ìkànnì tá a wà yìí ayọ emmanuel ojo ó máa ń sọ yí pé ayé ọgá tó pupa bíi táyà mọtọ. lórúkọ lóòtú ètò yìí èyí tó tún jẹ jiní àgbà ní ìkànnì tá a wà yìí stephen ige náà ló jẹ́ kẹ́ lè máa gbọ́ mi dáadáa ní ìtò ọ̀sán yìí kí ló lè jẹ́ kẹ́ máa gbójú wò mí ó di ilé agbára mú ṣé mo mọ̀ yí pé ọwọ́ rẹ̀ ò dẹ̀ ní ṣe kíni kò ní wọ nọ́ńgbà kankan. àwọn ìsọ̀gbìn ló wá pọ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wípé ọ̀gá kan ọmọ iṣẹ́ rẹpẹtẹ inú oko ló kún ọlámidé ló ṣáájú wọn senior man ẹ ṣe máa lápè àbí senior woman. èèyàn náà yìí pẹ́ dẹjìníà ní ẹ̀wá ti lọ léèwé àjọlọ léèwé ìkànnì tá a wà yìí náà ni academy ẹgbẹ́ pé àwọn kan náà ń parí lọ́wọ́ báyìí a ní àwọn junior ẹ̀yin náà tara ṣàṣà ẹ̀yin náà ẹ̀jẹ̀ máa bọ̀ kẹ́yìn náà dẹjìníà bíi ti ọlámidé. orúkọ mi ò yé padà sunday afọlábí yín náà rè é èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́.
1: pẹ́pẹ́pẹ́ yọ yàrá máa tẹ̀lé.
0: ẹ bàbá ló jẹ́ pé òun ló máa fún iná ìfàrà náà wà délé nìyí èmi tayo adéwùmí.
2: àwọn onídàbò pawó tẹ̀gàn pọ̀ rẹ.
0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé abala méjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ abala àkọ́kọ́ òun náà ni abala idán òun náà ni abala àkọ́kọ́ abala àṣírí idán òun náà ni abala ìkejì lórí ètò yìí abala àṣírí idán òun náà ni abala ìkejì tá a ti máa ń gba àlejò àwọn àtújẹ́ pé wọ́n jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ òun náà la fi ń ké àlejò wa ní ìjẹ́jọ́ tó jẹ́ pé bí ò bá sí ti ọ̀nà tó pọ̀ ó yẹ ká tún kán wà ní orí ètò yìí ní ti ọ̀sán yìí mr sikiru ọláyíwọlá akinyin. ṣùgbọ́n lẹ́nìí ẹ ti mọ̀ bá ṣe ń ṣe alálàáfíà bọ̀dá máa fi ń ṣe abala méjèèjì náà ni ó wáyé ní ti ọ̀sán yìí.

0: Eku ikale eto ise owo ona le ngbo lati ikoni West Radio 89.3 FM pelu ololufe yin Sunday Afolabi eyi temo si emi lolope ise ti awon profession apata professional shoemaker ti won ran wa ona la je ni ati apata ti agbegbe re ona ni ajodun won eyi to ye pe won pe gbogbo yin si ona ni e ti gbo ni ha oda eje ka kri koja lo si abala keji ona to je pe am gbeyewo lati bi ojo melo kan eje kin sojo opin yi sile na eje kin eje emu ero ibani soro ilowo ba anfani ba wa keke bo se ma nso a gbe pe yin sugbon emu lowo nitori pe eyin na ri pe akoko yen na tin ko wa ni papa mara 0915-893-1000 se ohun ta ti so abi e tin ba wa bo lori oro ye ohun na le fe da si oda je ka gbo na ohun to fe so hello o ti re e gbianju e pada ohun ta n gbe yewo boya e tin mo tele abi ohun na ke farabale ke ko gbo na lati ke le ba wa da si ohun na ni wi pe awon akose mose ati awon to je pe oludase sile investor and the professional work artisans awon to je pe won je onise owo artisans and the awon investors awon to je pe won da ise sile ani se anfani kan na jo nini se dede ni won jo wa se dede ni ojo wa abala shiri don la wa ye iwon ba to je pe alejo wa le so ni jejo awon na so gege bi onise owo pataki ton tun je alaga ta ba so nipa awon to je pe won lowo won won da ise sile ko fe ma si gege bi ohun ta mu wa ni abala idan awon ni break layer awon to je pe won mole nje mo yi pe awon awon bi investors na won wa nbe awon to je pe won lowo won won ni le ise won sugbon won le damu obe lasan nje mo yi pe awon na won da ise sile ni eri awon miran tun to ni awon to je pe won to je engineer nipa ka mo le na wa o loto nje mo yi pe opolopo lo je pe agent ni temi tayo nje omo yi pe awon kan wa to je pe agent ni won won tun so yi pe a n ba ni kole won ki se engineer o won ki se building engineer o won bo won se kini won ti kan so pe eyan ti digbajumo ni bi ise yi awon ni won se kini boya o leni to wa loke okun ni awon ni won ba kole won n se break ile awon ni won so yi pe awon lo n ba kole won ba kole tan awon na tun ma ba foju to ayoto te ni e sugbon nipa wi pe awon na ni kole kole gege bi eto kan ni kan ni wa yi baba kole kole o na ni wi pe be na lo se wa ni gbogbo awon ise owo kokan sugbon ohun ti mo fe ki amujade o na ni wi pe boya kasuka ko wo bi ona bi meta yi ka wa wi pe se dede dede anfani kan ni won jojo nini akoko ti won ba n pe akose mose se awon wonyi won so yi pe akose mose ni won iyan akoko tori won lowo won ni le ise won ni won so pe akose mose ni won awon na le fowo soya gbogbo iwe to ye kan gba lodo ijoba ni won gba akoko niyan ikeji se awon wonyi na won so yi pe bi ijoba ba de to ba ni anfani kan de fun gbogbo awon fun gbogbo awon onise owo se won jo je ni se won jo se kini won jo je anfani wipe awa na da ise isile ada ile ise isile se won so wipe a jo je anfani ni won mo wipe ah she ama apata professional shoemaker awon na gbo mi ton ma anfani mo fe kan sari kan ka won na kan lo akoko die lati da si oro yi ton ba gbo mi Mr. Sikiro Olayiwo lati agbara lejo ni ijejo araye sode ikorita yi won le raye lati wa lori eto ni ti osan yi o na ni wepe iketa o na ni wepe ti won ba yan ipo gege bi awon alaga gege bi Mr. Sikiro Olayiwo la se je alaga apata professional shoemaker atagbegbe re se won ton ba yan ipo yi wepe awa ta je ta nsise yi afeyan alaga ti alaga o ba de lanfani alaga ni o lanfani lati lo gboju awon mo egbe lati lo suju awon mo egbe ni odo gomina abare siru awon won yi na le so pe sun seyin awa ikawe alowo enu yin o le toro ni waju gomina abi ni waju are se ewo meteta yi se anfani dede na ni ojojo wa fun won abala ashiri dan lori eto ise owo ona la wa ye ashiri ye o fe je to je pe opolopo oni ise owo gan to je pe awon gan o mo to je pe awon gan o mo sugbon gege bi on ti alejo wa so njejo won ni ashiri nbe nlanla ni ori eto ye so meteta yi se anfani won yo lo de bakan na 0916893 1000 ipe yi oya ba mo pe na hello
1: hello sir
0: e kaabo sir
1: yes aruko mi ni ola yi wala ti ke
0: oh eh baba e kaabo
1: alaga si mo
0: e kaabo sir
1: Sorry, I'm worried. They look at that as it's so
0: good.
1: So, this is a very, awa yoba ni eni ti o je tara o lo gen ti o se so ti awon ba fe da se yen le ti ko ba ti awa won le ri se yen da le so ti won ba pere te ka ni lati ti sise a ma se lo a ti ma ru wa bi oje ko ti won ba wa da se le na won gbodo ti wa se gege bi mo se so ki won je oloto pelu wa ka wa na de je oloto pelu won Àpọ̀pọ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ ṣe gbèrè tí àǹfààní kan bá jáde lọ́dọ̀ ìjọba fún omi sí ọwọ́ ìfẹ́ntọ́ ni lọ bẹ̀ kó lóun fẹ́ jẹun nǹkan tí ìjọba bá fẹ́ jẹun lóòótọ́ pẹ̀lú wa a ó yẹ kí ó ní tẹ́ àti ìfàbíù tí wọ́n á ṣe fún ẹgbẹ́ máa jẹ àǹfààní yẹn tó ẹyẹ tó jẹ́ ìfẹ́ntọ́ tí wọ́n bá ń béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ ẹ̀ kò ní lè dáhùn àwa tá a tó ní iṣẹ́ ọwọ́ tá a mọ̀ sí kó fẹ́jọ́ ẹ̀ àwa là á lè jẹ́ àwọn ènìyàn pé báyìí ló ṣe rí.
0: tó ń bá kọ̀wé wúrúwúrú jáde ń kọ́ ó jẹ́ pé àwọn lè kọ̀wé dáadáa ṣé wọ́n à ní.
1: hello sir.
0: mo ń gbọ́ yín sà.
1: ẹ mo rò pé ẹ sọ̀rọ̀ kẹ́sìn.
0: ẹ mo ní tó bá kàn kọ̀wé wúrúwúrú kan tó ń bá wò pé àwọn lè kọ̀wé pé kò já dáadáa.
1: lára àyà tíjọba fi ń jẹ wá nìyẹn fún àpẹẹrẹ wúrú àkẹ tí wọ́n bá ní wọ́n fẹ́ fún àwọn àgbẹ̀ lówó àwọn tó kẹ́kọ̀ọ́ wọ wúrúwúrú ni wọ́n á fún lówó àwọn àgbẹ̀ tó wà lórí epo gan-an mẹ́rìndà ló fi orúkọ bo ẹnìkan láti lórí ní àwọn olóṣèlú wa ìgbà tá a bá wọn sọ̀rọ̀ ń pa àwa oníṣẹ́ ọwọ́ kí ni plan yín fún wa tí ẹ lè fi ẹ̀sìn gbé wa lárugẹ ẹ̀sìn tí wọ́n kún mi ò dùn mọ́ mi ní pé a máa wá ṣe bàtà lọ́dọ̀ yín tá a bá ti wọlé ẹyin náà wúrú ìjọba à ń béèrè kí lẹ ní fún wa tó bá jẹ bẹyìn fẹ ẹgbẹ ìjọba ẹni nǹkan kan fún wa àwọn oníṣẹ ọwọ inú wa máa dùn gan fẹ bá wo fún àpẹẹrẹ iṣẹ ṣí nípa se ba wo re bi local ministry maker ko tin pale nu ko o ya to ti ka jo se ri ba ka mi se ni ji ni se lo do wa ni o ti se ba do do mi tin e mo yi ba ta ti je ki ma ti ti ma ma wo pe se ni mo si sa
0: o da
1: ti ba ti ko won ru ko nbe won le mo ka wa la se
0: o da e ti ba wa mo oyo kan ninu bere meta yin e je ka to wo
1: boya
0: ade le lo mi ori eto ise owo ona la waye abala asire dan ona lo je pe a waye gege bi on ta nbe yewo gege bi awon akose mose ati awon oluda ise sile ta ma so nipa oluda ise sile awon tu je awon kan wa tu je pe oluda ise owo sile gege bi baba wa ton pe wole won ni awon se kini pe bi o ba si ba si ko so nti ba la ola gbọn ohun ta ni ka mu jade pe se anfani dede meta meteta yin ni o jo wa fun ati eni to dase sile ati oludase sile so na le pe ara re oludase sile so le pe ara re ni ohun pegede akose mose pe ti ikeje ni pe ti anfani to ba yo se awon na won le so pe awa re ye awa la wa nbe iketa ta ba n soro nipa oye lawojo awon osise awon onise owo se awon na le bo se gbagede wi pe awa lo to se lati se kini lati wa nbe se anfani se meteta yi se osi dede akoko yi na ni nkan ehun na la se so pe ehin na egbon ten ta wa egbon ten se wa ni le se yin ke wa joni bowo fun eto ye lati subo le fe loju temi tayo bi ori nkan kan na lati so ipe kan na tun ra pala wole te kan sare wo ipe le ye hello
2: e ka so
0: sa
2: tutu
0: esa
2: buruko mi ni Oladokun lati apete
0: Mr. Oladokun lati apete se onise owo ni yin
2: lẹgbẹ́ ọlọ́run bí kìlá rí ní.
0: Ẹ̀hẹ̀ ó ti ẹ̀ dá ṣe mo jẹ́ iṣẹ́ yín náà lénìí.
2: Dáadáa ni wọ́n lè mọ̀nà jẹ́ wọ́n bá ṣe ní
0: o.
2: Ọlọ́run fi mẹ́ràn. Ṣẹ́rí sẹ́yìn dérí ìdí ọlọ́ ni o, ó dàbí ilé ẹ̀kọ́ ni. Ẹ̀mọ́ pàmò àgbà sẹ́yìn fún àbájọ fẹ́ ṣe ẹ̀ náà tó ẹ̀ ṣe láti lè wá. Tí wọ́n ń kókó àṣírí ẹ̀kẹ́ni kárí ọlọ́gà bàtà. Bẹ́ẹ̀ ni, ṣe pásítọ̀ àjùlé gbogbo ẹ̀ ṣéǹjì lóṣìṣì. Ṣé ìbá lè ṣe ní mọ̀ yóò sì jẹ mọ lóyọ sí ọwọ ní nàìjíríà àtàwọn yìí ẹgbẹ ń bẹ láyọ tó a sì mọ abá lè tàbí gbọdọ kàtígórì kálukú ló ní sóhun ṣe ẹgbẹ wà láyọ tó a jẹ mọ síjọ àwọn àdójú wọn bí ẹgbẹ iṣẹ gáyàbá tẹfẹ ní kọsẹ ọmọ ṣe àti mọfẹ ní kọsẹ ẹlòtọ bí kàlí lé yìí ọmọ ṣẹ a sì mọ sábàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàjẹbàj ṣẹ́jà ń lulẹ̀ ni ẹ̀dì fi àṣẹ ṣẹ́jù tí àbí kòrò owó àbẹ́ ìdúpá àná rẹ̀ o. A mara wa kọ́dà bí skúù ní sà primary school ẹni tó kàwé mẹ́fà bí ìṣẹ́jà mẹ́fà tó kàwé ẹni bá jẹ́ ẹ̀kọ́ tó kàwé yàtọ̀ fẹ́jọ́ bí bóyá iṣẹ́ ọmọ mi á jẹun bóyá ṣáàjà kátà jẹun ni ó ṣe lọ nìyẹn ní step by step mi ó ṣe lọ nìyẹn.
0: Gẹ́gẹ́ bí ohun tá à ń gbé yẹ̀wò òun náà ni wípé ta bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ẹ̀yìn àwọn kan wà tó jẹ́ pé wọ́n à lè mọ́bẹ̀ wọ́n à mọ̀mọ́ ṣe tó bíríkì tó jẹ́ pé wọ́n dẹ̀ wọ́n kàn sọ pé wọ́n da iṣẹ́ sílẹ̀ ni wọ́n dẹ̀ da iléeṣẹ́ yẹn sílẹ̀ wọ́n ń kó yín lọ bọ̀ láti bá wọn ṣe é. Àwa sọ pé tó bá ṣe kí ni tó bá dé ìkòríta mẹ́ta kan ṣe dédé lẹjọ wà àkọ́kọ́ òun náà ni wípé tán bá ń sọ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀yìn bọ́ síta báyìí pé akọ́ṣẹ́mọṣẹ́ nìyí ṣé àwọn yẹn náà ṣé wọ́n lè sọ pé akọ́ṣẹ́mọṣẹ́ làwọn náà. Ìkejì ṣé bí ìjọba bá sọ pé òun ní àǹfààní kan fún àwọn oníṣẹ́ ọwọ́ ṣé àwọn yẹn náà lè bọ́ síta pé oníṣẹ́ ọwọ́ náà làwọn náà. Ìkẹta òun náà ni wípé tó bá de wípé ẹ̀yìn ẹgbẹ́ bricklayer ẹ fẹ́ yànyàn sípò bóyá alága lókè nísàlẹ̀ àwọn wọ̀nyí náà ṣé wọ́n lè sọ pé àwọn náà lẹ́nu ń bẹ̀ gẹ́gẹ́ bí olùdáṣẹ́ iléeṣẹ́ sílẹ̀ àwọn náà lè jẹ́ alága yín àbí wọ́n lè bá yín du ipò yín. se anfani kan ejo ni
2: okay se mi so ni se o pe se o fi me ta be se e ko se to ka bi ko se ti o ya so pa ta ko se o pa wa gan ana ka bi ka ni bi o to e kini out o ni e ka bi ni si to bo fe ku le ba wa ba ni se le pe wa ni a je soro ida la gba se se de to ba ti mara won se ku bi ti me to e to mo lo mo nle o wa ni awi e ba tani kuni o to ku da ta ni o le se ti o le pa ni bi 10 million ló ń ṣe ẹjọ́ bá tẹ́lẹ̀ fáwọn kò lè péwò yẹn lẹ̀ kò lè padà kàwọn àbẹ̀dá ọ̀fún ìtàlù ìtàlù ìtàlù ìgbà káà náà kó sára mọ̀ àwọn náà kọ́ àwọn ìgbà ṣe á ti kọ́ àwọn kan àwọn náà ò lè yàgbà ń jà òfin lé lóye iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ti ṣiṣẹ́ láti lè wa àwọn yẹn láti kó wọn ṣe àwọn lè kọ́ àwọn ìṣẹ́ ìjọba bá ti fẹ́ nítorí àárín ìsìn iṣẹ́ tí gbogbo ti ń dábò ní ìṣẹ́ ti ń lójú níjọ òun kò sí ẹgbẹ́ tó fi dìbò lẹ́jọ́ sí ajá bẹ̀ẹ́ ìsìn yẹn ẹgbẹ́ ti wà àwọn ilé gbé káàkiri a ní zó káàkiri bẹ́ẹ̀ ló lùgbọ́ ìdó ẹ̀ẹ́dẹ̀ tí wà gẹ́gẹ́ ṣe àwọn tó bá bàbà àbájá ti wọ yìí ti tẹ̀mù tí wọ́n bẹ ní agbègbè bí nìsín ẹ̀tọ́ kájúkọ́ tó ní bí ẹ bá ṣe mọ̀ọ́yàn ẹ̀ gúdù kájúkọ́ tó ní àwọn jìnnìá
0: mo wù mí bí ẹ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dá lójú tẹ̀bálẹ̀ láǹfààní ẹ lè pè mí lẹ́yìn ètò wọ́n yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó ṣe é ṣe ká gbọ́ àwọn kankan lẹ́nu yín sí nítorí pé ìjọba àkókò ó dà. Ayé náà ti rí wípé àkókò yìí ò bá wa ṣọ̀rẹ́ ẹ́ńjìnìá Ọlámidé ń ti ń ṣẹ́wọ́ sí mi gbé ilé ti tó ń lọ o jẹ́ kí n kàn gbọ́ gbólóhùn kan lẹ́nu Tèmítayọ̀ kí lo tiẹ̀ rí ní ìṣẹ́jú kan sí ọ̀rọ̀ yìí.
3: Ẹ ṣe àtọ́kùn bí ò bá ní pé kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá tó bá di péjọba bá tó bá di wọ́n bá fẹ́ yan olóyè ẹni tí ì ń ṣe ara wọn wọn lè yan.
0: Àwọn oníṣẹ́ náà
3: ẹ ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀gángan fẹ́ ẹ mẹ́jọ bẹ́ẹ̀ kó pẹ́ ẹ mẹ́jọ jàkábẹ́ bẹ́ẹ̀ kó mọ̀ ń parẹ́ yóò èmi sì ni èmi sábà sọ̀rọ̀ kan pé ẹni tó bá súnmọ́ ẹ́ńjìn òun lẹ ẹ́ńjìníà ẹni bá jìnà sẹ́ńjìn ẹ̀jẹ̀ fáà ni o èyí tí wọn bá sọ ohun tí èyàn bá mọ̀ ń pa ẹ̀ èyàn kí lọ tẹ́rí sí pé mo fẹ́ ṣe bó bá ṣe yóò tẹ́ bọ̀ ni so lọ́dọ̀ ìjọba àǹfààní kan náà kàn ni wọ́n ní o ìjọba ò mọ̀ ṣe fáwọn oníṣẹ́ ọwọ́ ni ṣùgbọ́n àwọn investors àwọn ni ó mọ̀ ṣe fún ìjọba.
0: ó dà bá àǹfààní bá wà a lè yanjú rẹ̀ ní ọjọ́ mẹ́jọ ìní nítorí pé àwọn èèyàn gbìyànjú láti dá sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò sákòókò mọ́. ẹ wo ànírejò báyìí lọ lórí ètò iṣẹ́ ọwọ́ nejì ti ọ̀sán yìí mo kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ bá wa pè kẹ́lu ọ̀rọ̀ yìí láyọ̀ àti àlàáfíà náà láti fi pàdé ní ọjọ́ mẹ́jọ a lè yanjú rẹ̀ ní ọjọ́ mẹ́jọ nítorí pé kí oko jẹ́ ti bàbá bẹ́ẹ̀ sì ni kó jẹ́ ti ọmọ ó jẹ́ dandan láti pé kó láàlà ànírejò báyìí lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé abala méjì ló kalẹ̀ sórí ètò yìí abala àkọ́kọ́ òun náà ni abala ìdán abala ìkejì òun náà ni abala àṣírí ìdán nàtòrí ó ti ṣe kíni wọ́n ti wà ní eréa torí wọ́n ti wà ní okolo yìí wọ́n ti ní kí n ṣe kíni kí n dìde ńlẹ̀ ní wàrà sísà. Lórúkọ ọlọ́run ọba lórúkọ àwọn lọ́gàálọ́gàá lórúkọ ọlọ́run ọba sì ní èmi ti ọ̀sán yìí stephen ige èyí tí Ọlámidé ń ṣe olùsọ̀gbẹ̀ rẹ̀ ní ti ọ̀sán yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní okolo tí mi ò lè dárúkọ lórúkọ Tèmítayọ̀ Adéwùmí tàjọ wà nínú okolo yìí ní èmi olólùfẹ́ yín sunday àfọlábí ni mò ń ṣe kíni ni mò ń kí yín wípé ó di ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé iṣẹ́ ọwọ́ yín kò ní ṣe kíni kò ní dé bàjẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ lè fi pè mí lẹ́yìn ètò 08038073577 òun náà lẹ́lẹ̀ fi pè mí iṣẹ́ yín ò ní dé bàjẹ́ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ fún yín kò ní dìṣẹ́ fún yín ó di ọjọ́ mẹ́jọ.

ẹni tó wá jẹ́ commissioner of police Ahmed Sanusi ti FCT. Ọ ni ẹjẹ́ kele yìí jẹ́ example. Fẹ́yìn ọlọ́pàá tẹ̀ kí ń gbọ́. Fẹ́yìn officers tó yẹ pé ọ̀tọ̀ níṣẹ́ tó rán yín. POS operator lẹ lọ jẹ́ lójú títì. Ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pẹ̀ yín everyday lẹ ṣe ọjọ́ tí wọ́n bá fi ṣe scapegoat. Àtàwọn family yín, àtàwọn friends and relatives. Àtàwọn tí ò pulẹ̀ kúkú láìkí yín náà. Àtàwọn tó láìkí yín gbogbo èèbà. Ọ̀gá Sanusi ní ẹwo ẹ̀yìn ará àdúgbò ẹ̀yìn olùgbé Abuja. Ẹ lọ fọkàn yín balẹ̀. A ti sọ fún yín pé tẹ bá ti rí ilẹ́gà checkpoint. Tàbí tẹ ti rí ọ́fíṣà tó ń ṣe kíní ẹ̀yìn ẹ ṣe kíní. Ẹ kàn sí wa. Àwọn ó ṣèwádìí á sì gbá wọn mú síkún. IG ti ní kò sáyè gbogbo ìyẹn mọ́. Bí yẹn ṣe jẹ́ Lábújá nìyẹn o. Ìkànnì West Radio 89.3 FM Area Torina the program. Ó yá may we move forward, may we go Lagos. Lagos, Lagos. Èkó náà ń pè bí. Èmọ̀ lukutu pẹ́ bẹ́ o. This particular tori and gist wey I wan give na. Everybody sọ pé Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àgọ́ o. Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àṣekí. Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àgọ́ o. Lórí Facebook, mo rí Mustapha Adeyemi Kabiru. I say well done, thank you. My oga on top that level. Oh yeah, waiting happen for Lagos for this particular tori wey I wan particularly give na. This particular afternoon, we no sabi the name of the people, but na one bros. Hey, I wa taxi. E mo pe ni Ibadan si micra, awon kan ni micra, but the LTA yin. O wa wa taxi. Tabi awon kan ni taxi. O ti ye yin beyen. Taxi lo, taxi gbe e lo. Eyin yen wa nu moto. O wa ri driver, oju driver wo ti wu konde konde. E ti mo pe driver yen ko fi gbogbo oruko osun rara. Koda ninu foran yen eyin te ba ri foran yen lori social media. Kò ní ìdí ká sọ fún yín pé stress wàhálà wà lára driver yẹn. Torí tẹ bá ti rọ́jú rẹ̀ níṣe ló wú. Mo yẹ ẹlẹ́ni tí ń faṣẹ́, ó ti ń faṣẹ́ láti bí ọjọ́ mẹ́ta tí ó sùn. Driver yìí gbé wọn lọ ló bá ń tò gbé o. The driver dey, no be say he dey doze, he dey sleep gangan gangan. Àfi bí bàṣíìtì bí fìlà rẹ̀ ṣe dábọ́. Bí driver yìí ṣe ń sùn rẹ̀ o. Larakunrin ta nso yi ba yo phone re jade. Eyi to ye ko so pe driver ejo e park. Eje ki gbogbo eyan bo le. Ni se ni bros yi lo nse camera lo video driver. To nso ye. Lai se Mario. To ni multiple life. Ti life re pe bi 16. Lai so longbo olubodun. Is anybody yi lo mu camera lo video ride driver to awako to wa moto ohun o eyan wa moto o sun o yo camera o video re o wa nrerin e wo ko pe ko jina afi wurururu gbe wudugo a won fori sagi o sugba Olorun ko won ya ko se en to padanu emi won nu moto ohun o bo te je pe won farapa. Se làwọn èèyàn ti wá jáde wípé ẹ ti ẹ̀ ní sùúrù náà. Gbogbo hábìtì ìwà tó yẹ pé kí nǹkan kékeré ṣẹlẹ̀ ẹ ti yọ fóònù ẹ ti mọ rìkọ́ọ̀dù. Ó wà nù mọ́tò, driver yìí ń sùn ojú rẹ̀ wú bá kì í ṣe pé ó ń tò gbé ó ń sùn gidigidi. Ó wá yọ fóònù òun kámẹ́rà òun rẹ́rìn-ín. Láì ṣe pé Mario lẹ̀mí rẹ̀. Ó jẹ́ pé tó bá ti hẹ́ndì báyìí ó tún rí start rẹ̀. Láì ṣe olóńgbò olúbọ́dún. Àwọn kan ti jáde lórí social media wípé kíjọba kan fóun tẹ̀lú. A gbé àbá tí ó ní ṣe pẹ̀lú bá ṣe mọ fídíò gbogbo nǹkan ní títì. Nǹkan kékeré ti ṣẹlẹ̀ ibi tó yẹ ká ti ṣùgbà ibi tó yẹ ká ti react. Kámẹ́rà yìí ni sá. Ẹ wo ẹ jẹ́ ń kúrò níbi ibẹ̀ yẹn kí n tún fún yín ní gist mi o. Badagry nípínlẹ̀ Èkó náà ni mo ṣì wà. This particular tori we I want telling her like Lagos bi o. Eyin te je obi listen to what I want telling her well well. E te ti kegbon ti mo fe so fun yin daada.
ẹyin tẹ jẹ obi o papa ẹyin tẹ jẹ pe ọmọ wa afi pe mo fẹ lọ kawe London mo fẹ lọ kawe Amsterdam mo fẹ lọ kawe Nibo mo fẹ lọ kawe Germany mo fẹ lọ kawe Berlin mo fẹ lọ kawe bi ibayadaba o this particular gist awon Nigerian Security and Civil Defense Corps iyen NSCDC won ti tule kan ayan onidodo ni ipinle Eko Badagry to be precise ibi ta won kan ti lo rent 3 bedroom apartment ni Ilado Olonda local government Olonda local council development area ni Badagry ni o won ri awon odo longa ibayagaja o 106 man ta fi to won awon te kan e ti ri link e kan e wo sare li link basit light re ko mo gbo o o ri link wi pe study for kini kan in Amsterdam wait just 5000 o fe 5000 lo study la Amsterdam o ti sare click link ogbon ta won to te ile eko ofege yi ogbon ton lore o wa promise won wi pe awon ba wo run no admission won soke okun e ma je ntan yin lati Kano lati Lorin latedo koda e ma je ntan yin o gege bi iroyin to jade eni to je chief superintendent ti area command ti NSCDC oga gbenga ekan la won ni koda lara awon ta won ko omo orile de Niger Republic to ti Niger Republic wa wa nbe omo to ti Cameroon wa o wa nbe e to ti opile orile de Togo o na wa nbe o tan ba ti wa de bi ilu ile yi afi bi to ba fo gbalagbangba to ba fo gbalagbangba ti ki so jude afi bi abracadabra wa gbagbe wi pe won fe lo study loke okun ni o oto ni nkan ta wa gbele won lowo owo kekere de ko non san o won ni lati bi 200,000 si 1.5 million o la won mo yi nsan awon to san wo ni dollars nsan bi 400 si 500 US dollars kan ba ti wa de tan ti ko nkan si won lori tan won wa so fun pe se ri pe business yo wo wa nbe o e lo meni kan wa te ba ti meni kan wa e gba commission according to update ti oga gbenga ekan latan so won ni koda omo iya meji kan wa nbe kini awon mu egbon egbon si convince aburo re si ti Kano eyin obi e ja wa kefu o ta ba ti ri awon link yi bani soju ago ni sugbon ko si time mo ranti oro kan ti kan na awon lolufe kan ni Wednesday 89.3 FM ni daruko won tori baba nla confidential matter ni kan ba mi so language bi be to ni se pelu ru nkan bayi omo won gangan na lori link o si ri gbogbo e o de tu se gbogbo admission process yen o de sanwo ayeyeyeye o omo yen si lo seko won si gba everything won gba gbogbo nkan lowo re olodun lo yomo ohun o nitori na eja wa kefu eleyi o kan o ju gist lo o awa obi eja sora o gbogbo awon mo te pe sa ore mi kan ti se o ti work fun se se Badagry lore re wa only want to rescue awon 106 omo yi won si tin se kini won tin to pinpin bi won se contact awon family won as they go contact their family they go come reunite them with their parents and their guardians language bi be yen o sugbon awon ti won ni won ko won ni ki se Badagry nikan na ni branch si o they get them for plenty places here we dey careful. Oh yeah, if you dey alone, kini kan loan? Eja lo ni bu loan.
àwọn ló na àpò oríṣiríṣi lórí fóònù yín ẹlòmíì ló na àpò tó sùn mọ́ wọ́n ti fẹ́ call it glory ṣe ẹ rí gist ilé ó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn tẹ̀ ń gba lóòna àwọn inú wọn dùn tí wọ́n ti gbọ́rọ̀ yìn yín ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́run náà kí n dójú ọjà bàṣí ìtìmọ̀ bọ̀m̀bì nígbà tí ń bá padà dé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú lóòna ló na àpò gangan orílẹ̀ ó ti sáré ga rowó script mi ló na àpò bíi 15 ló wà lórí fóònù rẹ̀ inú yín ó dùn tẹ́ bá gbọ́ eléyìí o torí eléyìí confam ní àpá àti kinní kan ẹ jẹ́ ń lọ polówó ọjà tí ń bá dé area torí ó mọ tẹ̀síwájú sam adeleere náà ibi my name ló change the dial i go do right back.

they say they enforce the DEON regulation of 2025. Kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yẹn lọ fa o? Ṣùgbọ́n jẹ́ n summarize rẹ̀ torí gist pọ̀ nlẹ̀. Ó yà n tó ṣẹlẹ̀ gangan rẹ̀ o. Bẹ̀sẹ̀ àwọn lọ́nà àpù yìí. Wọ́n jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ́ ká fẹ̀dọ̀ lórí òróǹro mọ́ o. Wọ́n ṣe send message náà mọ kọ́ọ̀lù. Wọ́n lè pèèyàn tó 654 million times lójúmọ́ kan. Ìyẹn fáwọn tó bá ti jẹ wọ́n lówó ni o. O tètè sanwó padà bá níṣe náà wà mọ́ pé àwọn kan nu wọn àwọn prayer point opposite prayer point negative ó ti yé eyín. Àìgbọ́ burúkú lẹ́nu yọ̀pàdé on radio. Àwọn míì wọ́n á tiẹ̀ tún mọ̀ mọ̀ wọ́n á tún post obituary. We don't see am on top Facebook lóríṣiríṣi wọ́n á tún post obituary. Lẹ́sù pé ó jẹ owó ó jẹ owó. Let the poor breathe. The court don't come talk the Federal High Court for Lagos. Don't come give the FCCPC power. He say, oh yeah, egbe idajọ kale ati ofin. Gẹ́gẹ́ bí àjọ tẹ́ ẹ jẹ́. Láti wákàtí àkókò yìí lọ. Àwọn loan app yìí, wọ́n gbọ́dọ̀ ní access sáwọn contact. Ilé tó jẹ́ wípé ẹ̀bá ti jẹ́wọ́ tẹ́ tètè san padà yìí, wọ́n ti send message sí bí èèyàn 50 lórí phone number lórí contact list yín. Hello. Hello, Basit. Mo rí message kan sí. Ń gbọ́ ta ló jẹ lówó? Hello, Olamide. Mo rí message kan sí. Loan app ló jẹ lówó? Pẹ̀lẹ́ bá broda. Kò ní sírù yẹn mọ́ o. Wọ́n ti ní ìyẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀. The new rule go ban loan apps from shaming borrowers by contacting their family and friend. Ìgbà tẹ́ fẹ́ yá wọn lówó ṣe send message sí family and friend. Reason ana. When you wan borrow me money, say you tell my family and friend. I can't owe you money, you can't tell family and friend. Ìyẹn number one. Wọ́n ní number two, àwọn interest rate ti a báàdì. Interest rate tó jẹ́ wípé ó ní kéèyàn wá ya 800,000 lóṣù mẹ́ta kó fi san 1.6 million. Kí ló ṣẹlẹ̀? Irú business wo ló fẹ́ fowó ọ̀hún ṣe? Wọ́n ní gbogbo àwọn interest bẹ́yẹn. Ẹni loan app tó bá ń ṣerú ẹ ṣe kí ni ẹgbẹ́gilé wọn lẹ́yìn. Kankan tó ń pè ní hidden charges. Àwọn hidden fees yẹn gangan. Wọ́n ní gbogbo ìyẹn náà ẹ ṣe kí ni ẹ cancel ẹ̀. Wọ́n ní number three, data privacy. Ẹ mọ̀ wípé téèyàn ó bá ṣe kí ni tó bá bá financial institution deal. Wọ́n á bèrè NIN, bèrè BVN, bèrè orúkọ rẹ, bèrè àdírẹ́sì rẹ. Gbogbo data rẹ pátápátá ló ti wà lọ́wọ́ wọn o. Wọ́n ní ṣùgbọ́n àwọn loan app kan fẹ́ máa gbà bọ̀dẹ̀. Yẹ wọ́n dey use those data. Ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ wa àti ẹ̀mọ̀ wípé ewu tí àwọn loan apps yìí ṣe fún wa ó pọ̀ gan. Ṣùgbọ́n láti wákàtí lọ, wọ́n ní àjọ FCCPC ìyẹn Federal Competition and Consumer Protection Commission. The talk is say from this moment onward, gbogbo data tó bá ti wà lọ́wọ́ wọn ó gbọ́dọ̀ remain private ni o. Èlé tó wá jẹ́ lẹ́ẹ̀karùn-ún ẹ̀. Wọ́n ní wọ́n láṣẹ láti yọ illegal loan app. Wọ́n láṣẹ láti yọ wọ́n kúrò. Kì wá ṣe yọ wọ́n kúrò nìkan o. Ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́wọ́. Anybody tó bá ti illegally tó bá ti aráàsí yín. Wọ́n pè yín tán ṣe kí ni tán sú ẹ̀ tán ṣe ẹ̀tìgẹ́ ẹ̀tì ẹ̀. Ẹ lágbára láti fẹjọ́ wọn sùn. Na I owe you, I no do it, I no honor life person for you. Owó ni mo jẹ́ o, ìṣèyàn léṣe fún ọ o. Anybody tó bá wá pè yín pẹ́ jẹ́wọ́. Wọ́n wá ń ṣe kí ni tán dúnkokò mọ́ yín. Ẹ láǹfààní láti fẹjọ́ wọn sùn. Ìyẹn ò ní ẹ má san gbèsè yín o. Ṣé mo wíire àbí ìwíire? Ṣé mo fún yín gist yẹn dáadáa àbí ìfún yín dáadáa?
ìlú ilé tí ń dùn. Ọpẹ́ o, victory at last. Oya ma come out for Lagos to give una this particular to Riwe Sapu for River State. Ìpínlẹ̀ Rivers nìyẹn o. Ìpínlẹ̀ omi fúnra rẹ̀. This one no be to Riwe be say dey funny or dey interesting o. But at least we fit pick lesson from Mama. Ale record come back. Kì í ṣe ìròyìn tó dùn mọ́yàn nú o. Ifeanyi Chukwu Osuji. Ọmọ ọdún mẹ́tàdínlógún. Mẹ́tàdínlógún ni o. Na 17 year old. Ọmọ mẹ́tàdínlógún, ọmọ ọdún rẹ̀ mẹ́tàdínlógún ni. Ifeanyi Chukwu Osuji. Na in we hear say the boy don't die. Kì í ló ṣẹlẹ̀, bó ló ṣe lọ, bó ló ṣe honor life o. Omi ló gbé lọ o. Kò lọ wẹ̀ lódò o. Kò lọ swimming pool o. Òjò tó rọ̀ náà ni o. Ẹ̀kúnwó omi, flood water. Kẹ̀sẹ̀ for the Oyigbo local government area of River State. Na heavy rainfall. Ọjọ́ Thursday tó kọjá gangan ni ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀. Called the name of the area Umu Ebeleke, Umu Osia, and the Graceland Phase 3 for the Michael Robinson area. And there that rain fall. Kewama won't come and eat me. Gengebi Baba, if you are in Chukubo Sheshala, ye, found one you run. Log that you me eat, to Tim Kun. Yeah, Kunwo me eat in one little Tim Bele, Benyo. Oni gbogbo everybody ninu ile ti kẹrù wọn ti sá síbì kan. Wọ́n sá kúrò, kì í ṣe pé nulẹ̀ náà wà wọ́n sá kúrò nínú ilé yẹn gangan. Ṣùgbọ́n Ifeanyi Chukwu lọ́wọ́ pé dádì ni mọ́mì mi. Ọmọ SS3 ni o, òun sì nìkan ṣoṣo lọkùnrin tán bí. Lọ́wọ́ wípé màa mú aṣọ, aṣọ ẹyọkan yìí lẹ mú, aṣọ kan ni mọ́mì náà mú. Ibi ta wa Scott Asha change aso abi sawa ma run ni awa omo nile ona na e je n pada lo sinu ile kin lo maso so le se so ni le se nti Ifeanyi Chukwu lo mu ni o na cloth go back make he go take it o ti ko aso nu ile bo se nbo nita o te le dura na so the flood just sweep and for grand lo mi gbe o chika ere ni awada ni. Ere ni awada ni jigiyan mu dikini kan mu o dastiki hold that eye.

ìgbà tí wá fi dọ́dọ̀ rẹ̀ ó ti lọ. You don't drink water, you don't know if you survive. Bàbá rẹ̀ wá ń bẹ̀jọba pé ìjọba ẹjọ́ ìjọba orílẹ̀-èdè àbí ìjọba ìpínlẹ̀ Rivers ẹjọ́. Bí ọdún méjì sẹ́yìn irú ìṣẹ̀lẹ̀ burúkú iná bó ṣe gbẹ̀mí ọmọ ọdún mẹ́tàlá náà nìyẹn ní agbègbè tá à ń sọ yìí. Flọ́ọ̀dì àìtọ́ka àìsẹ́ náà bí gist wey be say we go laugh on top that one be this, but na gist wey be say we go learn lesson. Lóòótọ́ flood yàtọ̀ sí púùlù, flood yàtọ̀ sí ocean àbí bọ̀ láti fẹ́ pè báyìí. Àmọ́ gbogbo àwọn basic things yìí ẹ̀rù ń bà mí ilé wọnú púùlù Raymond ṣó ń gbọ́ lọ́kọ́ bọ́ ṣe ń swim o. Ẹlòmíì ò ní àlẹ́yìn kí n wà ní bedroom kí n sì mọ́mí any other thing mi ní business pẹ̀lú mi. Learn how to swim, go learn am, learn how to swim. Kì í ṣe pé torí pé o fẹ́ sáré fún Olympics. Àti ẹ̀mọ́ bí tó lọ àmọ́ tí ó ṣẹlẹ̀ àmọ́ tó get it now. At least fún survivor wá tí ẹ̀mọ́ bọ́ ṣe títí dí tí ẹ̀pọ̀ fi dé. Ìgbà tó bá yẹ kó o float, ìgbà tó bá yẹ kó o ṣe kinní kan tó yẹ kó o ṣe kinní kan. Ẹ̀jẹ̀ ń fi yún lẹ́ẹ̀bẹ́ o. Ó yá dis particular gist àmọ́ bí tó ti ṣẹlẹ̀ gángan ṣùgbọ́n ẹjẹ́ ń gist yín àti tóyìn ṣẹ́ ń gbọ́. Ẹjọ́ ṣé wọ́n sì ń ṣe gbogbo kinní ní inú Yorùbá fíìmù láti mọ́ wò. Àwọn construction workers ibi tó ti ń kọ́lé tó ti ń mọlé site náà wà tó ti ṣe kí ni wọ́n ń gbẹ́lẹ̀. Wọ́n fẹ́ rinrin ẹ̀wọ̀n àwọn tó construction workers ni wọ́n ṣiṣẹ́ wọn jẹ́jẹ́. Iná bá ń wúyẹ̀pẹ̀ ẹ̀yìn tèmi ní olúwa fọ́ràn ń wà lórí social media o. Àfi báwọn bros yìí ṣe wú kinní ọ̀hún náà bá wò kí lélè kí lélè. Ìgbà tán máa yẹ̀ wò sí gidi ni o. Ẹ mọ àwọn kinní bíi èrè tán gbẹ̀yẹn olóyìnbó pè ní figurine. Nọ́bà wu ná fi picture kékeré kan síbẹ̀ wọ́n wá to pin oríṣiríṣiríṣiríṣi. Ní 2026 a sì ń ṣe gbogbo orú nǹkan báyìí.

0: day.
1: Wells Radio 89.3 FM. Nibe gongon lewa.
2: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwa Tósìn GOP. Ètò àkàndá ṣe pàtàkì, ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá. Mo fọwọ́ sí i. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa Tósìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Olúwa Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
3: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Tósìn Alọ́.

0: mi baba agbalagba Ọlọrun mi Oluwa mi.
1: Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí ìyá mi dáadáa, ìyá mi ni, kò ń ṣe ìyá tó bá bíyàn nìkan ni ìyá èèyàn, àìmọye ìyá tó jẹ́ pé ọmọ tó wà lọ́dọ̀ wọn gan, kò ń ṣe àwọn lóbi tí wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀ gidi gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Evangelist Lillian Gbadimosi fún orí ọ̀fẹ́ àti àǹfààní lábàn tàpátá èyí tẹ fún àwa àkàndá ẹ̀dá láti ṣe kíni, láti máa lara wa lọ́ọ̀yẹ̀, láti máa ṣíra wa létí inú àti etí ìta. Àdúpẹ́ lọ́wọ́ yín màmá o, òkè-òkè lọ́wọ́ yín ó máa lọ, òkè-òkè ilẹ̀ máa lọ lágbára Olódùmarè. Bó ti wù kẹpẹ́ láyé tó ẹ ò ní fojú sunkún ọmọ.
0: Ó bá jayé, a tó fi ṣá ogun rán, paríparí ọ̀la, kíkí ọgọ́, kíkí agbára, kíkí mọ́lẹ̀, kíkí.
1: Mo tún fi àsìkò yìí kí GM ti àwa gangan, Ayọ̀ Emmanuel Ijó, mo kí yín sá o. Gbogbo ìlàkàkà yín kò ní já sásán lágbára Olódùmarè.
0: Ọrẹ kìkì ohun rere, ọba tó pọ̀ kọjá rírí, ọba tó tẹ́rẹ̀ẹ́rẹ́ kọjá ayé ìparí.
1: Mo fi àsìkò yìí kí olóòtú ètò yìí kábíyèsí Ọlọ́run kó tó di pé mo fi àsìkò yìí kí olóòtú ètò yìí Adédàmọ́lá Olóyedé ọmọ bàbá Olómi mo kíyìn o lágbára Ọlọ́run ọwọ́ yín náà lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o ọkọ ọba àdáàbà kò ní ṣe ayín lẹ́sẹ̀ lágbára Olódùmarè.
0: Bẹ̀rẹ̀ òpin ọba mi ọlọ́pàdá iná olórí ayé ẹkùn ọkọ̀.
1: Mo fi àsìkò ike ẹnjiníà mi, ẹnjiníà tó mú òye Stephen Ige, ó ti disturb mi díẹ̀. Mo dẹ̀ ti rílíìsì owó tó béèrè lọ́wọ́ mi, mo ti rílíìsì ẹ̀ fún. Ó ti gbà láti.

0: mo kí àwọn bùrọ̀dá mi tó wà nínú studio pẹ̀lú mi, sista mi, bùrọ̀dá mi, mo kí yín o, òkè òkè ilẹ̀ máa lọ lágbára Olódùmarè. Orúkọ tèmi ò yí padà, Olúwa tó sìn GOP, garment of praise. Ó yá, Esther wà mí bí, ẹjẹ́ kó ṣe kí ni, bó ṣe máa ń wọlé yẹn, ẹjẹ́ kó tún ṣe bẹ́ẹ̀ lénìí, kàbíyèsí Ọlọ́run. Ó yá, kò ń sókè.
1: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni tó bá bẹ̀rù Olúwa. Àti ṣe rere kan kò ní ní lára.
0: Bẹ́ẹ̀ni o.
1: Sọ ìwà wọ̀rẹ́ mi, ìwà rere lẹ̀ ṣọ́ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko lódò wípé àkàárọ̀ àkàsán àkàlẹ̀ níbi tá a ti ń gbọ́ wa. Ẹ̀dẹ̀ kú ìgbìyànjú àtàárọ̀ ọba òkè Adé ìgbìyànjú Aládé.
0: Kábíyèsí Ọlọ́run, àkàárọ̀ èdè wo nìyẹn, ọmọ ìlúbo ni yín ná? Akaaro akasun o ye omo lube o da pe edelu yin le bi so yen o ye so ilu bo ni yin
1: omo ijebu ni
0: ijebu ni ah kabiyesi Ọlọ́run.

ó dẹ̀ pé máa kọ́ mi lédè ìjẹ̀bú yẹn èmi ẹ̀kọ́ èmi kémi náà lè mọ̀ dáadáa. ó yá paluda ó yá ẹbá ń palù yẹn da ẹgbẹ́ mi fò ẹbá mi palù yẹn da kábíyèsí ọlọ́run ó yẹ palù yẹn da.

0: Ìkànnì West Radio 89.3 FM òun náà lè ń tẹ́tí sí Your Preferred Awesome Radio.
1: Òṣùpá o, ọkùnrin máa tún dé o.
0: Èyí tá a tún pè ní kọ̀ǹga agbọ́n mágbẹ tó ṣe bẹ́ẹ̀ kú fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi ìyẹ́.

a sì ń retí àlejò wa ni o, à ń retí wọn, à ń retí wọn, à ń retí wọn. Ṣùgbọ́n kó tó di pé àlejò wa dé, ẹ̀jẹ̀ ká ju eléyìí síta fún àwọn èèyàn wa, ká lè ṣe kíni, ká lè ba àmójútó abala yẹn.

0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àkókò tá a wà yìí àkókò òtútù tó ṣe kíni tó lágbára ni.
1: Ọkùnrin máa dúdé o, èmi la pèjè ní ẹni
2: láì mọ́. Ọpẹ́ pẹ́lágo.
0: Àkókò tó jẹ́ wípé bá wà nínú ilé gan ó ń tutù, ìtaká tó wá sọ pé ìta gbogbo ẹ ṣe kíni ó ń ṣe kíni ó ń tutù yín yín yín ni.
2: Ìyàtọ̀ o, a ní wọ́n kọ̀ ọ̀gbọ́n ni o, ká má ìṣòro ọlọ́gbọ́n wa rí fún.
0: Gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ lọ́mọ kéékèèké lọ́wọ́.
1: Òṣùpá o, ọkùnrin máa dúdé o, èmi la pèjè ní ẹni láì mọ́ràn.
0: Ní àkókò tí a wà yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mójútó wọn dáadáa, lóòótọ́ a ti ń gbìyànjú láti ẹ̀yìn wá, ẹ jẹ́ kí ìgbìyànjú wa kó tún lè kan sí ní àkókò yìí.
2: Ìbá kábíyèsí
1: olúwa ọba,
2: kábíyèsí
1: olúwa.
0: Ìbàrẹ̀ kábíyèsí Ọlọ́run olódùmarè.

Kí àwọn ọmọ yẹn kan tó jáde láàárọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká wá sweater tó bá gbópọn dáadáa, ẹ jẹ́ ká wọ̀ sí wọn lọ́rùn ká lè ba ṣe kíni ká lè ba prevent àwọn òtútù yẹn, kó òtútù yẹn má ba kó sí wọn láyà.

Àwọn krimu kan wà tó jẹ́ pé a lè fi pa wọ́n lára tó máa prevent àwọn òtútù yẹn àbí Esther kílo ni mo ń sọ tó jẹ́ kán máa prevent àwọn òtútù yẹn tí ò ní jẹ́ kí òtútù yẹn wọnú ara lọ torí pé òtútù yìí òtútù àsìkò yìí ó ní agbára gidi gan ni.

torí pé ọ̀pọ̀lọpọ̀ abiyamọ míì wọn kàn ní pé àwọn ṣàtì fún wọn lóúnjẹ wọn kàn fi àwọn ọmọ sílẹ̀ wọn á jáde lọ ni pé àwọn lọbi iṣẹ́ ẹdẹ mọ̀ wípé torí kí la fi ń ṣiṣẹ́ torí àwọn ọmọ yìí náà la fi ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká mójútó wọn dáadáa torí àkókò tí a wà yìí kí nǹkan míì kó má baà ṣẹlẹ̀ sí wọn.

0: In fact, emi ti mo jagbalagba gan otutu yen gan mo n file e mo mo riri e abi mo ri ipa e ni ago ara mi emi na ri bo se nri lara ninu egungun la mo nri bo se nri ka to wa so omo kekeke omo kekere awon omo mi wa to je pe won de le soro won le so kokan le mo nkan to nse won so eje ka moju to won daada ni asiko yi ka ma tun ma na owo to ye ka fi se nkan mi ka ma tun ma lo na si ori nkan ti o ye ka tun na si ni saisan lagbara olorun
1: mo je dodo to mo bo wa dodo kire po mo ni dodo ni dodo ori jori la ajo fun ma bo fun ni bo fun ki bo fun wa o ti le fun ni bo fun ki bo fun la ya nsu ni bo fun ki bo fun ori jori la
0: gẹ́gẹ́ bí Esther ṣe sọ gbogbo ẹ̀yin àjọ tó dẹ̀jẹ́ pé ní bí a ní home tẹ ní àwọn àkàndá ẹ̀dá tó jẹ́ pé ẹ̀ ń tọ́jú wọn ẹjọ́ ẹ tún bá wọn amójútó wọn ní àkókò yìí torí àkókò táwa àkókò ọ̀gìnìtì láwa yìí òtútù yẹn lágbára díẹ̀ ẹjọ́ lóòótọ́ ẹ ti ń gbìyànjú ẹ jẹ́ kí ìgbìyànjú yẹn kó tún lè kàn sí ní àkókò yìí ẹ bá wa mójútó wọn dáadáa àwọn tó yẹ kẹ wọ sweater fún ẹ wọ sweater fún wọn àwọn tó yẹ kẹ fi nǹkan àwọn bíi vaseline tó lè dènà àwọn òtútù yẹn ẹ fi pa wọn lára ẹjọ́ abẹ̀bẹ̀ ni lóòótọ́ ẹ̀ ń ṣiṣẹ́ bó ń ṣe nǹkan tó easy lágbára ọlọ́run á dẹ̀ dé ìgbìyànjú yín ládé lágbára olódùmarè.

0: Àlejò wa ti dé o, àlejò wa ta ti ń retí ti dé, àwọn ti dé, ẹ gbóhùn wọn láìpẹ́ yìí.
1: Oṣù ẹ̀ṣúbà,
2: lọ́síwájú ọbọ̀ oríkàyí.
1: Aya ìfòjẹ́rù,
2: lọ́síwájú ọbọ̀ oríkàyí.
1: Ó ti lò fún bagọ,
2: ó lè fún jọrọ yẹ.
0: Mo fẹ́ fi àsìkò yìí kí ìyá mi dáadáa, ìyá mi dáadáa, wọ́n ṣọjọ́ ìbí wọn ní ọjọ́ Sunday. Ìyá mi dáadáa, ìyá mo pé àwọn ìyá kan wà, ìyá olóore ni wọ́n, ìyá aláàánú ni wọ́n. Mo fẹ́ celebrate ìyá yìí, wọ́n wọ̀ tí ẹ̀ wọ́n dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo kí yín mọ́mì, Mrs. Kíkẹ́lọmọ Bangbóyè. Mo kí yín mọ́mì, mo kí yín igba ọdún kan ni. Ẹ ti ṣọdún yìí, ẹ ó tún ṣẹ́ mi lágbára Olódùmarè. Ẹ ò ní fojú sunkún ọmọ nígbàkigbà lágbára Ọlọ́run. Iwájú lẹ ó máa lọ. Mo kí yín o, Mrs. Kíkẹ́lọmọ Bangbóyè, mo kí yín mọ́mì. Níbikíbi tí ẹ bá wà, mi ò porí yín fún bí o. Ayọ̀ àti ìdùnnú náà ni mo ń porí yín sí. Mo kí yín mọ́mì o. Ẹ pẹ́ fún wa lágbára Olódùmarè. Ẹ pẹ́ fún wa. Ogbon rere tọ́lọ́run ti ṣe fún yín kò ní bàjẹ́ lójú yín lágbára Olódùmarè. Iwájú lẹ ó máa lọ. Gbogbo ibi táwọn ọmọ yín bá dé, àánú Ọlọ́run kò ní wọ́n wọn. Happy birthday to you, ma. Long life and prosperity. I celebrate the grace of God upon your life, ma. Long life and prosperity, ma. God bless you, ma.

lára àwọn àkàndá tá a tún ní láwùjọ wa àwọn míì lè gbọ́ wọn ò lè sọ àwọn míì ò tiẹ̀ wá lè gbọ́ rárá wọn ò tún lè sọ rárá torí ẹ̀ náà ni àlejò wa fi wà níbí lénìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní àkàndá ẹ̀dá tó jẹ́ pé wọn ò lè sọ wọn dẹ̀ gbọ́ torí ẹ̀ náà la ṣe gbé àlejò wa tìní la ṣe gbé wọn wá síbí lénìí a fẹ́ fi àwọn ìbéèrè kan wá wọn lẹ́nu wò so that wọ́n á lè yànnà náà fún wa so that àwọn tó ń gbọ́ wa káàkiri gbogbo àgbáláyé wọ́n á tún lè rí ẹ̀kọ́ síbi méjì mẹ́ta wọ́n á lè rí kọ́ńbẹ́.

0: Yeah, mm-hmm. Ati dojú ẹ̀ gangan báyìí. Ẹjọ́ mọ́ mi, ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé ma.
1: Ẹ kúrò lẹ gbogbo ara ilé. Orúkọ mi ni Ìyáàfin Adigun Christiana Onídàmọ́lá.
0: Ẹjọ́ ibà oorun yẹn lọlẹ̀, ó lọlẹ̀ díẹ̀. Ẹ bá gbóhùn yẹn sókè. Ẹ mọ̀ pé iléeṣẹ́ rédíò lẹ́wà báyìí, ẹ máa bá wa sọ̀rọ̀ sókè dáadáa so that àwọn tó wà ní àlè gbọ́ yín.
1: Ẹ kúrò lẹ gbogbo ara ilé. Orúkọ tèmi ni Ìyáàfin Adigun Christiana Onídàmọ́lá.
0: Kábíyèsí Ọlọ́run. Ìbéèrè àkọ́kọ́ tèmi kọ́kọ́ ní fún yín pé kí ni ìdí ta fi rin yín bí lénìí?
1: Ìdí tí ẹ fi rí mi ń bì báyìí lónìí ni wípé mo wá láti wá sọ nípa àwọn àkàndá ẹ̀dá tí Ọlọ́run dá sí orílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Torí ẹ̀ ni mo ṣe wá síbí.
0: Torí ẹ̀ lẹ ṣe wá. Ẹ lẹ wá nípa àbí fún àwọn àkàndá ẹ̀dá tí Ọlọ́run dá sí orílẹ̀-èdè àgbáyé. Ewo ní ń bẹ̀, ó ṣàmà ní special one kan bẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àkàndá ẹ̀dá tí èmi wà ní nípa ẹ̀ àbí tí mo mọ̀ ní tó jẹ́ ọ̀nà ti tèmi ni àwọn tó jẹ́ wípé wọn ò lè gbọ́, wọn ò dẹ̀ lè sọ, tá à ń pè wọ́n ní deaf and dumb and hard of hearing.
0: Kábíyèsí Ọlọ́run. So ìtórí ẹ̀ gangan lẹ ṣe wà ní bílẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe gidi gan o. Tá a ti ẹ̀ pè yín tẹ jẹ́ wa ọ̀sẹ̀ tó kọjá ló yẹ kán ti wà níbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n iṣẹ́ pọ̀, àwa náà I understand, a mọ̀ pé iṣẹ́ pọ̀. Màá tú Esther ńlẹ̀ báyìí. Torí pé mo ti sọ fún Esther pé kó lòdùwá lénìí kó tó di pé èmi á tún take over. Ó yá Esther.
2: Ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ bi àlejò wa ni wípé ẹ sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ tí wọn lè gbọ́, tí wọn dẹ̀ lè sọ. Kí ni rírí pẹ̀lú àwọn ọmọ yìí? Kí làwọn ohun tí ẹ ti rí pẹ̀lú àwọn ọmọ yìí?
1: Ẹ ṣe olóòtú. Ṣé rí àwọn ọmọ tí wọn ò lè gbọ́, tí wọn ò lè sọ yìí? Wọ́n jẹ́ àwọn ọmọ tó jẹ́ wípé adá ní àrà ọ̀tọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Tó bá yàtọ̀ sí wípé bá ṣe ń sọ̀rọ̀ nìkan ni wọn ò lè gbọ́, ọpọlọ wọn pé dáadáa. Ọpọlọ wọn pé dáadáa. Tó jẹ́ wípé àwa tá a gbọ́ gan, tá a bá múra gan, wọ́n lè tà wá o.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Bọ̀ nǹkan tó jẹ́ ìpèníjà tiwọn náà ni wípé gbígbọ́ tí wọn ò gbọ́ nìkan ni ìpèníjà wọn, ṣùgbọ́n ọpọlọ wọn ó pé dáadáa. Dẹ́ni ìrírí mi pẹ̀lú àwọn ọmọ yìí ni wípé nípa kíkọ́ wọn, ṣé ẹ mọ̀ wípé bí a ṣe lè kọ́ àwọn ọmọ tó gbọ́rọ̀ ó yàtọ̀ sí bá ṣe lè kọ́ àwọn ọmọ tí ò gbọ́rọ̀. Àti wípé ẹni tí ò bá ní sùúrù kò lè kọ́ àwọn ọmọ yìí. Ẹni tí ò bá ní sùúrù kò lè kọ́ wọn. Ẹni tó bá jẹ́ oníkanra kò lè kọ́ wọn. Tá a bá ti ń gbé ìbínú wa bọ̀ láti ilé gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, tá a bá fi fẹ́ wọnú kíláàsì wa báyìí láti mú ìbínú yẹn
0: pa,
1: a fi
0: fi
1: sẹ́gbẹ̀ẹ́ kan. Torí wípé nípa pé èèyàn ní sùúrù, ká dẹ̀ kó wọn mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́, ká jẹ́ kán jẹ́ ọ̀rẹ́ wa, òun ló lè jẹ́ kí ẹ̀kọ́ tí à ń kọ́ wọn kó lè yé wọn dáadáa.
2: Ẹ ṣé. N tí mo fẹ́ bèèrè ni pé pẹ̀lú ìrírí yín, ṣé ohun tó ń ṣe wọn ẹ̀ṣọ́ máa ń ràn?
1: Ó máa ń ràn, kò dẹ̀ tún ní sọ pé kò ràn. Torí pé ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo ti ní àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé bàbá kò gbọ́, ìyá kò gbọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n máa bí ọmọ, àwọn ọmọ wọn gbọ́rọ̀. Ṣé mọ̀ pé èèyàn ò ràn? Mo dẹ̀ láwọn kan tó jẹ́ wípé bàbá àwọn gan ó gbọ́rọ̀, ìyá wọn gbọ́rọ̀, ìgbà tó máa bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, odi làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Mo rí dáadáa. Ló jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilé ìwé wa náà ti ṣetán. Bàbá wọn ò yá odi o, ìyá wọn náà ò sì yá odi. Ìgbà tó máa bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta, odi làwọn mẹ́ta bọ̀. Mo wá lè sọ pé ó lè jẹ́ wípé nínú ìran wọn ni irú nǹkan báyẹn ti ṣẹlẹ̀. Tó jẹ́ pé àwọn gan lè máa lóye, ṣùgbọ́n tó yẹ pé wá padà wá sí generation títí wọn. Nǹkan tó tún máa ń fa irú ìpèníjà yẹn fún àwọn ọmọ yẹn ni wípé ẹlòmíì tí ọmọ ẹ̀ bá ṣàìsàn, a máa ń pe àìsàn kan ní measles tó máa ń ṣe àwọn ọmọ kékeré tó máa ń fa ìgbóná, kó máa yẹ kí ọmọ ní ìgbóná gidi. nipa ailoye opolopo bi mi tara omo ba tin gbona ba yen won ni o ya ni ile iwosan nipa ti won ba de ile iwosan to ba ye pe to ba je pe ile iwosan yen be awon dokita to wa nbe aba won nurse to wa nbe won ni imo to tara mo ba wo ko gbona kun se pe abere lesekese
0: o
1: je ka kokko fun omo nipa ailoye awon dokita mi o ma abi awon nurse mi o n fa ijamba to po fun awon omo yi to ba fun omo mi ni abere o le ro si eti e igba mi o le je apa igba mi o de le je ese so ti ara omo ba n gbona ba yen nkan to ma kokko fi je ki ara yen ko kokko wa lena lo ye ka kokko ma wa lo ni wi pe a ma gbe igbese lati fun labere
0: kabisi ohun ti mi o tun mo tele oju mi tun si leni
2: beni e se o je ki ranti ara ile mi kan o so pe nipa bere mo fe fi kidi oro to so yen ni o bi pe ohun le je ko mo ohun lo gba bere mo pe tori nipa bere lo je ko mo yen deni ti o lese leni so o ma sele be
0: e se
2: ibere ti mo tun ni fun yin ni wi pe se awon omo yi se won ma wulo lawujo
1: o wulo dada o
2: lona wo
1: o wulo dada tori ilewe ti emi lo orisirisi department lo wa nibe ibi ta ti ri awon ti o gbo la ti ri awon to je wi pe won o ri iran ta pe ni blind la ti ri awon to je wi pe they are down syndrome to je pe brain ni won ni nkan ti nse orisirisi ade lawon to je pe physically challenge o wa nbe awon deaf won wulo tori nile we ti emi lo ni oyo ani lecturer to je deaf won wa dada
0: lecturer to je deaf
1: beni ton je deaf ni ati ni ninu oyo state wa ta wa yi gangan nigbati gomina wa ni ipinle oyo ti won gba awon teacher si ise a le ri wipe won gba awon won gba awon ti won ogbo oro na won gba awon si ise won gba awon blind na ton je o ti won ri ran won gba awon si ise won gba awon ti won je physically challenge na ton wa lori wheelchair won gba awon si ise so won wulo dada ni awujo emi gbogbo awon obi to wa nile iwe temi mo ma so fun won dada pe awon omo yi ka to won bi omo bi eni wi pe won je omo to pe tara won to pe daada ka ma ro wi pe tori pe won ti je omo ti o gboro yen wo iwo lo mo bo ba se uwe ko se le aye e ko ye ko ri be o ibi ti emi ti n sise mo ni awon akanda idalada da te pa jo n gba eyi owo temi ti mo n soro ti mo n gba oun na lohun na n gba ka wa so wi wi pe igba to wa kekere awon obi re fi sinde pe bo ba se uwe ko se se de aye ejo so ma wulo lawujo loni ta ba lo si gbogbo awon school akanda oda to wa loyo state a ma ri won lori sirisi nbe ton wulo lawujo
2: e se gan mo mi o je ki ran ti e to ta se ni ose to koja bi meji seyin nigba ta soro pa won awon ma kan dai pe konjo kon ma de won mole
0: be ni
2: kan ni pe won de iru ewo example so fun wa kan ni pe won de ru won mole se mo pe won ni se ohun ti won se mo mi ejo ma kini amoran yin mo tun fe ke gba awon obi lamoran si
0: ko ti e to di pe won so amoran
2: okay
0: bawo la se le ni ibasepo e mo ni sin bayi ti ma si pe aye ni yi ko le gbo ko le so mama wo pe bawo mo se fe bawo soro bawo la se le ni ibasepo pelu won
1: o rorun ta ba ti fi okan si
0: okay
1: ta ba ti fi okan si ati bawo soro gan lo rorun ju ton ba ti wa ri wi pe eyin na e fe mu awon ni ore won ma ko yin be se ma ba se ma ba won soro nkan ti awon ti o gbo ti won le so nkan ti won o feran ju oni wi pe boya ke ma ri won ke ma fi won se yeye
0: be ni won ko rira gidi gan
1: won ko rira e won fe bo te ba ti mu won ni ore fun rara won gan na wa ma ba yin na ma ko yin en to ba de fokan si ise wa ise to rorun ni en to fokan si ni o sugbon iwo to ba so pe bawo mo se fe sa e bawo mo se fe sa e bi o ma nira ṣugbọn to ba ti fi ọkan si to de wu eyan o rọrun
2: e ti e duro na ma ṣe ise olukọ awọn awọn akanda yi ṣe ipe ni abi fe
1: mo le ri emi ri gege bi ministry temi ibi ti olorun pe mi
2: tori mo le ranti dada alejo wa ta gbe wa leni mo te ba pade won ni mo lete te ba jo de mo lete e ni kuro e ma fi won le ni mo lete ma lo leni o nitori tawon odiyen ba ti le gba won mu bayi gbogbo n to nse won kata lo mama royin
0: ebi ti e tu wa tori awon eyan ti e tin pe wa bayi je ka se bayi e je n pe studio line sita bi awon eyan ma fe ni ibere si bi eyokan bi meji lati bere lowo alejo wa in fact ma si toro kankan lowo won si toro kankan 0916893 1000 0916893 1000 or 0915-333-4893 hello hello
3: hello
0: yes sir daddy ma kuro le sir yes, sir. Daddy, I could join me,
3: sir. Yes, sir.
0: Yes.
3: I'm a
1: idi to fi ri be ni sir se ri ngba ti omo yen to fe di wi pe ko fe gboro yen ko ti acquire language kankan lati le ko ti mo oro so lati le ni kini yen sele si mo na ran to je wi pe ba se nsoro bayi to ba nwo enu yin wa gbo nkan te so awon yen ko to di wi pe pe aiso yen de ba won boya won ti wa bi omo odun 5 mefa meje ko to di wi pe aisan pe won ogbo yen o de ba won sugbon awon le to po ju ni be bi agba ti won wa ni omodun kan omodun meji omodun meta ti won o ti mo oro so o po o po
0: ese gidi gan akoko wa ma ti in fact bi pe keto yi bi pe ko ma tun mo ni ipe yen ti rebete mommy ejo ma o su to nbo mo inu mi ma dun ka eje ka gbe the last eje ka gbe hello
3: hello sir
0: yes sir e ko le
3: ale jo te gba ejo ni sir
0: ko n sha si ko ta le gba le ju bayi ati lade ju kan a ma soro leyin eto se ti gbo yes sir se ti gbo mamo mi ejo
2: ejo tori ibere ti e ko
0: tori o awon kan po tori awon kan si fe pe wole osu to nbo ejo ma in fact se ti gbo ma
1: ben san wa lo
0: e se gidi gan ma
2: ejo ga ko te to lo mu fe ki in case awon to nwo wa kan te ba wa so kokan te ba wa ki won awon to nwo wa lo to won le gbo wa kokan ba wa ki won pelu sign kan le mo pe
0: okay o ya e ba wa ki awon to nwo wa to je pe won gbo e ba wa ki won pelu sign
1: okay good evening everyone no how are you good evening no I'm greeting everybody
0: ile ise te wa
1: ile ise wells radio I am in Wells Radio 89.3
0: FM. Awon ipe kan wole a le gba pe mo ejo nkan ta ojo mejo ni ba fi won si ṣùgbọ́n àlejò tá a ní ní ọjọ́ mẹ́jọ ẹni tó fẹ́ wá sọ̀rọ̀ nípa ojú òun ni àlejò tá a ní ní ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin tẹ ní ìpèníjà ojú ẹjọ́ ẹmẹ́ṣọ́ pé ẹ gbọ́ ètò ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹmẹ́ṣọ́ pé ẹ gbọ́ ètò nǹkan kékeré ló ń ṣẹlòmíì lójú tí ò fi ríran tó jẹ́ pé tó bá dẹ̀ gbé ìgbésẹ̀ tó kínní yẹn á rí kó òun ríran padà ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹni tó mọ̀ ní ipa ojú òun ni à ń gbé bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹjọ́ gbogbo ẹyin tẹ ní ìpèníjà ojú ẹ mẹ́ṣọ́ pé ẹ gbọ́ ètò yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwọn nǹkan tẹ bá dẹ̀ fẹ́ bèèrè lọ́wọ́ àlejò wa ẹ kọ́ sílẹ̀ ẹ wábì kan kọ́ sí wọn á dà yín lóhùn torí pé àkókò wa ti kò wà ní papámọ́ra. Ẹ jẹ́ kí n máa fẹ́lẹ́ ṣe ìdágbére fún ti tèmi lẹ́mi bá ṣe ń dìde fúyà ètò tọpọ́ súnkàn náà ni ọmọ níyì ọmọ ni dẹ. Ẹ má yẹ kúrò fún ẹ̀yin tẹ fẹ́ pè mí lẹ́yìn ètò 09026025887 títí dọjọ́ mẹ́jọ tá a tún máa fi pàdé ayọ̀ àti àlàáfíà kò máa bà wá gbé. Bye.

ẹ̀ka sàn ò ẹ sì kúṣẹ́ látàárọ̀. ìròyìn lérèfé ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ west radio 89.3 fm, eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lẹ̀ estate nílẹ̀ ìbàdàn. Sunday Afọlábí loníròyìn yìí. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti buwọ́ lu ètò ìsinmi lẹ́nu iṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti igbákejì gómìnà amòfin Báyọ̀ Lawal yóò sì máa délé fún. Wọ́n pé gómìnà ó bẹ̀rẹ̀ ìsinmi náà láti ọjọ́ kẹwàá oṣù kẹjọ títí di ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń béèrè fún ìsinmi yìí. Wọ́n ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2026 ni gómìnà Ṣèyí Mákindé yóò padà sẹ́nu iṣẹ́. ẹgbẹ́ olóṣèlú olóṣùṣọwọ̀ APC ti ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu gómìnà Ṣèyí Mákindé lórí ìgbésẹ̀ ìjọba tó ń dènà mọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹbánu EFCC láti mọ́ láǹfààní sí àkọsílẹ̀ àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba buwọ́lù. Nínú àtẹ̀jáde tó jáde lónìí látọ̀dọ̀ akọ̀wé ìgbéròyìn jáde wọn Ọláwálé Ṣádáre, ẹgbẹ́ òṣèlú APC wípé ó yẹ kí gómìnà fààyè gba àjọ náà láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ìwé òfin. àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò INEC ni wọ́n ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ láti lo àǹfààní àfikún ọ̀sẹ̀ méjì tí wọ́n fi kún àsìkò ìforúkọsílẹ̀ olùdìbò kí wọ́n má sì ṣe dúró de ọjọ́ tí ìforúkọsílẹ̀ yóò kásẹ̀ nílẹ̀. Nínú àtẹ̀jáde láti ẹnu

kọmíṣánà fún ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ramon adeniran-tela ẹni tó sọ wípé ìpele ẹlẹ́ẹ̀kẹta àti èyí tó gbẹ̀yìn nínú ètò ìforúkọsílẹ̀ olùdìbò ni yóò wà sópin ní ọjọ́ àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 pẹ̀lú àfikún ọlọ́sẹ̀ méjì ti tẹ̀lé tí àjọ ọ̀hún buwọ́ lù.

Ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó ń jókòó nílùú Àbújá ló ti dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún àwọn mẹ́ta tí wọ́n pé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire. Onídàájọ́ Salim Ibrahim ló gbé ìdájọ́ náà kalẹ̀ lórí àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó níṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí àti ìjínigbé. Àwọn tí wọ́n fẹ̀sùn kàn ti kọ́kọ́ ṣípẹ̀ lórí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí ìjọba àpapọ̀ pè lòdì sí wọn.

0: Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná inú igbó tó lágbára ti fi palé àwọn ènìyàn tó ju 10,000 lọ kúrò nílé wọn àti ibùdó ìpàgọ́ tó wà lẹ́ba orí omi Atlantic ìlú Faransé, bí oru alágbára ṣe gba ìlú Yúróòpù kan àti bí àwọn oníṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó ṣe ṣe ìkìlọ̀ nípa àyípadà ojú ọjọ́ tó ń burú sí lórí àìní ànító omi. Ìròyìn ṣàfihàn ẹ̀ lónìí wípé àwọn òṣìṣẹ́ panápaná tó tó 500 níye ni wọ́n gbìyànjú láti ṣàkóso iná alágbára ọ̀hún, pẹ̀lú àfikún pé kò tíì sí ẹnìkan tó fara pa. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Orúkọ mi ni Sunday Afọlábí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: West Radio 89.3 FM. Kànga Agbẹ́mágbẹ́.
2: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

0: Akọ́lá wọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójé, ọmọ wa mú mi wá mú mi. Èyí tí mo fi mọ iye wádò ló ń petu ọmọ gbóhùn sására olúbi ẹ̀la mú kòun ò gbọ́dọ̀ jẹ́yẹ ga. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ máa gbọ́ West Radio 89.3 FM. Akọ́lá wọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánijà.
1: 89.3 FM, Kanga Goma.

0: lóde olórin yí àtúmọ̀ nǹkan tuntun wá. Prof. Olúwa fẹ́ sọ kan nípa ilé.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí là ń pelé?
1: Adé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, ajé wá pàápọ̀ bí èjì ìyálẹ̀ ìta agbèrékolóko roko kọlọ́ ọ̀nà ọ̀yọ̀nà. Kọlóko ò bá roko kí lára àlú fẹ́ jẹ́ kẹ́nà lọ́nà bá rọ̀ ìyọ̀nà kí lára àgbò lára àlú fẹ́ tó.
0: Kí ni ó jẹ́?
1: Tí wọ́n bá ń sọ wípé kí lorúkọ tílé jẹ́ o, mo morúkọ tílé jẹ́, mo sì wá tún oríkì iyì rẹ̀. Ilé lòrígí akódì ìsọgbà. Obìrìkí ti irú mọ̀lẹ̀ tí dáàbò boni lọ́wọ́ ejì alẹ́, ejì ọ̀sán tó fi mọ́ ejì òwúrọ̀ àtòòrùn. Kọ́lọ́run ọba kó kọ́lé fún gbogbo wa. Ẹ̀yin tẹ́ ẹ̀yìn yálé onílẹ́gbẹ́ ní sí kọ́kọ́rọ́ kú lágbára olódùmarè. A kì í rí kékeré àkànláì nílé lórí. Ṣáàgì sóòrùn kì í kú sílé onílé, ó dá mi lójú.
0: Bẹ́ẹ̀ni
1: gbogbo alọ́lọ́run máa kọ́lé fún wa.
0: O ṣeun.
1: A kọ́lé fún wa, a ṣètúkà ṣẹ̀ sí lágbára ọlọ́run ọba.
0: Àmì.

0: olúwa.
1: Gẹ́gẹ́ bí ìmùsọ̀lẹ́ kan wípé alálejò lórí ètò yìí.
2: Ọ̀rọ̀ mi lọ́wọ́.
1: Àlejò wa ó ti gún wà bí ọlọ́ba. Tó bá di aago márùn-ún kọjá ogún ìṣẹ́jú, èmi àti wọn àjọ wa tafẹ́fẹ́ á tàǹpà. Bàbá tí mo wí yìí oníṣègùn ìbílẹ̀ tí mo ṣe mú sí wọn tó dá mo ṣe ni.
3: Mo jẹ́rìí.
1: Èmi èhéra tí ọba lọ́mọ nú.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Abala tuntun lori eto ile n gbọ yi. Lápẹ̀ ní ìlera lọ́rọ̀. Lórí ètò yín ọmọ ni yìí ọmọ ni dẹni o. Tó, àlejò wa lórí ètò yìí, wọ́n ti gún wa bí ọlọ́ba. Bàbá, ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́.
2: Ẹ ṣe olóòtú. Orúkọ mi ni Oníṣègùn ìbílẹ̀ Kamaludin Adele tí mo jẹ́ aláṣẹ tó dá lé iṣẹ́ Dolapo Life Care Clinic tó wà ní ìlú Ìbàdàn bí báyìí.
1: Dolapo
2: Life Care Clinic.
1: Dolapo Life Care Clinic. Ìṣẹ́jú márùn-ún péré ni wọ́n ní pẹ̀lú wa níbí yìí. Olùdarí iléeṣẹ́ Dolapo Life Care Clinic. Kí ni àwọn tẹ́ ẹ gbé lọ́wọ́? Ẹ̀jẹ̀ ká máa ń tẹ́ ẹ gbé lọ́wọ́.
2: Mo kí yín olóòtú. Mo dẹ̀ kí gbogbo àwọn lọ́gàlọ́gà lè ṣe rédíò yìí. Ohun tí a ṣe lè ṣe Dọlápọ̀ ni àìrọ́mọbí. Obìnrin tó ti wà nílé ọkọ fúngbà pípẹ́ tí ó sí ọmọ láàrin òun àtọkọ ẹ̀ tàbí tí ilé mọ́ ti ń dàrú lórí àìrọ́mọbí. Tí rẹ̀ níbẹ̀ bá wá sí ilé iṣẹ́ Dọlápọ̀, mo fún ọ ní ìdánilójú tó péye pé wọ́n á finú ṣoyún, wọ́n á dẹ̀ kí àwọn náà pọ̀ mọ́ kú ìwọ ọmọ. Tabade nu le iṣẹ́ Dọlápọ̀ Life Care.
1: Aláàjì. Ṣé obìnrin ló máa ń ní ìpèníjà àìrọ́mọbí?
2: Ẹ ṣe olóòtú, kì í ṣe obìnrin nìkan. Ọkùnrin gan ló pọ̀ jù sí. Ṣé àpé ọkùnrin mi bẹ́ tó yẹ pé n tó yẹ kó di ọmọ láàrin ọkùnrin. Ẹyin yẹn lè mọ̀ pé iye tó yẹ kó pé ení. Ìmí ń bẹ tó yẹ pé nǹkan ọmọkùnrin látọ̀ gangan ó lè ti sàn. Tí àtọ̀ ọmọkùnrin bá dẹ̀ ti sàn, ìdánilójú pọ́bìnrin yẹn máa lóyún lọ́dọ̀ ọkùnrin yẹn ò sí o. Bó ṣe rí nìyẹn sá.
1: Torí pé wọ́n mọ̀ ń sọ wípé obìnrin tí wọ́n bá ní ẹnìkan ọ̀rọ̀mọ bí obìnrin ni wọ́n wàá fi wọ́n á wàá fògùn mọ́. N tẹ́ ń sọ fún àti pé
2: àtọkùnrin
1: àtobìnrin tọ́jú
2: ní ilé iṣẹ́ Dọlápọ̀.
1: Jamiu tún bọ̀ tí ẹ tún tọ́jú bí.
2: Ẹ ṣe olóòtú. Mo ń tọ́jú stroke.
1: Ìyẹn ni àrùn rọmọlápá
2: rọmọlẹ́sẹ̀. Ilé iṣẹ́ Dọlápọ̀ ń tọ́jú ẹ̀. Bóyá a rí orí tó ti wọ́ sẹ́gbẹ́ kan tàbí ọwọ́ tó ti dasẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀sùn tó ti dasẹ́ sílẹ̀. Olóòtú máa gbé rúlẹ́ ní bẹ́ẹ̀ wá sí ilé iṣẹ́ Dọlápọ̀ lórúkọ ló máa rí tù sílẹ̀. Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀rí tó péye wà fún ohun tí mò ń sọ yìí. Ṣé pé wọ́n mọ̀ wá pé ilé iṣẹ́ Dọlápọ̀ Ọlọ́run gbà fún wọn nípa pé kí yóò ní rọpárọsẹ̀. Ṣòyìn ṣáà alábì tura tulẹ̀ tíyẹn bá gbé rúbẹ́ irú ìwòsàn bẹ́ẹ̀ wá lágbára lọ́wọ́ ló máa rí tù sílẹ̀ pẹ̀lú ewé àti egbò.
1: Jẹ́ ẹ tún dáwọn míì bí.
2: Ẹ ṣe olóòtú. Wọ́n pe kíní kan ní diabetes yẹn kọ́ mọ̀ jù gan-an báyìí.
1: Bẹ́ẹ̀ni
2: àtọ̀gbẹ. Ṣé wàá rí àtọ̀gbẹ ìnìkan lámọ́ ń sọ o? Lára àtọ̀gbẹ ràtọ̀ sí wa o. Tí yàn bá wá nírú nǹkan báyìí yẹn, ẹni tó bá ti nírú ẹ̀ yóò mọ ṣàkíyèsí pé ìṣèlú òun máa ń rù. Gbogbo ohun tẹ́gbẹ́ òun jẹ tó òun fi ń sanra tó òun bá jẹ́ ìṣèlú tó máa ń gbẹ sí. Dẹ̀rú ẹni bẹ́ẹ̀ tó bá lọ ibi tó máa ń tọ̀ sí. Yóò rí pé ìtọ̀ òun yẹn láàrin ìṣẹ́kọ̀n tó bá padà síbi tó tọ̀ sí yẹn, èrà ó ti bò ó. Tí yàn bá ti wá lọ sí hospital, wọ́n á ní kí wọ́n mọ̀ jẹ nǹkan kan gbogbo tó lè ṣara lóore. Wọ́n á kọ̀ ń dẹ̀ mẹ́mọ́, wọ́n á ní kí wọ́n mọ̀ jẹ.
1: Wọ́n á
2: ní wọ́n mọ̀ jẹ, mọ̀ jẹsẹ̀ mọ́, mọ̀ dàmàlà gidi, mọ̀ jẹ wíìtì. Ṣùgbọ́n lórúkọ Ọlọ́run tí yàn bá lè ṣe Dọlápọ̀, olóòtú, ewé àti egbò ń bẹ tó kápá àtọ̀gbẹ tá à ń pè ní diabetes lórúkọ Ọlọ́run. Ṣò gbọ́n bẹ́ẹ̀ nínú àṣà bẹ́ẹ̀ kò yọjú sí ilé iṣẹ́ Dọlápọ̀.
1: Aláàjì olùdarí iléeṣẹ́ Dọlápọ̀ Life Healthcare òní à ń bá fi ọ̀rọ̀ jọ̀rọ̀ lórí ètò ọmọnìyí ọmọnìyí lọ́wọ́lọ́wọ́ báyìí. Aláàjì, níbo làwọn iléeṣẹ́ yín wà?
2: Iléeṣẹ́ mi ń bẹ ní orí gádàlẹ́ ilé kan.
1: Nílùú Ìbàdàn bí?
2: Bẹ́ẹ̀ ni sàbóyá láti bẹ̀rẹ̀ ìyẹn ti fẹ́ wá láti di arẹrẹ látòdì ó kàn tó ń lọ sí olómi. so fun oni moto yen pe ori gada ile ile kan
1: lo
2: lo ti fe so kale to ba ti so kale ori gada ina lo ti mo wo signboard do lapo lara gana wonu ogba yen lo so pe awon to ile ise lo fe tabi ko ro ma koni kan member tan jo block ara mi yan mi niyan pe edakun awon baba lewelego nko wa juwe ibi tin ba wa tabi kin yo pe mi sori ago
1: Yes, I go to my life.
2: Hey,
1: Alaji, go to the pay. I'm not to your wanting, wanting, said you, whatever. Say, say, Nigerian, be the kind of one.
2: Ah, as you
1: know, Ibo look to a jama.
2: He said, I'll come back to Cotonou. Tiny Abaso Kaleni Topa, took me back in Topa Yagan. Ibo lost you, ho, then, Damari. Bele se do lapo lo un lo ti baiki ba ti le gbeyan be ko si baiki kan ti o mo le se do lapo ni topa ni kutonu yen won a gbeyan de ile ise mi gbogbo gba tan ba de be ta pe mi gangan na ba fe ri won a pe mi ma kan mo la ni be so mo operate ni kutonu na pelu ogo olohun
1: Alaji ko to di pe a o mo lo fun ti ni tori mo pe e tun pada wa lojo mi
2: lagbara lowo
1: lo ta wa be ti gbogbo ri o ti o yan awon ibede kan be to je pe un tawo to se lokam sugbon asiko wa ko fun wa ni anfani mo e ba mi so awon ero ibani so
2: ero ibani soro mi boya yin fe ba mi so lori WhatsApp o na ni 08032349159 08032349153 WhatsApp number mi niyan iyan to fa pe mi lori ero gangan o ni 070 57 58 56 29 070 57 58 56 29 mi ni PA ti yan ba pe mi fun ara mi ni ma gbe number ale ise mi niyan
1: so adupe lowo olorun ai aladi
2: na
1: mo ro pe tun bo sori otu yi
2: laipe
1: eh mo ma pe kota kota le fe ma wa si bi bayi nisi
2: lagbara lowo
1: olorun de fun wa se
2: amen
1: ise adupe o ise kan o
2: thank you god bless
1: Eto ilera loro onu labo lati omaneje omanede eni to ba fe pe alaji number won ni won ti visit ayen nke lo ma pe won ma o si ma fun ra won ni mo ma gbe won o ne pe en ti won rara o

0: So, Professor.
1: Lónìí. Àlọ́ tá a gbọ̀ lónìí.
2: Omerigiji.
1: Omerigiji. Ìjàpá ni. Àtọ̀rọ̀ ìrókò. Tí n bá bí ọ prop kí ni jẹ́ ọ̀rọ̀ ìrókò.
2: Ọ̀rọ̀ ìwìn ara igi ìrókò.
1: Ọ̀rọ̀ tá n wí tó jẹ́ ìrókò yìí ọ̀rọ̀ tó burú ni o. Ẹ̀dá tó burú ni o. Òun àti ìjàpá kí ni wá fà pọ̀ lónìí.
2: Ẹnà lẹ́sọ̀ fún
1: wa. Ẹ máa bá mi bọ̀. Sẹ́nibó, ọ̀nà sẹ́ẹ̀sì, kò sí oṣù ọ̀lẹ́ láàní, ìdílé ọ̀lẹ́ ló ti jáde wá. Kò lè roko bẹ́ẹ̀ ni kò lè yẹ̀nà. Kò lè kọ́ ebè kékeré kápẹ́ ní ọkọ̀ kò lè kọ́ o. Ọjọ́ kan ìjàpá ìṣú wa ta lọ́wọ́ láti jẹ kò rí yẹn jẹ kò rí sún jẹ lọ́wọ́ ni kí lòun ó ṣe o ọwọ́ ronú títí tóun èbòrí ìṣòro yìí ìgbẹ̀yìngbẹ̀yìn kọ́ o ìjàká báyìí dé fùú ọba kọrílé ọ̀rọ̀ lẹ́kọ̀ lọ́ba lọ bọ́rọ̀ lóko lé lọ́ba kalẹ̀ kókókókókókó tì níta nu ẹ wọlé. Nígbà tọ́rọ̀ roko rí ó díjàpá. Ìjàpá ní ọ̀rọ̀ roko gbà mí. Ebi ti fẹ́ yọ lójú. Ìṣú tá mi lọ́wọ́ òun ò rí yẹn jẹ mọ́. Ọ̀dàkùn bí ṣe sun méjì kò sí ẹ̀ fún mi. Kémi náà ro ogun yẹn jẹ. Kémi náà ro ohun fi sara nínú. Ebi ń pa mí mo fẹ́ kú. Ọ̀rọ̀ roko ní ìjàpá. Èmi èso re fún yàn lọ́fẹ̀ẹ́ o. Sóyí ọba yìí ń bá fún ọ níṣu kí ni owó fi san. Ìjàpá ní ìwọ ní kọ́ ọ̀sán ń tọ́ bá fẹ́ kí n san fún ọ ọ̀nàdà tí n bá ti fún ọ níṣu méjì kùmọ̀ méjì ni ń fún ọ. Ẹ̀wọ̀n àti jẹ́ kùmọ̀ tá ń pè ní ọgọ́ pé ń lòun ó fún ṣé ìjàpá sí àlè lòun kùmọ̀ kan kọ́ mọ̀rùn jẹ́gẹ́jẹ́gẹ́ ìjàpá ní òun ti fara mọ́. Ọlọ́wọ́ faramọ́ ó ní mo faramọ́. Ó ní sáfún mi ń sun méjì tó bá di òru ọ̀gànjọ́ ó ní wá bá mi nílé kọ́ wá fún mi ní kùmọ̀ tó fún mi. Bó ń bá ti jẹ́jẹ́ alẹ́ tán tó bá ti dòru ni kọ́ wá lu ń kùmọ̀ méjì ń sóyí ọba ìdá ọ̀rọ̀ roko ni mo ti gbọ́ o. Ìjàká bá kúrò lé ọ̀rọ̀ roko tó ń ti sun méjì. Bí ti ń lọ. Ìjàpá ń lọ lọ́nà kẹ́ ẹ máa wo nǹkan o. Tọ́ bá pàdé ọyà grass cutter bá pàdé ẹ lòun ń rúmbọ̀ báyìí. Lọ́ba ni ìwọ ọ̀yà ń bo lọ ń lọ tọ́ ọ̀kan rú mú kí lásán. Ọjọ́ ẹgbà kí n fún ọ ló ń jẹ kébi ọmọ pọ̀ kú. Bóyá gbé ń sùn ní ká fi jiyán. Tá a bá fi jiyán tán kí kára rẹ̀ yáyáyá kó yé rù káàkiri. Ìjàpá òrí fàyọgẹ̀. Òun náà bá gbaṣu tọwọ́ ìjàpá ní máa ń gbé lọ rìn máa délé wọn bẹ sùn wọn bẹ omi ìṣú jiná wọn gúnyán òun àtọ̀yà wọn bá ń jẹun lọ. Nígbà jẹun tán ó ní wọ ọ̀yà ó ní ibi pálọ̀ ẹnu ọ̀nà ẹni kó sun o. Tọ́ bá ti di ní òru ọ̀rọ̀ òru kó o kó bìtúbìtú ṣùgbọ́n fáwọn. Tọ́ bá ti á pé ìjàpá ìwọ ni ọ̀dà ló ń kọ́ gba èṣù lọ́wọ́ rẹ̀. Ìgbódòrò ń tòótọ́. Ọ̀rọ̀ ẹ̀rọ kò bá dé tó ń túkùn mọ́ rẹ̀ lọ́wọ́ kókókó. Ìjàpá ọ̀yà bá dìde ẹ káàbọ̀ bó ṣe dìde báyìí àfi gbì igbì lọ́ba ló ń kó ń ló lórí. Orí bá fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́. Ọ̀rọ̀ ẹ̀rọ kò bá pẹ́yìn dáńtì ẹ̀ lọ́ba lọ. Nígbà tí ilé ọmọ ìjàpá bá bá ọ̀yà lẹ́nu ọ̀nà rẹ̀ tí wọ́n ti fi kóńdó fọ́ orí rẹ̀ wọ́n ti fọ́ lọ́ba wọ ọ̀nù lé. Ìjàpá bá sáyan rẹ̀ ló kún ló ṣe gbogbo rẹ̀. Wọ́n bá fi sọ ibẹ̀ ní gbogbo ẹ̀ ní ṣe mìrìnkè ní lọ níbọ̀ bí ìlẹ̀kẹ̀dí. Ìgbó tún di bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ìjàpá bá gbalẹ̀ ọ̀rọ̀ roko lọ. Bọ́rọ̀ roko ṣeré ni irú kí a lè yí. Ìjàpá rẹ̀ ò ní ẹ̀ kóńdò rẹ̀ tí ò dùn mí rárá. kondo to kan fun mi mo kan fi sagbeje ara ni kondo ri oledo mi fun mi nsu beji si oja ba tun do tun wa fun mi nko ya mu kondo to tobi lowo ni ko mu lowo ti o se le kan wo ba tun ko we yo se le gbe kondo ta e to mu alale anan e ko tunu kankan lara mi jaka ba tun gbe su lo bo se n gbe su lo lo ba pade kini okete lo pade lona lona ri se ni se gere gere gere o lo kete n bo lo lo gbogbo enu elogbo teki teki dada ibi eda ye ye ye eye bi ti po o je ka lo le ko wa jiyan o kete ba na o se o oni gbesu ma gbesu nle o kete ba gba su lori japa ni ma n gbe lo le gere gere ma n dele won tun se bi an ti se won je iyan ale o japa ni iwo kete ibi to sun le o tori pe kini o oro oroko n bo le aji yo tun ko bitubitu su wa iwo ni ko gba su lowo re koto wa jimi yara won so ta esun won tun koko ko lenu lekun won odoro roko e bo se odoro roko da okete ni ah okete o soro eh yoro roko da ki soro e n ba ti jade yo sa lugimo lori nti eni bo se lugimo meji na ni gba igba okete okete ori re fo petepete ogborun lo o boda ro japa to fa okete wole o tun sayan re o tun si lo be dada o di bi owo ya leta lo ba gba le oro roko lo oro roko ri re ah iwe ma wole yi japa ni iwe oro roko asa o se lagbara gbogbo e ma kan fi sagbe mo ko kan gbara jigijigi ba ni eh ogbara fun mi nsu meji si oja yi ta ba dodo ya ma bo se mu kondo re to po ko to todo re to tobi ju ni ko mu lowo tara tara ni ko fi gbe lemi kin de ba ku oro roko ni ha o to gbe su fun ni ba tun lo nigba ti o lo ba pade etu obi je olese owo japa ni iwo etu mo lo nlo ata mo sare ki bi en tin se pe fun gbogbo agbo e lowo ese re logbe teki teki lo tirin o aja wa nbi ko wa gba gbe su se lo ka fi ka lo jiyan nle etu ba gba to to to pe ebi npetu etu ba gba o ba won ma gba dele won sayan re obe okete ni fi jiyan la jesu inu etu du pe ah ijapa mo sanu awon se japa mo sanu na ni nkan ti o gba ni oni wetu oni ibe enu loro lo sun o eyin oro roko nbo loru ti o ko su obi ti biti wa to ba ti de ko gba sun de lowo re oro roko ba de o bo se de lo ba de to bo se kan lekun etun ba jade si a fi gbi igbi etun ba le toki ile se mo ijapa ba wetu wole o sa yan re o tun si ohun na be yale ta o tun gba le oro roko ijapa ewo lo se bo ni a kini gbo bo se na mi bi eni ko kan se tie tie ni jaka ba ne fun mi nsu si oja re o ba dale tun wa ba tun gbe o ba to fun ni su meji mi se nlo lo ba pade egbin lona lo ba pade egbin ije ma se lo ba iwo ogbin bo se ma fa kinu o je gbe su nsu ka lo jiyan le ka jiyan gba dele ohun ati gbin eran etu to se ni a fi jiyan o wa ni wo ogbin o ibi ni ko sun si o ti oro roko ba ti de lokan jo ru isu ni o ko wa iwo ni ko gba sun le o eh oro igbin ni on ti gbo ka wi afo ka fo awi ipin ti ibi ijapa se wo bo se wonu yara ati ere lo sunu igbin ti ran lo nti e o ti ran lo oke aja lo o ti ran lo o ti ran lo oke le lohun igbe o si lenu ona oro bade boro se di ro ni ah ijapa ijapa ijapa ijapa enikan ko mo silekun o ijapa ma fese bo ijapa ijapa ijapa ma so igbin igbin da lohun en ti mo winu igbin da igbin ti re lo nti e igbin da lohun ti mo winu ah e ti re di ni igbin igbin ijapa bo ti ijapa ijapa ibi toro lo ko ti n pariwo ijapa ijapa ri pe oka ti fo o lọ bá ní ọ̀rọ̀ mọ̀ ń bọ̀ sokoto mọ̀ ń wọ̀ lọ́wọ́ okun okun lọ lọ́jú jẹ́ ń sáré fokùn sí oní fokùn sí. musokotowo o musokotowo ta musokotowo oro ni gade ta oni ko mo binu fila lohun wa.

0: dàmú se bá jàpá yìí kọ mọ bẹrù kọ bẹrù rárá o kọ bẹrù kò sí sọjọ kò mé kankan kan rárá. Ẹ mọ ti jàpá sí ọba mú òkú tínrín kan lọba sọ máa kèngbè kan nínú yàrá rẹ ọba gbẹyìn ìkùlé lọba lọ fà kèngbè ọ lọ fi sí ibi ẹnu ọ̀nà lọ́hùn ló fa kèngbè sí. Ọ wá fa okun wọlé ẹmọ ìwéré tá a mọ se ngbà kan tá a mú okun tá a fi sí ilé ìsáná tá a mọ sọ tẹnìkan mọ gbọ́ nbẹ lọ́hùn ẹ ti mọ rú ẹ ntí jàpá se síbi akẹrìngbè nù. Ìjàpá bóde jàgbá ní mímí re inú akẹngbè ni ohun rẹ ti ń dùn bí ọ̀rọ̀ rẹ kò sí lọ mú akẹrìngbè nù lọ bá lù ní ọ̀pá àfi pù pù. Akẹrìngbè bá fọ yangayanga. Inú òrókò dùn pé òun rẹ́yìn ọmọkùnrin yìí òun pa lónìí lọ́ba padà lọlé rẹ̀ bílẹ̀ tí mọ́tà ìmọ̀ ìjàpá tó múra o òdìlé ọ̀rọ̀ òrókò o bọ́rọ̀ òrókò tó ṣe rí ẹnu ẹ̀rú sì bá pẹ̀lú pé irú kí leléyìí ṣé pé òun ọ̀ṣẹ́gun ìjàpá. Se pọ wọn ni le wa le wọn ni le segun japa nitori na o ba pe japa o ba sadun pe iwo japa to je to wo ri eyin re ohun ori o titi ohun ori omu lati wakati owo ilo o ti dore kori ko sun mi o wa ba japa o wa ba sadun pe gbogbo ń tọ́ ọba fẹ́ inú wọn máa fún ọ. Láti ìgbà náà lọ ìjàpá àtọ̀rọ̀ orúkọ mọ́ ti dọ̀rẹ́ o ní a ti di ọ̀rẹ́ mọ̀lẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn kò ní wọn o. Ìdí àlọ́ mi rèé o gbangba láká o ìdí àlọ́ mi rèé o gbangba láká o bí n bá parọ́ káàgbọ́ ẹnu mi kọ́ mọ́ dùn o ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ ni mo sọ káàgbọ́ ẹnu mi. Kudun le meta. Odun abi odun pro.
1: Odun o.
0: Adupe o. Ayin Olorun logo fun teni o. Eyin te gbe wa photo ni na le tu gbe wa lojo mi lagbara Olorun.
1: Amen o.
0: Wọ́n à ní fẹlẹ̀mí ṣe yín o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè àkìyìn ẹ̀kún náwó
1: ẹ̀ṣẹ́
0: àdúpẹ́ o ẹ̀kún fẹ́ wá o. Prọ́fù àwọn adágbére fún ọkà máa bá ti àlọ́.
1: Ẹṣẹ́ o ẹkú sí gbọ́ wa o àwa lámàá wá ẹ̀yìn lámàá bá o lágbára ọlọ́run ẹ tún pàdé wa ní jẹ́mẹ́jọ orúkọ mi ni Professor Adémọ́lá Adésopé.
0: Mo ṣe fi nọ́mbà rẹ síta.
1: Nọ́mbà mi ni 09047 92 9123.
0: Tó ibi làwọn ò rí ètò ọ̀tọ̀ ní máa wọ̀.
1: Àgbà òní tán lórílẹ̀ o.
0: Kí ló wí?
1: Wọ́n lágbà òní tán lórílẹ̀ o.
0: Láàrin èmi àti
1: ẹ̀yìn. Ẹni tó ń ta wá jí o nínú àṣà wa.
0: Ọfẹ́ kó mi lẹ́sẹ̀.
1: Ẹ̀ pè mí lẹ́sẹ̀ sà.
0: Tó débi ni a fi àdàgbà ètò ọ̀tọ̀ ní rọ̀ sí ó tún dọjọ́ mi lágbára ọlọ́run ṣùgbọ́n tí dọjọ́ orúkọ tèmi ni Àfọlábí Kẹ́hìndé o. Èkó bàbá nìyí o àfihàn olówó orí ọkọ yín fún jòwó ẹ bá fẹ́ pè mí lórí lẹ́yìn ètò yìí 08059131693. Ìpàdé wa
1: ọdẹ wọ bí ọjọ́rọ̀
0: ọdọjọ́ mẹjọ o.

Ekale eseku ise lataaro akojopo iroyin lewa lamu fun yin lati ikoni konga agbamagbe Wells Radio 89.3 FM eleti akale si opopona Alaafin Avenue Oluyole Estate nle Ibadan Adedamola Oloyede loniroyin saju egbe awon koko to wa ninu iroyin na Ilegbimọ asofin ipinle Oyo bọwọ lu isinmi lenu ise fun gomina Makinde nigba ti o se bọwọ lu igba keji re lati de si isakoso ipinle yi Are Tinubu jeje ipese awon nkan ina manamana bi ijọba apapo sisiso loju eto ikoni fa awon ti o jo nimo nipa ero mita ina bi egberun marun Ilegbimọ asojusofin le yi gba aba eleto ni se pelu idasile olopa ipinle Ajoine ekiro awon olugbe ni ipinle Oyo lati saamulo itewo waju to ni se pelu iforukosile ati gba kaadi idibo anipa abon ti se sun ojo ti ipepinpin ti o debe eto na ni bayi iroyan ohun re lekunrere Ilegbimọ asofin ipinle Oyo ti bọwọ lu ibeere latọwọ gomina Seyi Makinde lati tẹwọ waju lori isinmi ẹnu iṣẹ ọlọdọọdun nigbati igbakeji gomina Adebayo Lawal ṣetan lati tẹwọ waju gẹgẹ bi oluṣakoso laarin awọn asiko ti gomina yoo fi wa lẹnu isinmi yii gẹgẹ bi lẹta eleyi ti gomina Makinde kọ wọn pe eto isinmi lẹnu iṣẹ naa ni o bẹrẹ ni ọjọ kẹwa oṣu kẹjọ ti o si tẹnubodo ni ọjọ kọkànlá oṣu kẹsànán nigbati ireti si wa wepe gomina ni o lanfani ati pada si ipinle Oyo lati tẹwọ waju ninu iṣẹ ilu lọjọ kẹrinla oṣu kẹsànán ọdun ti a wa yi ibuọlu naa lo wa latari ayẹwo to tọ lori lẹta ti gomina kọ ranṣẹ lasiko ijoko loni pẹlu ibamu pẹlu awọn eto ilana ofin ọdun 1999 eto faaye igba gomina lati fi to ilegbimọ asofin leti kọtẹlẹ pe yoo tẹwọ waju lori esinmi ẹnu iṣẹ tabi ti o ni sila ni ọfiisi rẹ lati ṣe iṣakoso gẹgẹ bi gomina lẹta awọn ni apiode kika si ti le lati ẹni ti ṣe igbakeji abẹnugan ilegbimọ asofin ipinle Oyo Mohammed Fadeyi ẹni to jókòó ṣe idari ile nigba ti ẹni ti ṣe abẹnugan ile funra rẹ Adebogundoyin ti o pe ko si lori ijokoo ni itẹsọwọ iwaju awọn asofin naa ni a fẹnuku lati bọwọ lu ibeere ti wọn si fi igboya wọn han ninu igbakeji gomina pẹlu ipa ati okun to ni lati mọ tẹsọwọ iwaju ninu isakoso ipinle Oyo nigbati gomina Makinde ti o ba si nile Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu lónìí ti fi ọ̀rọ̀ ìdánilójú síta títí ọmọ Nàìjíríà lórí ètò ìrètí ti ń lọ lọ́wọ́ àwọn àtúnṣe tún lọ lọ́wọ́ lẹ́ka ètò agbára lórílẹ̀-èdè yìí níbi tí wọn yóò ti mọ ṣe ètò àkóyawọ́ àti àwọn ìgbésẹ̀ tuntun ọlágbọ́n ètò ìpèsè iná bíjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe ṣiṣẹ́ lójú ètò ìkọ́ni fáwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi ẹgbẹ̀rún márùn-ún nínú ètò ṣíṣe àlẹ̀mọ́ mítà sáwọn ilé lábẹ́ ètò ìrètí àwọn nǹkan tí ìṣèjọba ti ń bẹ̀ lóde tí wọ́n gùn lé Ilé-iṣẹ́ ààrẹ làárẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ìkéde ọ̀hún ló wà láti fi ojú ètò yìí fún àwọn tí wọ́n pé wọ́n láǹfààní àti tún kópa nínú àǹfààní yìí bí ẹgbẹ̀rún lọ́nà 500 nígbà tó sì ń ṣàkàwé ètò yìí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìdáṣẹ́sílẹ̀ àti ṣíṣe ìdàgbàsókè fún ọgbọ́n inú eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ lẹ́pọn ètò àtúnṣe tó ń lọ lẹ́ka tó yẹ náà mọ̀nàmọ́ná ẹni tó ṣojú fún mínísítọ̀ ètò agbára ìyàn Joseph Tegbe wọn ni a pe o sọrọ ninu eto yii nibi ti wọn ṣe eto ikọni naa nilu abuja nigba to n jẹ ko dimọ pe aarẹ tinubu lo ṣe atẹnumọ wipe eto ireti ọtun yii oni a ya sọtọ lati fi opin si gbogbo a n bu owo lu awọn onibara ina ati lati fi igboya pada sọkan awọn onibara ki iyatọ naa sutile deba iṣẹṣẹ ipese ina kaakiri orilẹede yii Ilegbimọ asojusofin ilẹ̀ yìí ni a ti gba àbá tó wá láti lè ṣe ààrẹ ilé tó ń rí sí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tó sì ń ṣàmì àyípadà lágbára nípasẹ̀ ìgbésẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti pin agbára ètò ààbò lórílẹ̀-èdè yìí eléyìí tí ó mú kí ètò ààbò láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ lọ́nà tó tọ́ àti ilé ètò yẹ àbá náà ti àpẹwọn ni wọ́n wà tí wọ́n gbà
nínú ìjókòó lé lónìí lẹ́yìn tí ilé ìgbìmọ̀ aṣòfin náà tí wọ́n pè wọ́n ní wọ́n kọ́kọ́ fa èyí tí ó jẹ́ àtúnṣe léyìí tí wọ́n pè wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n sì láǹfààní àti tẹ́wọ́gbà tó ní ṣe pẹ̀lú àbá látọ̀dọ̀ ààrẹ. Wọ́n pe ìgbésẹ̀ yìí ló tẹ̀lé ìbọwọ́lù látọwọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí títẹwọgbà àbá tó wá látọwọ iléeṣẹ rẹ nígbà tó sì jẹ kòdìmọ pé èyí mú kí orílẹèdè nàìjíríà wà ní ìsúnmọ fún ètò ìpèsè ọlọpàá ní igun méjì ọtọọtọ eléyìí tí ó sì lè mú kí ètò ọrọ agbára àti ààbò kó láǹfààní àti rẹsẹ walẹ pẹlú gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹlú ètò tí a ti yà sọtọ. Àjọ tí ń ṣètò ìdìbò olómìnira lẹwa INEC ló ti ra àwọn tí a pe wọn kájú ẹ láti dìbò lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe àmúlò àǹfààní ọ̀sẹ̀ méjì eléyìí tí wọ́n fi ṣe ètò ìfẹ̀sọ́wọ́ iwájú ìgbésẹ̀ ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò eléyìí tí wọ́n pe ó sì ń dúró de àsìkò tí pínpín yóò láǹfààní àti débà lásìkò tá a wà yìí. Ìràwọ̀ ẹ̀bẹ̀ náà ló wá nú àtẹ̀jáde eléyìí tí wọ́n síta lónìí látọwọ́ alága fún ẹni tí ń ṣe alákòóso fọ́rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Ramon Adénirantẹlà ẹni tó ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ìṣe ètò ìforúkọsílẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí ló jẹ́ ìṣe kẹta àti eléyìí tó kẹ́yìn nínú ètò ọ̀hún tí ó sì tẹnubodò lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 16 oṣù keje ọdún tá a wà yìí bí wọ́n ṣiṣẹ́ pé wọ́n fi ọ̀sẹ̀ méjì kún ọjọ́ tí wọ́n ti kéde látọ̀dọ̀ àjọ náà látẹ̀yìnwá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta ìtẹ̀sọ́wọ́ iwájú yìí ni ó wá látọwọ́ àwọn alákòóso fọ́rọ̀ ètò ìdìbò láti lè fi ààyè sílẹ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti káàtó tí wọ́n sì ti tó ọjọ́ orí ẹni dìbò lórílẹ̀-èdè yìí kí wọ́n lè forúkọ sílẹ̀ tàbí kí wọ́n ṣe àwọn àtúnṣe tó tọ́ àti eléyìí tó yẹ lórí àkọọ́lẹ̀ tó ní ṣe pẹ̀lú káàdì ìdìbò wọn ṣáájú ètò ìdìbò tó gbogbo ọdún 2027. Ọ̀gá àgbà REC ló ṣe ìkéde rẹ̀ wípé iléeṣẹ́ ọ̀hún ló ti ṣe àgbékalẹ̀ àwọn ètò eléyìí tí àwọn èèyàn lè máa lò lójú òpó ayélujára tí wọn kò nílò láti ṣẹ̀mọ wá sí iléeṣẹ́ ọ̀hún láti ṣe gbogbo ètò tó tọ́ àti eléyìí tó yẹ ìyẹn lójú òpó ayélujára ti cvr.inecnigeria.org èyí tó ṣàkàwé àwọn ètò àtúnṣe eléyìí tí wọ́n ti mú bá ètò náà láti lè mú kí ètò ìforúkọsílẹ̀ kó lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ fún gbogbo wa. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bu ẹnu àtẹ́ lu gómìnà Ṣèyí Mákindé lórí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe láti dáwọ́ àjọ tó ń gbógun ti káṣowó ìlú mọ̀kùmọ̀kù EFCC lọ́wọ́kọ̀ lórí àti ṣe àkójáde àti ìbéèrè fún àwọn iṣẹ́ àkànṣe léyìí tí wọ́n ti ṣe lásìkò tí wọ́n ti bẹ lórí àlééfà gẹ́gẹ́ bí alákòóso fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ẹ̀ta jáde oníròyìn tí wọ́n síta lónìí látọrin ti ṣe akọ̀wé fún ẹgbẹ́ ọ̀hún Ọláwálé Sádàrè ẹgbẹ́ alátakò náà ló ṣe lójú ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ yìí òun ló ti bẹ̀rẹ̀ sí ní dída ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi ìbéèrè sílẹ̀ lọ́kàn àwọn èèyàn lórí ohun tó ní ṣe pẹ̀lú ìnáwó fáwọn tí a ń bẹ lórí ìṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sẹ́ àwọn ẹ̀sùn eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC fi kan gómìnà Ṣèyí Mákindé lórí pé ó ń gbìyànjú láti dáàbò bo ètò ìṣàkóso rẹ̀ kí má bàa taná wádìí rẹ̀ látọ̀dọ̀ àjọ EFCC. Ìjọba ló tún wá tẹnumọ́ pé ìṣàkóso gómìnà Mákindé ó ní kò ní ohun kankan láti fi pamọ́ eléyìí tán kàn gbìyànjú láti wá ohun tó tọ́ àti eléyìí tó ṣe ládùn ètò ìdájọ́ láti lè mọ obi ti agbára àjọ náà dé lórí ìtanáwádìí àwọn kan tó bá yẹ kí wọ́n ṣe. Iléeṣẹ́ ètò ààbò ọlọ́tẹ̀lẹ̀múyẹ́ DSS ní ọtí ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé àwọn yóò pe ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ìgbẹ́jọ́ àti ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ bí wọ́n ti ṣe rán àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ̀n gbére eléyìí tó ní ṣe pẹ̀lọ́rọ̀ ètò ààbò pàápàá jùlọ àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé sáwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe sọ wọ́n pe ẹ̀ka tó ń rí sọ ètò ààbò náà ni wọ́n pe ìdájọ́ yìí ni kò tẹ́ wọn lọ́rùn nígbà tó ń jẹ́ kó di mímọ̀ wípé ìdájọ́ yìí ó ní kò gbé wọ̀n pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àti àwọn nǹkan eléyìí táwọn èèyàn wọ̀nyí ṣe ní agbègbè Oríire. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn wọ̀nyí ní á lọ́wọ́ nínú ìpànìyàn tó ní ṣe pẹ̀lú àwọn olùkọ́ méjì àti bí àwọn ọkọ̀ kan tí wọ́n pè wọ́n ní á lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà lágbègbè ọ̀hún.
be o ba gbagbe adajo Salim Ibrahim to joko nile ejo giga ti ijoba apapo eleyi ti apiyan ni o fi idajo sita loni lori awon eyan yi ni ile ita tiri Abdulrazak Umar Yunusa Musa Shamsu Adam Sani oni ape won ni ran lewon gbere leyin ti awon meteta lanfani ati rawebe ni waju ile ejo na eleyi ti ape won ni gbogbo to ni se pelu awon eyan wonyi oni ape won fi esun ijinigbe ati mimo da omi alafia ru lawon abigbe kokan lorilede ye won pe awon ton na kalebu si ye oni ape won ni won gbe lo si waju ile ejo latowo ile ise otilemuye DSS lori esun mewa ototo to ni se pelu ijinigbe mimo da abubu awon isele ati iroyin kokan ati mo se awon esun to ni se pelu igbesumomi eto ta ko abala ofin ori 16 ese kini to ni se pelu oro igbesumomi todun 2022 lori lede Nigeria be o ba gbagbe ile ejo giga yi to njoko ni lo Abuja lo gbe idajo na kale lori awon meji kan eleyi ti won je awon adari fun iko Ansaru eleyi ti pe won ni won owo awon ajo lotelemuye yi to te won eleyi ta tere Mahmoud Mohamed Usman ati igbakeji re Mahmoud Al-Nigeri ti won pe won ran won lo si ewon agbere na lose to koja. Akojopo iroyin lewa fun ti ale toni koni ju bayi lo sugbon ki a to ma lo eje ki a boju awon koko to wa ninu iroyin na ninu iroyin on lati mo fun yin pe ile igbimo asofin ipinle Oyo ti bowo lo ibere gomina Seyi Makinde lati tewo waju lori isinmi olododun re nigbati igba keji gomina Adebayo Lawal yo lanfani ati mo seto isakoso ipinle Oyo ti sima tari re lo sowo iwaju lawon asiko ye bakan na la mo afun pe are Bola Tinubu loni ti fi dawo orilede Nigeria loju wi pe eto atunse tun lo leka eto agbara oni pe yo lanfani ati pese awon akoyawo ati awon toto lagmo eto won bi ijoba apapo ile ye bi o se sise loju eto ikone fun awon egberun marun omo orilede Nigeria eleyi ti o seto lile meta sawon ile awon eyan gege bi ile ise are bi o se se agbekale re lebi ma soju sofin le yi ni ati gba aba to wa lati le owo ile ise are eleyi to nri si oro idasile olopa ipinle e to sin sami awon igbese otun ninu igbese orilede Nigeria lati pin agbara eto abo lawon elekunjekun bakana la mo afun pe ajo tin seti idibo lominira lewa INEC oni ati ru awon ti pe won ti to ojo eni a ndibo ni ipinle Oyo lati se amulo anfani ose meji ti an fi kun asiko iforuko sile iyun fun eto kaade idibo lati yago fun ojo ti kini ohun yo pada tenubodo ti kaluku a bere sinema sakijo kijo kaka kede eyi lo pin iroyin lewa fun ti ale tuni akojopo ati atuntun iroyin lowa latowo Kemisola Williams e ma gbagbe wipe ele darapo mo wa lawon ojo opo ilejara wa gbogbo pelu at Wells Radio 893 nba tele feran tell si tele wa loju opo ilejara Facebook wa pelu at Wells Radio 893 FM fan page bakan na le gbo aso we waju si loju ona ti agbaye ti www.wellsradio893.com tabi ke pe ton ti atejise soju opo WhatsApp sinu yara ikoro ijo ikani yi lori ero 0916 893 2000 fun won isele to ba soju eni Adedamola Olo ede lomuro ina wa se ti gbo yin e se ten gbo ikoni kan ga gbo mo gbe Wells Radio 89.3 FM Olorun yo boko fun yin orun ayo laosun

Ẹyin náà ti mọ̀ pé ni dédé aago mẹ́sàn-án ni gbogbo alẹ́ Thursday àwárí ìfẹ́ agorí afẹ́fẹ́. Ẹyin náà ti mọ̀ pé ni dédé aago mẹ́sàn-án ni gbogbo alẹ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ àwárí ìfẹ́ agorí afẹ́fẹ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run náà lárígbà tá a fi lọ tá a tún fi padà dé lọ́sẹ̀ tó ní. Bí kò bá ṣe ti Olúwa tí ó kọ́ ilé náà gbogbo àwọn tó ń bí òdì tó ń kọ́ wọ́n kàn ń ṣe lásán náà ni. Àánú òun lárígbà orí ọ̀fẹ́ báyìí òun náà lárígbà. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀, ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. Òun kan náà yìí ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ fún ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ìdàrúdàpọ̀ ìjà wàhálà nínú ẹbí tó ń gbọ́ mi nírọ̀lẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ tó lè ṣe ìdààmú tí ò ní jẹ́ kí ọ̀rọ̀ talẹ́ tòní ó débi tó yẹ kó dé lọ́kàn wa. Lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ó yẹ ẹ̀yìn náà sọ tẹ̀lé mi kí ló ń da ẹ̀yìn láàmú kí ni nǹkan tó ń fa wàhálà nínú ìdílé yín yẹn ẹni kó gbórí sókè o. Kí ọba ògo kí ó lè wọnú ọ̀rọ̀ náà wá. Kí ọba ògo kó lè wọnú ilé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú.

wọn kan tó ń gbọ́ mi lálẹ́ tòní yìí wá. Kí ọba ògo kó lè pọ̀ àwọnú ọkàn tó ń gbòǹgbẹ fún ìtura lálẹ́ tòní yìí wá. Kí ọba ògo kó lè wọnú ọkàn tó ń gbòǹgbẹ fún àlàáfíà àti ìtùnú. Kí ọba ògo kó lè wọ inú ilé tí wàhálà ti ń ṣẹlẹ̀ ń gbogbo ìgbà yẹn. Kí ọba ògo kó lè wọnú ọkàn ọkọ àti ìyàwó tó ń jà ní gbogbo ìgbà yìí. Kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá láti tún tò láti gbé eró láti tẹ̀ ẹ́ síwájú. Ta ni ọba ògo yìí, Olúwa tí ó le ni, tí ó sì ní agbára? Olúwa kan náà yìí ni ó ní agbára ní ogun. Nígbà tẹ́ ẹ ti wá mọ́ lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ orí yín sókè o. Àní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Kí a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọ inú ọlé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ìpínlẹ̀ Ọ̀yọ́ wá. Kí ọba ògo kó lè wọ inú ìlú Ìbàdàn wá. Àní kí ọba ògo kó lè wọ inú orílẹ̀-èdè Nàìjíríà yìí wá o. Kí ọba ògo lè wọnú ọkàn tèmi kó lè wọnú ọkàn tiyín. Ibi ọ̀rẹ́ nìkan tí ò ní gbà kọba ògo wọnú ilé tàbí wọnú ọkàn tòun o. Nítorí tí ọba ògo bá wọlé àtúntò á wọlé. Tí ọba ògo bá wọlé àlàáfíà àjọba. Tí ọba ògo bá wọlé gbogbo nǹkan tó rọ̀ à tó lé àárọ̀ pẹ̀sẹ̀. Tí ọba ògo bá wọlé ìtẹ̀síwájú ìgbédìde àti àlàáfíà ní wọlé o. Ìyẹn ni mo fi ń kí yín lálẹ́ tòní pé ẹ kaalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní yìí o. Bóyá nílùú Ìbàdàn lẹ́yìn ti ń gbọ́ wa ni tàbí àwọn agbègbè tí afẹ́fẹ́ yìí tó gbé ohùn yìí dé. Tàbí tí afẹ́fẹ́ tó ń fẹ̀ yìí tó gbé ìkànnì 89.3 FM dé lálẹ́ tòní. Àwárí ìfẹ́ o náà lórúkọ ètò yìí lórí ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Àkọ́kọ́ rú ẹ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n lè gbìyànjú láti ṣe bí ẹ̀ ṣùgbọ́n kò lè jọ́. Wọ́n lè gbìyànjú láti kọ́pì ẹ̀ kò lè jọ kànga gbọ́mágbẹ́ láyé. Ìkànnì tó ń ṣe ara ọkàn àti ẹ̀mí láǹfààní òun náà ni ìkànnì eléyìí. Gbogbo mọ̀lẹ́bí pátápátá ló lè gbọ́ bàbá màmá ẹ̀gbọ́n àbúrò àǹtí grandpa grandma. Ìkànnì eléyìí kì í ṣe ìtẹ̀ ń gbọ́tẹ ẹnikọ́mọ ó lọ sun torí kò gbúdọ̀ gbọ́ nǹkan kan. Ọ̀rọ̀, orin, àṣà àti ìṣe lóríṣiríṣi lórí ìkànnì gbogbo ẹ̀ ló bá ìlànà àti ọ̀nà tí ìjọba gbé kalẹ̀ fún ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà mú. Èyí túmọ̀ sí pé fún ìdàgbàsókè ara ọkàn àti ẹ̀mí la ṣe gbé kalẹ̀. Àwárí ìfẹ́ òun náà ni ètò tí a mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ lórí ìkànnì yìí. Láti rí pé nínú ìdílé wa a wà lálàáfíà ní gbogbo ìgbà. Bàbá ó wà lálàáfíà. Màmá ó wà lálàáfíà. Kò sí ìdàrúdàpọ̀ láàrin àwọn ọmọ. Ládùúgbò gọ́ńkọ́ àlàáfíà. Lẹ́nu iṣẹ́ gbogbo ẹ̀ ń lọ dáadáa. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà pàlàáfíà wà ò mí ni pé kò sí ìdàrú kò sí wàhálà kan bì kan. Kò mí ni pé ẹnìkan ò gbìyànjú láti tọ́jà yín bì kan. Ṣùgbọ́n tí wàhálà bá ṣẹlẹ̀ àbí èdè àìyedè bá ṣẹlẹ̀ bóò la ṣe ń parí ẹ̀. Bóò la ṣe ń gbé ìyẹ̀wò gan. Bóò la ṣe ń gbé gan ṣáà ń dàárú fúnra wa. Ṣáà ń fi kinní kan wo kinní kan bó ṣe ń sọ ń gbòòrò. Àwárí ìfẹ́ òun náà la mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ tó bá ti di dédé aago mẹ́sàn-án lórí ìkànnì yìí. Ní gbogbo alẹ́ Thursday ẹ má mí ìsí ẹ̀ rárá o. Ayọ̀ Emmanuel Ojo olórúkọ tèmi ẹ kalẹ̀ o. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ lè máa gbójú ayọ̀ wò wá lójú òpó Facebook wa. Wells Radio 89.3 FM fan page. Wells Radio 89.3 FM fan page.
ìyẹn lójú òpó Facebook Wells Radio 89.3 FM. Pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tó ń bẹ lórí fóònù yíyan bẹ́ẹ̀ náà lè láǹfààní láti máa gbọ́ wa lójú òpó Radio Garden. Àti ọ̀pọ̀lọpọ̀ ojú òpó lórí ẹ̀rọ ayélujára tó fún yín láǹfààní àti máa gbọ́ wa níbikíbi tẹ́ ẹ bá wà lágbàńlá ayé. Bóyá lórílẹ̀-èdè Nàìjíríà àbí ní àwọn orílẹ̀-èdè míì. Kódà tí íńtánẹ́ẹ̀tì bá ń bẹnú òṣùpá tẹ́ bá láǹfààní àti débẹ̀ ẹ gbọ́ wa. Kódà tẹ́ bá láǹfààní àti wọnú òrùn bí ò ti ẹ̀sẹ́ni tí ó débẹ̀ ẹ tún gbọ́ wa o. Ìyẹn tí íńtánẹ́ẹ̀tì bá ń bẹ ń bẹ o. Èmi ò débẹ̀ rí bí íńtánẹ́ẹ̀tì débẹ̀ bí ò débẹ̀ mi ò mọ o. Ṣùgbọ́n ìyẹn túmọ̀ sí pé kò síbi tẹ́ wà lágbàńlá ayé tẹ́ ẹ ti gbọ́ wa o. Radio Garden a wà ń bẹ̀, Radio Box a wà ń bẹ̀, àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà lójú òpó Wells Radio 893.com. F www.meta dot kan Wells Radio 893.com. Gbogbo àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ẹ nílò láti mọ̀ nípa ìkànnì yẹn bá ń bẹ. Gbogbo nǹkan tẹ́ ẹ nílò láti mọ̀ pátápátá nípa 89.3 FM ẹ bá ń bẹ. Àwárí ìfẹ́ talẹ́ tòní lágbára Ọlọ́run, Ọlọ́run á tún lò ó fún ọkàn wa, fún àlàáfíà wa, fún ìdílé wa. Kò sí nǹkan téèyàn jẹ́ tí kò ń ṣe ọlá Ọlọ́run. Kò sí àǹfààní tá a ní tí kò ṣe ọlá Ọlọ́run. Kò sí nǹkan tí ètò àwárí ìfẹ́ gbé ṣe bí kò ṣe ọlá Ọlọ́run. Ìyẹn ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aṣẹ̀dá o. Tó fún wa láǹfààní pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá à ń sọ tá a rò bẹ́ ọ̀rọ̀ lásán là ń sọ. Àwọn ọ̀rọ̀ kéékèèké tá a rò pé a tún ìdílé kan ṣe pẹ̀lú ìgbìmọ̀ràn wa lọ́sẹ̀ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́lọ́run fi irú àwọn ọ̀rọ̀ kéékèèké yẹn ló fi ń tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ìbéèrè táwọn kan ń béèrè lọ́kàn tí wọ́n pé kí ni màá ṣe ṣé wọ́n rí ìdáhùn lórí ètò àwárí ìfẹ́. Àwọn testimonies yẹn wọlé lọ́tún lọ́sì lórí ètò yìí. Ṣùgbọ́n gbogbo ògo pátápátá tọlọ́run náà ni o. Gbogbo ògo pátápátá tọlọ́run náà ni. Ìyẹn ni màá fi máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àwárí ìfẹ́ pátápátá pé ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọwọ́ bá pò ra káàdì láti fáwọn èèyàn mọ̀ràn lórí ètò yìí lé ti yín náà mà ní dàrú. Tó bá ti di bíi 8:39 yẹn làwọn kan ti máa gbé rédíò wọn mọ́ra. Wọ́n pè rí lórí ètò àwárí ìfẹ́ ṣùgbọ́n wọn mí sí ẹ̀. Wọ́n pè rí sórí ètò àwárí ìfẹ́ ṣùgbọ́n wọn ní mí sí ẹ̀ láyé láyé láyé. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun gan. Abala méjì ni ètò àwárí ìfẹ́ ló pín sí bẹ́ẹ̀ ṣe mọ̀. Abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ níbẹ̀ ni òun là ń pè ní abala ìmọ̀ràn. Níbẹ̀ ni a ti máa wọnú ìgboro, a ti máa wọnú ìdílé, a máa wọnú àwùjọ wa lọ. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ tá a ní ìdí láti bára wa sọ? Kí làwọn ọ̀wà kéékèèké àbí àwọn ọ̀wà tí Yorùbá ń pè ní wà bàjẹ́? Bóyá fọkùnrin bóyá fóbìnrin, láàrin ọkọ láàrin ìyàwó, tó ṣeéṣe láti da omi àlàáfíà ilé wa rú, tó ṣeéṣe láti fa wàhálà láàrin àwa méjèèjì. Bí ò dẹ̀ tí ìdá wàhálà yẹn ńlẹ̀ ṣùgbọ́n ń fa ìkùnsínú láàrin àwa méjèèjì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń pè láṣà ń gbà míì ọwọ́ ẹnìkan la ti gbà á. Ìwà àbàjẹ́ ẹnìkan la mú ta pè ní àṣà ń bì kan. Tọ́ bá pe nǹkan kan ní àṣà àwọn kan ṣáàná mu tán ṣáájọ. Ṣùgbọ́n ṣé kinní yẹn dáa àbí ò dáa? Lágbára Ọlọ́run mo lérò pé ní abala yẹn lálẹ́ tòní á tún máa dáhùn ìbéèrè àbí nǹkan kan tí àwọn kan fẹ́ nínú ìdílé wọn lálẹ́ yìí. Nǹkan ńlá kan tún mo tún mú wá lórí ètò ní abala àkọ́kọ́ yẹn lálẹ́ tòní. Òní ò máa ṣe atọ́nà wa fóhun tá a máa sọ ní abala kejì lórí ètò àwárí ìfẹ́. Abala kejì yẹn gan-an ni sẹ́gmẹ́ǹtì tó gbórúkọ ètò irú dáadáa àwárí ìfẹ́. Níbẹ̀ láti máa ka mẹ́sẹ̀jì tẹ láǹfààní àti fi ránṣẹ́ sí wa. Ẹ má gbàgbé lórí ètò àwárí ìfẹ́ ẹ láǹfààní láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ètò yìí.
kí ló ń kan yín lómi inú, kí ló ń dùn yín, kí ló rú yín lójú. Bóyá ẹ ti fi lo àwọn èèyàn ṣùgbọ́n èsì ò tẹ́ yín lọ́rùn. Àbí bóyá yín ò ti ẹ̀ láǹfààní àti lè bẹ́nì kankan sọ̀rọ̀. Bẹ́ẹ̀ nígbà mí èrò á pọ̀ rẹ́rẹ́ ṣùgbọ́n èèyàn á dàbí ipò dá wà láyé. Bémi ṣe máa ń sọ, rédíò ń fún yín láǹfààní láti gbádùn ìtòlọ́lọ́kan ọ̀jọ̀kan. Ṣùgbọ́n rédíò kan náà yẹn náà yóò tún ràn yín lọ́wọ́. Nítorí pé ó gbúdọ̀ súnmọ́ yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Àwọn abala méjì tí ó gbé àìtó àwárí ìfẹ́ tó gbé èrù rèé o. Láti aago mẹ́sàn-án títí di aago mọ́kànlá. Èmi àti yín ó jọ wà ń bí àádẹ́jọ máa sọ̀rọ̀ ìdílé wa Ọlọ́run á dẹ̀ máa bá wa tò ó. Ká tó lọ fún ìpolówó ọjà màárọ̀ yín pé kẹ́ ẹ bọ́ sójú òpó Facebook yẹn kẹ́ like kẹ́ share kẹ́ ẹ̀dẹ̀ máa comment. Láìkì sí ẹ̀yẹn ó ṣe pàtàkì fún ètò àwárí ìfẹ́ láti tún lè dàgbà láti tún lè gbòòrò sí. Ẹ̀yin mọ̀ ń pẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀ ń pẹ́. Ẹ̀yin ń gbádùn ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí gbọ́ rárá. Ẹ wà máa ṣe evangelism fún ètò àwárí ìfẹ́ báyìí o. Pé ètò kan ń bẹ lórí 89.3 FM àwárí ìfẹ́ ló ń jẹ́. Ẹ má mí ìsì ẹ̀ fún nǹkan kan.

Torí ìfẹ́ òun la ṣe dá olólùfẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò àwárí ìfẹ́. Ayọ̀ Emmanuel Ojo òun ló kọ tèmi ìkànnì kọ̀ǹga agbómagbẹ̀ Wells Radio 89.3 FM òun náà lẹ̀ ń gbọ́ o. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ ní àǹfààní láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa lórí ètò yìí? Ṣé ẹ̀yin fẹ́ ṣe àwárí ìfẹ́? Ẹ lóhun tó ń dùn yín lọ́kàn tẹ́ ẹ lẹ́ni tẹ́ ẹ lè bá sọ. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan olólùfẹ́ tàbí nǹkan tó dùn yín lọ́kàn. Bóyá láàrin ọkọ àti ìyàwó. Láàrin olólùfẹ́ méjì ó lè jẹ́ ẹ̀yin àtẹnitẹ́ ẹjọ́ ń gbélé. Kódà ó lè jẹ́ ẹ̀yin àti ẹnitẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ń bì kan náà. Ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ o nítorí pé ẹ lè fi mẹ́sèèjì yín ránṣẹ́ sórí nọ́mbà yìí. Ṣùgbọ́n nọ́mbà tí mo fẹ́ fún yín yìí kìí ṣe nọ́mbà yìí tí ẹ lè pe o. Bí kò ṣe kẹ́ ẹ send text message tó ń pè ní SMS tàbí kẹ́ ẹ wá fi WhatsApp message ránṣẹ́. Táwárí ìfẹ́ bá ti ráwọn mẹ́sèèjì yín yìí á kà á dẹ̀ pè yín. Bẹ́ẹ̀ ni àwárí ìfẹ́ ni ó pè yín. 0815-519-8656 0815-519-896 0815-519-8656 Nọ́mbà tí ẹ fi bá wa rí ìfẹ́ sọ̀rọ̀ nípa ohun tí ẹ fẹ́ bá wa sọ nìyẹn. Táwárí ìfẹ́ bá ti wá gbé mẹ́sèèjì yín wò. Tó bá jẹ́ èyí tá a ní ìdí láti sọ lórí afẹ́fẹ́ á sọ o. Tó bá dẹ̀ jẹ́ èyí tá a nílò láti bá yín sọ̀rọ̀ lábẹ́ aṣọ náà ni á sọ. Tó bá jẹ́ èyí tá a fi ránṣẹ́ sórí ètò olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ kó tó dariwo á tó fi ránṣẹ́ síbẹ̀. Àní kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti lójútù. Kàlàáfíà ó dẹ̀ lè jọba nínú ilé ládùúgbò àti ní orílẹ̀-èdè wa. Mẹ́sèèjì ti talẹ́ tòní máa fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́. Èmi náà dẹ̀ ṣèlérí pé máa farabalẹ̀ sọ kó ba lè yé yín dáadáa. Nítorí náà ẹ momi dáadáa oorun má kùn mí kí n ba lè gbọ́ eléyìí. Ẹ wà fi káàdì náà ẹ fi sórí fóònù yín kẹ́ ẹ bá a lè pè wá. Ibi tẹ́ ẹ ti mú lágbára Ọlọ́run kò ní tán bẹ́ẹ̀ o. Arákùnrin kan ni wọ́n fi mẹ́sèèjì eléyìí náà fi ránṣẹ́ sí mi.

0: lórí ètò àwárí ìfẹ́ a kì ń sábà gba mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọkùnrin kì ń ṣe gbọ́kùnrin òun fi mẹ́sẹ̀jì ránṣẹ́ ṣùgbọ́n kì ń tó nǹkan tá a bá wo mẹ́sẹ̀jì tá a mú ní oṣù mẹ́ta ẹ rí pé kódà 95% ẹ̀ látọ̀dọ̀ obìnrin ló ti wá nítorí náà inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà ńgbà táwọn ọkùnrin náà bá ń sọ̀rọ̀ síta arákùnrin yìí wọ́n kọ mẹ́sẹ̀jì wọ́n kọ́ lédè òyìnbó ṣùgbọ́n èmi a máa sọ fún wa lédè yorùbá arákùnrin ni àwọn ti ṣe ìgbéyàwó fún bí ọdún mélòó kan báyìí wọ́n láwọn ti ṣe ìgbéyàwó ilẹ̀ ti ta sí díẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe sẹ́ẹ̀tì àwọn ọdọọdún mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìgbéyàwó ọdún mẹ́ta náà ò ń ṣègbéyàwó kékeré wọ́n ní ṣùgbọ́n láìpẹ́ yìí ni àwọn rí i wípé kì í ṣe ìyẹn lọ́kàn àwọn ni ò kì í ṣe ìyàwó àwọn nìkan làwọn fẹ́ ń ṣe ló dàbí pé ìyàwó àwọn àti màmá ẹ̀ làwọn ṣe ìgbéyàwó pẹ̀lú níṣókí arákùnrin yìí sọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lòun arákùnrin ṣóun bá kọ wípé òun ò lérò pé ìyàwó nǹkan lòun fẹ́ o ńṣe ló dà pé màmá ẹ̀ gan lòun fẹ́ ẹ̀yin náà ń wò pé bó nìyẹn ṣe jẹ́ arákùnrin ní ìdí tóun fi sọ bẹ́ẹ̀ ni wípé kò sí ọ̀rọ̀ tí òun àti ìyàwó òun jọ sọ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tí kò dórí tábìlì màmá ẹ̀ kò sí ọ̀rọ̀ náà tó jẹ́ ọ̀rọ̀ tó ṣeé ṣe pẹ̀lú ìtẹ̀síwájú àti bí ayé àwọn á ṣe da tí màmá ìyàwó òun ò ní gbọ́ ń pa ẹ̀ ní pàápàá jùlọ arákùnrin ní kò sí nǹkan àṣírí kò sí nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ láàrin òun àti ìyàwó òun mọ́ ó má ti wáyé lọ́rọ̀ láàrin àwọn méjèèjì màmá ẹ̀ ti gbọ́ o oníkódà káwọn méjèèjì ó jọ ní èdè àyedè ní wákàtí tá à ń sọ̀rọ̀ yìí oníkílẹ̀ ọ̀la ó tó mọ́ màmá ìyàwó òun ti gbọ́ gbogbo ẹ̀ pátápátápátá káwọn mu omi ńlé àwọn kí omi yẹn ó má tó kílẹ̀ ọ̀la ó tó mọ́ màmá ìyàwó òun ti gbọ́ gbogbo ẹ̀ káwọn jẹun kíyọ̀ ó ja àbí kíyọ̀ ó má dùn kílẹ̀ ọ̀la ó tó mọ́ wọn ti gbọ́ gbogbo ẹ̀ arákùnrin ní ní pàápàá jùlọ èyí tó ń kọ̀ ń lómi nújù tó dẹ̀ ń dùn òun ni pé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó káwọn méjèèjì ó jọ jókòó pé nǹkan báyìí láàjọṣe nǹkan báyìí láṣe ṣé orí àga tó wà ń setí rúùmù yẹn á gbé kúrò báyìí á wáyé báyìí àwọn méjèèjì dẹ̀ ti jọ gbà pé báyìí láṣe ṣe o ó ní ṣùgbọ́n kò ní pẹ́ kò ní jìnà tí gbogbo ọ̀rọ̀ táwọn méjèèjì ó jọ sọ tí ó fi yàtọ̀ o táwọn bá sọ pé ẹjẹ́ àmì sápá ọ̀tún láàrin bí ọjọ́ méjì ìyàwó òun adé yóò mì sápá sí o kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀ apá òsì ni màmá ẹ̀ ní kó doríkọ o níṣẹ́ ló wá dà pé òun tóun jẹ́ baálé ilé tóun jọkùnrin inú ilé tóun tiẹ̀ ń sọ pé ẹjẹ́ àjọgbìmọ̀pọ̀ níṣẹ́ ló dàbí pé bí ẹni kàn ń fàsìkò ara àwọn ṣòfò táwọn bá ń sọ̀rọ̀ ni arákùnrin ní lọ́pọ̀lọpọ̀ ìgbà lòun ti gbìyànjú àti bá ìyàwó òun sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn méjèèjì ti jọ jókòó làwọn ti jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn méjèèjì ti jọ jókòó pé wọ́n ń ṣe nǹkan báyìí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ àṣírí ni òun ò ní kó má bá màmá ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí láàrin ìwà lójọ wa ó lóun ti ṣàlàyé fún lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ìgbéyàwó láàrin ọkọ àti ìyàwó ni ìgbéyàwó kì í ṣe láàrin ọkọ àti bàbá àti màmá ìyàwó bẹ́ẹ̀ kì í ṣe láàrin ìyàwó àti ìyá ọkọ ìwọ lòun fẹ́ kò ń ṣe màmá ẹ̀ Wọ́n á dẹ̀ sọ fún pé táwọn bá ní èdè àìyedè kò sí nǹkan tó ní ká má lè parí ẹ̀ fúnra wa. Tó dẹ̀ bá wá di nǹkan tá a lè parí, ṣe bá dẹ̀ wá sọ fún èèyàn kan bá wa parí ẹ̀. Ó ní ṣùgbọ́n tóun bá mú ọ̀rọ̀ yìí wá agídí wàhálà ni ọ̀rọ̀ yìí ó padà dá o. Ọ̀rọ̀ yìí á padà dìjà láàrin àwọn méjèèjì kẹ́yìn náà ni. Ó ní tóun bá dẹ̀ sọ, a ní ṣùgbọ́n òun kàn ń bèèrè ìmọ̀ràn lọ́wọ́ màmá òun nìkan ni. Ṣé gbogbo nǹkan ni wo tiẹ̀ ní ọpọlọ tiẹ̀ tí wàá fi dárò tó fi ń bèèrè lọ́wọ́ màmá gbogbo ìgbà. Ó ní ní koríta yìí gẹ́gẹ́ bí ọkùnrin ń ṣe lòun wá ń lérò pé bí òun tòun ò tiẹ̀ lágbára tó. Agbára tòun gẹ́gẹ́ bí baálé ilé ò tiẹ̀ lágbára tó. Ṣóun tiẹ̀ wá lágbára gẹ́gẹ́ bí ọkùnrin báyìí. Nítorí tí màmá ìyàwó òun bá ti sọ̀rọ̀. Gbogbo nǹkan táwọn méjèèjì bá jọ fẹnu kò sí, ó lọ́nu wọn. Àwọn méjèèjì ò bá jọ fẹnu kò pé ìrẹsì lájẹ láàárọ̀ láti màmá bá ní mọ́ín lẹ́ gbogbo wa ó jẹ́ o. Màmá ti sọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ náà nìyẹn o. Ó ní ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ kan ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí gan ló wá sùn dékoríta tóun fi ní àwárí ìfẹ́ bá ń dá sí kinní yìí. Ó ní bí ọkọ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, àwọn méjèèjì ń wojú Ọlọ́run fún ọmọ. Ó ní lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni oyún ti jábọ́ lára ìyàwó òun. Ó ní ọ̀rọ̀ yìí ó dẹ̀ dun àwọn méjèèjì gidi gan torí pé ibi táwọn ti fọkàn sí ni. Lágbára Ọlọ́run lálẹ̀ yìí mo gbàdúrà kí gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún ọmọ kọ́dún ìyò tó parí ìròyìn ayò ó ṣẹlẹ̀ o. Tẹ́ ẹ bá gbàgbọ́ ẹ ṣàmí kẹ́ ẹ gbé tó àdúrà mi o. Àmì yóò dẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ó láwọn méjèèjì jọ sunkún pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, àwọn méjèèjì jọ gbàdúrà. Kò sí nǹkan tí ọkọ àti ìyàwó tó yẹ kan jọ ṣe ń koríta yìí láti rí pé àwọn dira àwọn mú torí pé àwọn méjèèjì ní ọ̀rọ̀ ìdùn táwọn ò ṣe. Arákùnrin ni lẹ́yìn ìjákulẹ̀ méjèèjì tí àwọn méjèèjì rí yìí tó dẹ̀ da àwọn láàmú gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tó gbẹ̀mí àwọn sókè gidi gan. Làwọn méjèèjì dẹ̀jọ pinnu pé wo nítorí tàtà àdé yìí. Jẹ́ kí àwa méjèèjì ó jọ máa rin ìrìn àjò ìfẹ́ wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe kọ́ o. Kọ́lọ́run dẹ̀ bùkún wa ní àsìkò tiẹ̀. Ká má gbọ́kàn sókè pé ṣé kinní kan ṣé kinní kan ni. Nígbà wo loyún òde nígbà wo loyún òní dé. Káwọn méjèèjì ó jọ máa gbégbé ẹyé àwọn gẹ́gẹ́ bí olólùfẹ́. Tó bá dẹ̀ wo Ọlọ́run tó bá ti tó àsìkò tí Ọlọ́run á ṣe fáwọn. Ó ní káwọn sá fún nǹkan tó lóyìnbó ń pè ní anxiety káwọn ó ṣàmà gbégbé sí ayé àwọn. Arákùnrin yìí ní ìkoríta yìí fún ìgbà àkọ́kọ́ látìgbà táwọn ti ṣe ìyàwó. Àwọn méjèèjì jọ gbà bẹ́ẹ̀ pé báyìí ni ó ṣe rí. Òun gba ìyàwó òun náà gbà pẹ̀lú òun. Inú òun dẹ̀ dùn pé omi tuntun ti rú o. Àwọn ẹja tuntun ti wọnú ẹ o. Ṣùgbọ́n arákùnrin ni fún ìyàlẹ́nu òun gan o. Lẹ́yìn bí ọjọ́ mélòó kan tóun àti ìyàwó òun jọ fi ẹnu kò sórí ọ̀rọ̀ yìí. Nǹkan báyìí la ṣe nǹkan báyìí la ní ṣe o. Ó ní bí ìyàwó òun dẹ̀ ṣe dé nìyẹn pẹ̀lú ọ̀nà mí o. Ló bá dẹ̀dé ló ní àwọn gbúdọ̀ lọ sí hospital láti lọ ṣe àwọn àyẹ̀wò kan àti àwọn àyẹ̀wò kan. Olóhun bá yà òun lẹ́nu pé àyẹ̀wò la tún ń ṣe. ṣèbí bí ọjọ́ mélòó kan lèmi àti ẹjọ́ jókòó ń bẹ̀ yẹn tá a jọjú sọ̀rọ̀ yìí. Lòun bá bèrè pé ẹjọ́ o màdám kí ló yí padà lórí ọ̀rọ̀ tá a jọ sọ o. Ló bá sọ pé òun ti bá màmá tòun sọ̀rọ̀ o. Ìmọ̀ràn tí màmá òun dẹ̀ fún òun ni pé káwọn méjèèjì ó jọ lọ sí hospital káwọn ó lọ ṣàyẹ̀wò. Arákùnrin yìí ní ọ̀rọ̀ yìí dùn òun gidigidi gan ni. Òun tiẹ̀ ń ṣe nípa bóyá ká a ṣàyẹ̀wò àbí kò ń ṣe ta láyẹ̀wò dé. Àyẹ̀wò yóò tọ́ka sí ohun tó bá ń ṣẹlẹ̀ àbí nǹkan tó bá tún yẹ ká a ṣe ṣùgbọ́n àwọn méjèèjì ti jọ jókòó àti jọ fẹnukò lórí ọ̀rọ̀ yìí kí ló tún wá dọ́dọ̀ màmá ẹ. Arákùnrin ní nǹkan tó dùn jù ni pé a jẹ́ pé ọ̀rọ̀ táwọn jọ fẹnu kò sí àti gbogbo nǹkan táwọn jọ sọ kò tiẹ̀ nítumọ̀ sí. Bóyá kóun dẹ̀ ní kò tiẹ̀ nítumọ̀ ní kété tí màmá ẹ̀ bá ti sọ nǹkan míì. Lòun wá bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ ń jọ sí. Àdéhùn tèmi àti ẹjọ́ ṣe àti ìlànà tá a lágbé ọ̀rọ̀ ayé wa gbà ń kọ́. Àti pé ńgbà tó mọ̀ pé ọ̀rọ̀ yìí ò tẹ́ ẹ lọ́rùn kí ló tó bá mi sọ́kú tútú lọ fi lọ̀yàn ń ta ní pàápàá jùlọ màmá ẹ̀. Oníní ìkóríta ẹni gbogbo ẹ̀ ti gbaná o. Àwọn méjèèjì jọ fọ̀rọ̀ yìí fà á mọ́ra àwọn lọ́wọ́ gidi gan. Àwọn sọ̀rọ̀ síra àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé irú ètèyàn ò lè sọ sọ́mọ àbí sọ lórí afẹ́fẹ́. Ó ní kódà àwọn méjèèjì ò bára àwọn sọ̀rọ̀ bí inú ilé àwọn ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ó le gidigidi gan ni. Tó jẹ́ pé àwọn á pàdé ara àwọn lẹ́nu ọ̀nà òǹkálukú ó ní ìdí láti yà fúnra wọn ni. Arákùnrin yìí ní ibi táwọn wá dé báyìí àwọn tó ń bá wọn gbé gan ti bẹ̀rẹ̀ sí mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Ó ní kódà gẹ́gẹ́ bí ọkùnrin àwọn ọ̀rẹ́ òun kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ sí ń fòun ṣe yẹ̀yẹ́ pé ìwọ kẹ ìwọ ń ṣo lórí ilé ẹ. Ìwọ gan ni fìlà ilé yín ìwọ ń ṣo lórí o. Ìyá àyàwó ẹ lo lórí ilé yín o. Ó ní kódà wọ́n ní abẹ́ òfin ìyá àyàwó òun lòún gbé o. Nígbà tó yẹ kóun máa bíùdì ìdílé tòun màmá àyàwó òun ló ń darí ibílé òun ṣe ń lọ. Oníkódà àwọn ọ̀rẹ́ nǹkan ti gbà ọ ní ìyànjú pé wo kò sígbéyàwó ń bẹ̀ rárá. Arákùnrin jẹ́ kó máa bá tiẹ̀ lọ kí wọn náà máa bá tiẹ̀ lọ. Ó tó di pé nǹkan á le jù báyìí lọ èyí tẹ̀ ń bínú tẹ̀ ń jà tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ gbogbo ìgbà. Arákùnrin ní kóun má tàn mí jẹ òun ti rò ó rí o. Ọkùnrin lòun baálé ilé dẹ̀ lòun. Ṣùgbọ́n òun sọ̀rọ̀ màmá ìyàwó òun ló sọ ohun táwọn ó ṣe. Nikoríta táwọn tán ẹ̀wà yìí kò tiẹ̀ yé òun mọ́ òun ò tiẹ̀ mọ bóun ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n òun mọ ohun tó ń dùn òun dẹ̀ mọ ohun tóun ò fẹ́. Kò dẹ̀ sígbà tóun rọra fi jẹ̀lẹ̀ ńkẹ́ báyàwó òun sọ̀kẹ́ tuntun sọ̀kẹ́ tó bọ̀ wọn àmọ̀ràn míì títí dé o. Èyí tí màmá ẹ̀ bá dẹ̀ sọ yẹn ni ó ṣe o. Ó ní tòótọ́ òun nífẹ̀ẹ́ ìyàwó òun òun ò dẹ̀ fẹ́ kọ́ sílẹ̀. Ó ní ṣùgbọ́n òun ò mọ bí òun ó ṣe máa tẹ̀síwájú nínú ìgbéyàwó láti rí pé àwọn ọ̀rọ̀ tí àwọn méjèèjì jọ sọ lábẹ́ aṣọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ tàbí nǹkan àṣeré láàrin lọ́kọláya bí ó ṣe máa jáde síta. Àti pé àwọn ìjà àbí èdè àìyedè táwọn méjèèjì bá ní kẹ́ tó sọ kẹ́ tó bọ̀ ẹni tí ò tiẹ̀ bá wọn gbé lábẹ́ òrùlé kan náà ló ń tún gbogbo ẹ̀ ló ń tún tó. Ó wá ń bèrè lọ́wọ́ mi lédè òyìnbó ó ní am I overreacting àbí ṣóun ń ṣe jù ni. Ó ní àbí kóun kọ̀ rọra gbà pé bíyàwó òun ṣe máa ń bá ìyá àti ẹ̀ sọ̀rọ̀ nìyẹn. Àbí kóun dúró gẹ́gẹ́ bí ọkùnrin pé òun ò gbàṣẹ́. Bóyá ó da o bóyá ó da bí ó di wàhálà bí ó di wàhálà bódogun bódìjà kóun dúró kí bó ṣe máa rí nìyẹn. Arákùnrin ní ìkóríta yìí àwọn ò tiẹ̀ mọ nǹkan táwọn ó ṣe o. Torí ìfẹ́ o la ṣe dá olólùfẹ́.
1: Torí rẹ̀.
0: Etí kẹta ò gbọdọ̀ gbọ́. Àwárí ìfẹ́ o náà ni ètò tẹ́ ń gbọ́ ìkànnì ìkànga àgbọ́mágbé Wells Radio 89.3 FM. Arákùnrin ń bèrè lọ́wọ́ wa pé ká gbà ó ní ìmọ̀ràn o. Ṣé kò ń rọra máa gbégbé ayé òun lọ báyìí ṣùgbọ́n kò tẹ́ òun lọ́rùn o? Àbí kò ń fẹsẹ̀ múlẹ̀ pé sẹ́ bódogun bódìjà báyìí ni ó ṣe rí o. 0916-893-1000 0915-333-4893

0: File, Emma Ikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongong Lewa.
1: 0916-893-1000, 0915-3334-893. Hello?
2: Hello, sir.
1: Hello, sir. Hello, sir.
2: Yes, sir.
1: Yes, sir.
2: Yes, sir.
1: Yes, sir.
2: Yes, sir. Adura. Meta ọkùnrin yẹn lórí pé bóyá ìyàwó ẹ ló ti kú sí mi létí kò mọ̀ pé kò mí mọ́. Tó tọ́ máa fi jọ ń ṣe bẹ́ẹ̀ káwọn méjèèjì jọ ń ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ káwọn fúnra ara wọn kọ́ má bá ìyàwó wọn fa wàhálà bẹ́ẹ̀ wọ́n sì máa bẹ̀ẹ́ náà ni. Kò sí nǹkan tá a máa ní kí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Àtàdúrà obìnrin yẹn kò pè é pé obìnrin màmá ẹ̀ kọ́ ló máa máa darí ilé àwọn kó fúnra rẹ̀ dá dúró. Ọlọ́run á bá wọn túlé àti ọ̀nà wọn ṣe ẹ
1: fún ìṣòro. Ẹ máa tẹ́tọ̀
2: bọ̀
3: sọ́dọ̀ rẹ̀.
1: Zero nine one one three Mary 893. 0915 3 Meta 4893. Tabi 0916 893 1000. Imọran won ni e gba arakunrin to ba je aburo yin tabi to ba je omo yin okunrin. Hello, e kale o.
4: E kale sir.
1: E kale ma.
4: Yes sir.
1: Yes ma. Jabulu lati moni ya e kale o.
4: Ben era sir.
1: Yes ma. Akoju ojo yi.
4: Cherry. Yes sir. Cherry, as long as ti mama yen to ba shin da si oro mo leyin o lo ni pito. Boya ki okunrin yen ko ma decide lori nkan to ba fe se fun re.
1: Fun ra e.
4: Beni. Beni ko duro lori nkan to ba fe se. Ki se pe boya nikan wa mama gbe kini wa lati ta ko ye ki ya e ma da soro. Ta ba se ma da soro once in a while. Ki boya ti oro yen ba ruju. O ki wa se gbogbo nkan to ba n lo ninu ile won lo ye ki amame ma do si. Ko boju mu rara.
1: Ko boju mu. Ko boju mu. Oda e seun gbo ma o. E seun go daro. 0916-893-1000, 0915-3334-893. Awumi, ki gbọ́ lẹ́nu ọkùnrin náà, ojú wo ni ọkùnrin fi wo, àwọn grandpa, grandma, ojú wo ni ẹ fi wo, tírú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀, bó ni èèyàn ṣe ń tò ó. Arákùnrin tí wọ́n fi ọ̀rọ̀ yìí lọ wá, ọ̀rọ̀ tó ń dùn wọ́n gidigidi lọ́kàn ni ọ̀. Adẹ̀wòmí kẹ pè wọlé ká gbọ́ ìròyìn.

0: 0916-893-1000. Ti arakunrin yi ba je ore ti yin seyin na so pe ko koyawo e le. Hello, e ka le o. E ka le ami lombo.
1: Ami lombo lo se pa ya.
0: E se ngo so.
1: So we like the commission ti last call a given.
0: Mm.
1: So wa so wa wa so ga bank.
0: Mm.
1: E wa se le to kin ko sha pe ko e na ni.
0: Mm.
1: I ko se mi ti so sin be ni pe ko ji so money ge ni.
0: Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin la máa ń rí tó máa ń ṣe báyìí, mommy's gang lélẹ̀.
1: Ó wà láàrin obìnrin náà, ẹ̀kọ́ náà lélẹ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn. Dúrín kan sì péyàn máa ṣàkíyèsí gbogbo sáyẹ̀nsì. Fẹ́ pé irú máì ti mọ rí gbogbo yẹn nìkan tó fẹ́ra wọn ni, wọ́n á ti ṣàkíyèsí, ó máa wà dáadáa nínú ọkùnrin àtobìnrin kan. Ẹgbẹ́ tẹ̀lé nígbà tẹ̀lé jọ dé lọ́wọ́ ni wọ́n ti máa rí àpẹẹrẹ pé lè rò ní máìndì ààrẹ kò wà stable nípa making decision. Ẹ bá fi jọ fẹ́ ilé ìgbà tó bá máa kúrò níbẹ̀ ọjọ́ mélòó nǹkan mélòó àpàdà sọ pé òun ṣe yẹn mọ́. Ọkùnrin ìdífẹ́ náà a máa fomi lò ni.
0: Àwọn
1: ọ̀rẹ́ wọn kí wọ́n sọ pé wọ́n mọ̀ sọ fún àwọn ìṣe yẹyẹ yẹn. Wọ́n rí jùlọ àti máa jẹ́ káwọn ọ̀rẹ́ wọn mọ information.
0: Tó ń ṣẹlẹ̀.
1: Ó máa wá máa fọ séètì wọn. Abákan ti ṣe wọn káwọn ọkùnrin gbogbo la máa fi ń ṣeré.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbábà nǹkan sí bẹ́ẹ̀ yẹn, a kò fi àfi tí ó já òtún ara wọn. Wọ́n tẹ́ mi rí bẹ́ẹ̀ nígbà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí wọ́n bá ti máa make decision, wọ́n má máa jẹ́ kí ìyàwó wọn kọ́ máa kárí àlọ́mì sí gbogbo decision. Wọ́n bá fẹ́ make. Tó bá ti wá di létà tá wa gbọ́, kọ́ wá fi yé pé bó ṣe máa ń sọ gbogbo ọ̀rọ̀ fún ìyẹ́ ẹ̀.
0: Mi
1: ò fẹ́ kí máa fẹ́
0: bí kì í fún ẹ. Sọ̀rọ̀ mọ́.
1: Wọ́n fún àgbẹ̀ kó stop ẹ̀. Tó bá gbà tó bá ti ní máa. Wọ́n máa sọ pé marriage is not for babies.
0: Marriage is not for babies. Ó wà fẹ́
1: tó ní máa yàrá ẹ̀mọ́tọ́-minded people ni. Ẹni tó bá dẹ̀ ṣègbéyàwó tó bá di pé kò lè make the sun láàrin ọkọ̀ àti ìyàwó. Tó lọ fi lọ ìyá àdúgbò àfẹ́. Ìyẹn ò tí ì ṣetán láti fún di fóònù tó máa wà happy tó máa ní happy ọmọ. Ọkọ̀ yẹn ò jẹ́ ìbí náà. Ṣùgbọ́n the same. Nígbà tó ń ṣe ẹ̀kọ́ máa skúl ìyàwó yẹn náà. Kó lè di changing of mindset. Mindset yẹn láti bẹ̀rẹ̀ ni. Irú nǹkan bẹ́ẹ̀ tí ìjọba lórí obìnrin bẹ́ẹ̀ kó tó fẹ́ àbọ̀kúnnú yẹ kí èèyàn sá fún ni. Ẹ ò gbélé ò ṣe fẹ́ ìyàwó. Kọ́tẹ́mi ni sọ ni ẹ kú
0: ètò. Ẹ ṣeun gan-an, ẹ ṣeun gan-an, mi ìdánwò, ẹ ṣeun dàrọ.

0: Ama mo tun ro nkan kan lori oro yi. Won gbe mi lo si bi awon obi se nto omo won. O gbe mi lo si bi awon obi se nto won omo won boya lati le da duro abi lati le ma da duro. Tori mi tun wo pe omo to gbe oro wale oro ti nkan to sele laarin ohun atoko. To je nkan ikoko nkan asiri ti o ye kokoro laarin awon mejeji. Se nkan to ye ko bi na o gba lati ma da si abi tepepe oro ni. Abi o ti gboro wa ka da si na niyan. Hello, e ka le o.
1: Hello.
0: E ka le sa o. Yes sir.
1: Ọ̀gbẹ́ni Adé Oníkáyọ̀dé ni láti kọ̀ náà pàtà.
0: Ẹ̀ka alẹ́ bàbá, ẹ ṣeun gan sá.
1: Ẹ̀ka alẹ́ sá.
0: Ẹ ṣeun gan sá.
1: Ṣé rí ọ̀rọ̀ yẹn? Ọkọ ni ò sọ́dí ìyàwó ẹ̀.
0: Ọkọ ni ò sọ́dí ìyàwó ẹ̀. Ókè.
1: Láti ilẹ̀, ó yẹ kó ti mọ̀ pé mọ́mí spẹ̀t ni. Ọkọ àti máa ṣẹlẹ̀ during the courtship. To je pe mo ma se just my mind. But ife ma nrubu awa okunrin loju.
0: Nrubu obirin loju na ife love is blind, marriage ni eye opener.
1: A ma wo pe ma ko be se to ba ye e gbogbo ni am stop. So bo si wa ri ni ife ajo se bi won ti fi mo.
0: O ti bi mo be ni.
1: Wọ́n ṣe rẹ̀ mọ́ bí.
0: Bẹ́ẹ̀ni sá, wọ́n gbojú ọlọ́run fọmọ báyìí.
1: Àánú obìnrin yẹn ló ṣe mí. Torí ọkọ̀ iṣẹ́ rí bó ṣe ń káàkiri parọ́ wà fọkùnrin tó. Oníkàkù ló mọ inú ara ẹ̀. But lọ́kùnrin tó wà ní ìsìn ló máa wẹ̀ pé kóhun lọ láì lọ́mọ kan. Omi ní pààyàn jẹ. Ọ̀gbẹ́ni ẹ̀ máa lọ dọ́gbọ́n sí ẹ̀ ń ta. A dẹ̀ máa pè kẹ́lì fún nulẹ̀. Yes. That is mathematical mo lenu oro pelu e ti mo ba ti advise so ni now ni sin mo boyo okunrin boyo so fun awon obi ti e ko ho si wa boya awon obi e bi o ba wa obirin kan si kona ko ho si wa possibility wa kin kan e sele ko ti ba wa obirin kan si ti si bi kan e wo sa si le gbogbo ti o ma pa ti to ba ko le ara. So òun ló dẹ̀ máa bí obìnrin ló máa dùn gbẹ̀yìn. Yes, òun máa dùn abẹ́ta tí ó bá lè gbàdúrà tó bá lè máa gbàdúrà fún. Tí ọba tí ìsìn gbogbo nǹkan tá à ń sọ yìí pé kò tí ì ní ẹ ní ìyàwó mi ní pamọ́. Àlọ́tẹ̀ra mádùúrà ni ó jọra ní ogun ojú ìyẹn ṣe é rú, ogun àjẹ ìyẹn ṣe é wú, wọn ni ogun alárùkà. O lè díẹ̀ o, ṣé rú o.
0: O lè díẹ̀.
1: Sọ̀ni ló kọrí. Ló bá jẹ́ ta láàrù ta o, babaláwo ò lè rí ẹ ṣe. So, àdúrà ni o. Ọlọ́run á ràn lọ́wọ́ o. A lè gbé àgbélébù ẹ̀. Àgbélébù ẹ̀, a lè di àgbélébù tó ń dijó mọ́yàn lẹ́sẹ̀ o.
0: Àgbélébù.
1: Sọ̀rí. Yẹni, àgbélébù ni. Ọlọ́run jẹ́ o dijó fún o. Ọlọ́njẹ́ òdìjọ́ fún ni ó. So, wọ́n tó bá kọjú sí ẹ̀ ta, tó bá kẹ́yìn sí ẹ̀ ta, tó bá kú ọ nìkan, kò tẹ́rù ara ẹ̀ pa.
0: Tẹ́rù ara pa o. Ẹ ṣeun gan bàbá. Hello, ẹ kálẹ̀ o.
2: Hello, sir, Ezra, mi ti
0: ká. Mr. Akin Ọlálẹ̀ kan sí, ẹ ṣeun gan bàbá.
2: Yes, sir. Ẹjọ́ sọ àyínkan tẹ́mi kan tẹ̀rẹ̀ béèrè ni pé bóyá ìyá ìyàwó wọn gan ló ń tẹ́kẹ́ a fámìlì wọn torí ìgbà míì.
0: Kòkókó ń ṣàwọn.
2: Torí ìgbà míì ó máa ń níbẹ̀ tó yẹ pé bóyá bí àwọn tó wáyé pé àwọn ìyá ìyàwó àbáwọn fámìlì ló ń tẹ́kẹ́ fámìlì wọn. So wọ́n lè máa wò pé àwọn tó ṣe nǹkan fún ọmọ àmọ́ wọ́n ní láti gbọ́. Bóyá rú ẹ̀dá bẹ́ẹ̀ ni arábìnrin bẹ̀bọ̀ gbà tẹ́tí ní kì í ṣàwọn. Báwọn bá wọn tó
0: gbọ́. Àmì ẹ̀ṣẹ̀ ń gan.

àwọn ìfẹ́ oná ni ètò lórí ìkànnì ìkànga gbọmọgbẹ Wells Radio 89.3 FM. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àgbélébu ni kóun máa gbé àgbélébu tiẹ̀ lọ. Kí lẹ́yìn lérò pé ọkùnrin yìí lè ṣe gan-an? Ó láwọn ọ̀rẹ́ òun ti ní kóun kọ ìyàwó òun sílẹ̀ kò sọ́nà ń bẹ́ẹ̀. Báwo ló ṣe jẹ́ màmá ìyàwó ẹ ni ó máa sọ pé nǹkan báyìí ni kinní kan ni? Ǹjẹ́ èèyàn méjì yìí lè bára wọn rìn láì ṣe pé àwọn méjèèjì rẹ́bí? Ọkọ àti ìyàwó la pè é. Kẹ́yìn méjèèjì ó jọ jókòó kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ pọ̀ kọ́rọ̀ yẹn kúná kó dẹ̀ ṣe é ṣe. Ṣùgbọ́n kẹ́nìkan lọ lẹ́yìn kó lọ mú ọ̀rọ̀ yẹn fi lọ ẹlòmíì. Kó dẹ̀ jẹ́ ẹni tó fi ọ̀rọ̀ yẹn lọ ẹni tó respect gidi gan ni. Bí màmá ẹ̀ bí kéèsì ti lédì yìí, kó dẹ̀ wá kó wá sọ kó dẹ̀ yí padà. Nǹkan tí wà àtọ́kọ ẹ jọ sọ ìyẹn di wọ̀ nínú gọ́tà. Èyí tí màmá ẹ̀ ní kó ṣe òun láṣe o. Èyàn ò dẹ̀ kúkú lè dá decision ti ẹ̀ gbé tó bá ti di pé ọ̀rọ̀ lọ́kọláya ni. Àwọn ọ̀mọ̀rọ̀ kan ti wọlé pé kó ra má fi àwọn ọ̀rọ̀ kan tó bá ṣe pàtàkì lọ. Kó dá ṣe kó dá execute kó parí. Ẹ jẹ́ ń gbọ́ èrò tìyìn ó ṣe pàtàkì fún mi. Ó ṣe pàtàkì fún arákùnrin yìí náà tó rò náà ń gbọ́ ètò yìí lálẹ́ yìí. 0916-893-1000 tàbí 0915-3-4-8-9-3 ìyẹn nọmba 3 ní ọ̀nà mẹ́ta 4-8-9-3 0911-3 ní ọ̀nà mẹ́rin 893. Tàbí kẹ́ ẹ kàn sí wa lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page.

0: kọ́
1: balúdápalúdá
0: tá ń ràdá òun náà ló yí kan ètò yín ètò wa
1: àgbàlódé.
0: Àgbàlódé lètò àgbọ́kọ́gbọ́n èyí tá a ti ń kẹ́kọ̀ọ́ látara àwọn ìrírí ìlàkọjá àti ìgbésí ayé àwọn bàbá àti màmá tó ti la oríṣiríṣi ìpele kọjá nínú ayé yìí. Ṣé bí wọ́n pé ìrírí làgbà ọgbọ́n? Ṣé bọ́jọ̀ ṣẹ́gun láago méjì sí mẹ́ta ọ̀sán la máa ń gbétò àgbàlódé tẹ́lẹ̀ níkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Bẹ́ẹ̀ni àsìkò ló yípadà, ṣùgbọ́n tó àtàtọ́kù ètò yípadà o. Ẹ pàdé ọ̀rẹ́ àwọn àgbà ẹ̀yẹnjú Olódùmarè Frances Amafi ní gbogbo ọjọ́ Sátidé láago mẹ́fà àbọ̀ sí méje àbọ̀ ìrọ̀lẹ́ 6:30 to 7:30 PM láti túbọ̀ kẹ́kọ̀ọ́ lára àwọn àgbà tó ti gba ibi táwa ṣẹ̀ ń gbà kọjá nínú ayé yìí. Ètò àgbàlódé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ tá a wà yìí o. Níkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM àjọmọ́ àgbọ̀yìn.
2: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ilé tí ẹ ti darapọ̀ mọ́ wa láti aago márùn-ún tí a ti ṣe ìkànnì yìí ní òwúrọ̀ ọjọ́ tòní. A kì í pé ẹ ṣe tí ẹ ti ń bá dá sí àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan. Ẹ kò ní jẹ̀bi tí a ti máa tàtàpẹ́sẹ̀ fún ìṣọwọ́ṣà fún tọjọ́ títí òní oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ tòní. A kì í pé ẹ ṣe tí ẹ darapọ̀ wa ní orí ìkànnì ti Wells Radio 9.3 FM fún ẹ̀yin tí ẹ ti bá wa dá sí tù fún ẹ̀yin tí ẹ pè àti fún ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ tẹ̀ fi ṣọwọ́. A kì í pé ẹ ṣe ìnáwó yìí kò ní tọwọ́ yín ibi tí ẹ ti mú owó náà lè tí ẹ fi ń ra ẹ̀rọ ìpè náà àgbà náà ní wọ́bẹ̀ ní agbára ti Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí a tún pàdé ní òwúrọ̀ ọ̀la dìde aago márùn-ún òwúrọ̀. Ẹ jẹ́ ká tún pàdé láti ìkànnì yìí tá a tún máa bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ wa tá a sì máa tún tẹ̀síwájú ní ọlọ́kọ̀ òjọ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìpolówó ọjà báyìí òun náà ní agúnmọ́wò ẹgbẹ́ nǹkan tẹ́ ń tà wá kẹ́ fún agbè tiwa lárugẹ kí àwa náà ká fi ìtura náà ká fi gbé tìyín náà ká fi gbé ní arugẹ. Ẹ sì rí pé Ọlọ́run bá a fi èrè tó pọ̀ báyìí a fi sí orí ọjà ilé tí ẹ bá polówó ní ìkànnì yìí. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ìkànnì tí a wà yìí Ayọ̀ Emmanuel Ojo, àti ní orúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ẹnu ìloro. Òun náà ni à ń kí pé ó dàárọ̀ ó ran àyàn lásùn ọ̀kọ̀ọ̀kan láàyè èyí tó bá yẹ ká pa ẹjẹ́ ká pa èyí tó bá yẹ ká tàn ẹ̀jẹ̀ ká tàn wọ́n nítorí tèmi wọ́n ní sórí pè yín wọ́n nítorí tìyín náà kò wọ́n sórí pè mí ní agbára ti Ọlọ́run ọba. Stephen Adeyemi Ige òun ni orúkọ tèmi títí òwúrọ̀ ọ̀la tí a tún máa kíra pé àkójúmọ́ ó dàárọ̀ ó ran àyàn lásùn

0: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ ń tẹ̀lé ni.
1: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o. Sọ̀rọ̀
2: lẹ́yìn ọjọ́ Friday, ewé ìjókòó jẹ́ wọn ní ja fún ọmọ rẹ. Ọba mi ajá bí dọ́ọ̀lùgbàlà gbogbo àgbáyé kìlú ẹ̀yà Júdà. Ọba mi oníkàngá ìjípọ̀n. Olórí aládé gbogbogbogbogbogbogbogbò. Gbogbo ilé ẹ̀pọ̀ fájú ẹ pariwo go go go go go go. Àdúrà tó mú kí arabi ọmọ yá gágá ti dé o. Látọwọ́ Jésù Kristi.

rò kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè túbọ̀ gba káàdì ìdìbò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde wípé irọ́ lásán ni ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC fi kan ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé wípé kò fẹ́ kí àjọ EFCC tọná wo ìṣàkóso ìpínlẹ̀ ọ̀hún. Àwọ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP tún gbogbo sí ibi Igun Wike tí Bọ́lárunmi jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́rẹ̀. Ṣé lọ gba ilé ẹgbẹ́ ní Mọ̀lẹ̀té ní Ìbàdàn. Ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama pè fún bí àjọ African Union ṣe máa dẹ́kun igbógun ti àwọn ààrẹ ní orílẹ̀-èdè South Africa. Àwọn kókó inú ìròyìn fún ti ọ̀rọ̀ òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago 8 òwúrọ̀. Olúpẹ́ Ọlásanmi ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.

àgbẹ̀ ní aago mẹ́jọ òwúrọ̀. Ó dúpẹ́ ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run. Kí ó bùkún fún yín.

bá sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ tó kájọ ẹ̀ tó kójú òṣùwọ̀n láti bá ni ṣètò ayẹyẹ àti láti bá ni tí ó jẹ́ olóríṣiríṣi. Beloved Catering and Services ní ẹlọ. Wọ́n kalẹ̀ sí +29B Nwadia Close, Millennium Quarters, Banyazi, Kubwa, Abuja. Wọ́n bá ni ṣètò lóríṣiríṣi, wọ́n sì ń ṣe àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ tó bá ìgbà mu. Àwọn òṣìṣẹ́ wọn, wọ́n já àwọn tó kójú òṣùwọ̀n tó sì mọṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ bá wọn dò pọ̀ lónìí, tẹ́yìn náà sì rí ìrírí tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ lè kàn sí wa lórí 08030669554 lẹ́ẹ̀kan sí 08030669554. Ẹ darapọ̀ mọ́ wa lónìí kẹ́sì ní ìrírí tí ò lẹ́lẹ́gbẹ́. Are you looking for exceptional catering and services?